0: yóò.
1: Pọ̀rọ̀gọ̀dọ̀ nínú ọ̀gbọ́.
0: Adáríwá yóò sọ.
1: Abẹ́tìlú kára bí ajẹrẹ.
0: Ajẹrẹ yóò máa ṣẹ́wọ̀.
1: Májẹ̀mú àwọn àpọ́sẹ́lì.

0: ibare ni mimo o
1: sojo
0: ibare o
1: sojo
0: ibare o
1: sojo
0: e pariwo go go go e pariwo go go go kete nta ti ri ipekun aya kaya hey ogbara jigideru ogun abeti lu karabi ajere o ado ti ni lojo ogun le o iwo mo ni o leyin re ko selo mi mo iwo ni ke soso ni aro ni ose ni ale ni oganjo iwo ni o lai si iwo ko si awuwa e pariwo ogo ogo e kibi ogo ogo ogo eyin leti agbohun yi
2: listener
0: mba yin ni oluwa wi o ki anu wo ile yin o edina yi ka parua aso oluwa ni eyi o gbogbo ile ti ohun yi wo anu ni mo pe o ki anu wole yin o gbogbo ile ti oro yi wo afi ti a fe fi oro yi o ba dele re sugbon bo ba dele re o ma ku ori re nítorí wípé ohun yìí délé yín mo kéde o jùgbùjùgbùn inú agbára jùgbùjùgbùn inú àṣẹ tí wọ́n bá jọ sàmì ogun ayé yín sẹ́wọ̀lẹ̀ ogun ilé tí mo dojúkọ
1: yìí
0: ogun ilé tí ọ̀rọ̀ mi wọnú rẹ̀
1: yìí
0: ìdílé tí a fẹ́ fi ọ̀rọ̀ mi dé ogun tẹ fún yín nù lẹ iná yìí kẹ paruwa ìdílé tó gbé ò láàrọ ìdílé tí ọrọ yìí wúwọ àṣẹ ti jáde mẹ àṣẹ ti jáde mẹ àṣẹ ti jáde mẹ bàbá mọ̀mọ̀ wọlé tàṣẹ tàṣẹ ni o mi iná síwájú olúwa ó sì ju àwọn tàrẹ mi ò mọ bí tó o wà
2: ẹ
0: múra tán o ogun tó ń là kọjá
1: yìí
0: kò lè gbé ọmi o ìwọ ló máa rẹyìn ẹ àṣẹrẹ mi sí ọ
2: kí
0: àdúrà yẹn bá sọ pé wọn ò ní jẹ́ ó gbà lórí ẹ tábàrí wọn ò ní jẹ́ kàdúrà gbà lórí ẹ àwa náà ní sinmi a ó mọ wá lójoojúmọ láti gbàdúrà fún ẹ títí tí àdúrà rẹ ó fi di ẹrí títí tí àdúrà rẹ ó fi di ẹrí má jẹ̀mú ti ẹnu mi jáde o ẹ̀yìn tí ẹ sàmì ni o aṣọ ẹrù ogun rẹ kalẹ̀ aṣọ ẹrù ogun rẹ kalẹ̀ aṣọ ẹrù ogun rẹ kalẹ̀ ẹ̀yin wọlé sàmì o bẹ́ẹ̀ lọ́lúwa wí o ẹrù wúwo orí rẹ tí ò jáyé rẹ ó sáré aṣọ kalẹ̀
1: báyìí
0: aṣọ kalẹ̀ báyìí aṣọ kalẹ̀
1: báyìí
0: aṣọ kalẹ̀
1: báyìí.
0: Ẹ kígbe bàbá yìí ẹrù tí ò jáyé mi ó sáré ẹ̀yà ná o ẹrù tí ò jáyé mi ó sáré
2: ẹgbẹ́
0: olúwa
2: jìhóvá
0: ẹgbìnrán ẹgbìnrán ẹgbìnrán ẹyẹ ẹrù tí ò jáyé mi ó lọ ẹyẹ ẹrù amúni ilẹ̀ ìyà jẹni ẹyẹ ẹrù amúni ilẹ̀ ìyà jẹni lórí mi ẹtúká pẹ̀lú iná ẹtúká o oyè dúró. Lókè àrùkú ẹrù ìyá mi tí ìyá mi ò fi bá àwọn ẹni òkè fún
2: o lórí
0: mi lórí mi lánà o lórí mi ẹgbinẹ o àrùkú ẹrù èmi ò rù mọ́ o lọ́rùn mọ́. Akin mo tugu eyo. Won ni ka ye adura pada. Se ma le gbadura yi. Iwe ekun jere baye lo so be. O ni are mu awon omode. Labe ru igi. Adie ru olo. Si ori awon ore. Awon odo. Odo ru eru olo. Awon igbe ru igi fun awon omode. Yes sir. Oga.
3: Yes sir.
0: Lati kekere. Kí ọ̀dọ́ kó ru ọlọ sórí ẹ̀ṣà ọmọ tá a bí lọ́jọ́ bí wọ́n ti bí tó dé ní ayé ayé gbé ẹrù igi ni lórí ní ìtumọ̀ wípé ilé ayé tó wá ìran aṣẹ́gìtà ni ó yà àwọn wo ni aṣẹ́gìtà àwọn tí ń lo ní ayé wọn nínú fìkandíkan àwọn tí ń lo ní ayé wọn nínú ojú kan àwọn tí ń lo ayé wọn nínú àṣẹ nínú gbèsè fi gbèsè dí gbèsè aṣẹ́gìtà ni o ẹ̀lò wọn àṣẹ gbé ẹrù ní olórí o wọn ti gbé ilé ẹ lórí ẹ̀ṣà o mọ owó tó gbé ọ nínú ẹ̀jẹ̀ mo wà níbi kan lọ́jọ́ kan nínú hospital ni wọn bí ọmọ tuntun jòjòló bí wọn ṣe wá yọ fún ẹni tó lọmọ okú oríire o ìyàwó rẹ ti bímọ ó fẹ́ ni mo fẹ́ sáré lọ bẹ̀ wọn ni wọn sì ń wẹ ọmọ lọ́wọ́ o tí lè lọ ọkọ dúró èmi wà pẹ̀lú ọkọ mo dẹ̀ ń wọnú ilé àtẹni tó gbé ọmọ nínú ẹ̀jẹ̀ àti ẹni tó ń wé ọmọ àwọn méjèèjì ń wí pé ìwọ mú mẹ́ta kí èmi mú mẹ́rin ògo méje ló gbé wáyé ìwọ mú mẹ́ta kí èmi mú mẹ́rin ìyẹn wọ́n wí pé ìrọ̀ o ìwọ kọ́ ni ìwà mú mẹ́rin èmi mo jù ẹ́ lọ èmi mà mú mẹ́rin orí ìjà yẹn ni wọ́n wà mo fa bàbá ọmọ lọ́wọ́ jájọ wọlé o wọ́n ti fẹ́ pín ògo ọmọ rẹ o kádé mi ò sí ń bẹ̀ lọ́jọ́ yẹn bí ọmọ yìí ò bá titi kékeré sògbónú nìyẹn bọ̀dá ò ń gbọ́ mi àǹtí ta ló wẹ̀ fún ọ ní kékeré mọ̀mọ́ ọwọ́ tó gbé ọ nínú ẹ̀jẹ̀ èrú dádì káyé bọ̀ mo dẹ̀ ń gbọ́n tó le o ṣé wà kígbe àmì ọwọ́ tó gbé ọ nínú ẹ̀jẹ̀ tó gbé ẹrù ọ lọ ní ọ lórí tí ayé rẹ òfin bá wọn tòkè fò ọwọ́ yẹn gbé ìdá ìrìn àkàdábọ̀ lónà sí yí jiná dẹrú adáni ọ̀gá inú tí ń bí mi nínú ẹ̀mí o márùn bí dáadáa ejiná dẹrú adá eré agẹ̀dẹ̀gẹ̀ dúró nẹ́sà yamana sekayina yamana yahoo yahoo tadale ejiná dálẹ́bì ẹ máa kígbe tẹ̀lé mi o ẹ bínú tẹ́ni o ọwọ́ tó gbé mi nínú ẹ̀jẹ̀ tó gbé ẹrù ọ lọ lé mi lórí tí ò jẹ́ ń bá wọn tókè fò gbẹ́yìnà oyè oyè oyè oyè oyè oyè ọmọ tó bẹ́ mi nínú ẹ̀jẹ̀ tó gbé ẹrù ọ lé mi lórí jáde ẹ jẹ́ padà sórí ọwọ́
4: rẹ̀
0: mo dẹ̀ gbọ́ wọn ló ẹ
4: jẹ́
0: ọgbà mi wípé ẹ jẹ́ ká gbàdúrà
4: ẹkún
0: jeremiah
4: lamentation
0: orí ìkarùn-ún
4: chapter 5
0: ẹkún jeremiah
4: lamentation
0: orí ìkarùn-ún
4: chapter 5
0: verse 13
4: ẹsẹ̀ kẹtàlá
0: verse 13
4: ẹsẹ̀ kẹtàlá
0: verse 13
4: ẹsẹ̀ kẹtàlá
0: ẹgbọ́n tí bíbélì sọ àwọn ọ̀dọ́mọkùnrin ru ọ lọ àárẹ̀ mú àwọn ọmọdé lábẹ́ ru igi àárẹ̀ ṣe kí ni
4: ó mú àwọn ọmọdé lábẹ́ labẹ ge.
0: Labẹ ru igi. Are ti mu won. Nitori eru tan ru.
4: Because of the Lord on there.
0: Oju ojo ri won lo. Eru toju ojo ri re lo.
4: That even Lord that surpass
0: your age. Ko go re sa re.
4: That your glory to pass.
0: Se Oluwa ni
4: eyin. Yes, your church the Lord.
0: Eru ti won gbe ni Olori.
4: That even Lord bless on you.
0: To smoke bi giga inu re sa re.
4: That make your potential not stop.
0: Sami to le.
4: Louder, amen.
0: Ara yi dan.
3: Amen.
0: Amen. Ara gbe dan.
4: Amen. They're falling now.
0: Adekani mi o si me lojo
4: yin. Adebi na wasn't there that day.
0: Mi o go ba se son mi.
4: That child will have lost his glory.
0: Omo wa ma ara koro ni
4: aye. The child will be falling.
0: Aye asibage.
4: The child will be struggling to live.
0: Mori ya gbe mi kan lojo kan.
4: I saw a midwife a day.
0: Eh ngba to bi eni yen bi omo.
4: That person gave birth to child.
0: Omo yen o wa tete ke.
4: The child is not out
0: there. Omo dori omo yen koro.
4: Na to the baby outside down.
0: Won wa na omo yen.
4: That is to be the newborn baby.
0: Ko le ke. Ko le ki gbe. Sugbe. Nina lona loju aye sugbe ninu emi o so wipe bi mo ti dori re kodo gbogbo n to waye wa se a dori re kodo leni ali baru natai kalowo re kan ni kekere to fa ni ogun lowo
4: bless your battle
0: in the power
4: amen
0: owo re kan ni kekere
4: to
0: se pa se pa ro ibi giga mo lowo mi ra du ada lekeja ida ko ba ida ko ba ida ko ba so pe owo wo lo kan mi ni kekere to se pa se pa ro ibi giga mo mi lowo o ni o ti fi mi si ibi okukun bi awon ti o ti ku ti pe o ni o ti sogba yi mi ka ti emi ko le jade o si ewon mi wuwo o je kaye re o wuwo won ni won ni jo lo ni emi ni ko dola owo to kan ni kekere to sogba yi ogo re ka owo ye gbe ire owo to kan ni kekere to fi o pamọ si bi okuku owo ye gbe ire owo to kan ni kekere to fi o pamọ si bi inu iboji ẹni tó ní ibùgbé rẹ nínú ibojì bíbélì pọ́ùn ti inú ibojì jáde wá àṣẹ olúwa ní èyí bí ọmọkùnrin ẹ bá ti inú ibojì jáde tí jésù sì tu sílẹ̀ èní náà ni mo fẹ́ tú ọ lẹ̀ nínú ibojì tí ó wà ó yẹ jáde wá ntọ́ wáyé wá ṣe gẹ́gẹ́ ṣé o lè kígbe tẹ̀lé mi ibi gíga mi tá ẹ fi oògùn pààrọ̀ lọ́mọ mi lọ́wọ́. Head down, brother. Ibi giga mi. Tẹ fogun paro mọ mi lọwọ. Ẹ dagbada. So de le soro yi. So pe gbogbo ti ma je laye. Tẹ fi afose gba lọwọ mi. Ẹ dagbada. Ibi giga mi o. Jade ni boji aye. Jade ni boji. Jade ni boji. sọ ọmọ orúkọ rẹ sọ pé ṣínà yọmi ọmọ lajide o ọmọ beatrice o jáde o nínú ibojì ayé ibùgbé rẹ ò ń ṣebojì ààfin ní ibùgbé rẹ wà jáde ní ibojì kọjá lọ ààfin o.
3: Hello.
0: Kankan kọ́kọ́ tán fi wo ẹ̀jẹ̀ kúrò lára rẹ̀ lọ́jọ́ tá a bí ọ́ ogun wo náà fi jẹ́ inú ìkòkò wo náà ti fi jó ogun àṣẹjẹ́wo ni wọ́n fi ṣe.
3: Hello.
0: Ọṣẹ àwúrẹ́ wo lẹ́lòmíì lọ́ fi wẹ̀ ẹnu ayẹdẹ́rù jàrá agbẹ́gẹ́dì náà máa ń dà tí. Hello sir.
3: Hi sir.
0: Ṣé ẹ̀gbọ́n tí mo wí ni?
3: Kankan
0: àkọ́kọ́ tó fún ẹ̀jẹ̀ kúrò lára rẹ̀. Tó fún ẹ̀jẹ̀ kúrò lára rẹ̀. Hello. Ta ló lọ fi wọṣẹ àwúre? Tó wọ́n fi ògo tiẹ̀ sọlá. Ìwọ́ wọn ti kékeré jagun mọ̀. Ayé rẹ̀ wọ́n ń rá kòrò. O wa ń tọrọ jẹ lọ́wọ́ ẹgbẹ́. Ojú kan ni ogun rẹ̀ wá wà. O wa ń pòyì lójú kan. Lẹ́ẹ̀ṣẹ̀ sí àbábà. Báyìí lọ́lúwa wí o. Ẹni tó fi kankan àkọ́kọ́ rẹ̀. Kankan àkọ́kọ́ rẹ̀ láyé. Tó fi wo ẹ̀jẹ̀ lára rẹ̀. Ẹni fi wọ sí àwúre. Tàbó fi jó ogun kẹta. Ara iná pa. Sọ pé ara iná o. Ẹ lọ lé rẹ̀. Ẹ jẹ́ tìrantìran. Ẹ bá jẹ lé rẹ̀ rún. Ẹni fi kankan àkọ́kọ́ mi. Tó fi wọ sí àwúre. Ẹ ya wèrè. Ẹlò. Irun àmútọ̀run wà rẹ̀. Tambo ọ̀fà. Kí ná fi ṣe? Ìkànnì àmútọ̀run wà. Kí ná fi ṣe? Ta lóge? Ìwọ́ rẹ̀. Ìwọ́ idodo rẹ̀. Kí ná fi ṣe? Ta lóge? Olúbi rẹ̀ tó sin. Ta ló lọ sin? Mo rí ẹnìkan. Nígbò lọ sin olúbi. Ó dẹ̀ sin gbogbo irun. Ó ti fa irun yẹn. Bọ́mọ yẹn ṣe ń jáde. Irun àmútọ̀run wa. Pẹ̀lú bó ṣe fẹ́lẹ̀ yẹn. Ó dẹ̀ fa. Ẹ̀sà. Ẹ̀sma. Ó dẹ̀ mú irun yẹn. Ó dẹ̀ lọ dà á. Síbi tó sin olúbi sí. Mo kéde o. Ẹni sin olúbi rẹ̀. Tó tún sin gbogbo ibi tó dé láyé. Ṣùgbọ́n tí mo wí. Ibi gíga tó dé láyé. Tí wọ́n sin mọ́ olúbi rẹ̀. Sàmí o. Iná gbé jáde. Iná gbé jáde. Iná gbé jáde. Iná gbé jáde. Iná gbé jáde. Iná gbé jáde. Iná gbé jáde. Hello. Sọ pé ayé mi dìde. Jáde níbojì ayé. Sọ pé ayé mi dìde. Máa lu àfin lọ́jọ́ba. Sọ pé máa lu àfin lọ́jọ́ba. Ẹ̀mí ọba wọlé. Ẹ̀mí ọba wọnú mi. Adé ọba máa bọ̀ lórí mi. Ọ̀pá àṣẹ o. Máa bọ̀ ọ̀pá adarí. Dé sí ayé mi. Ọ̀pá àṣẹ. Ọ̀pá ẹni iwájú. Ẹdé sí ayé mi. Irukẹ̀rì àṣẹ. Ẹdé sí ayé mi. Ilẹ̀kẹ̀ ògo. Ẹdé sí ọrùn mi. Agbádẹ́ ògo ọba. Ẹdé sí ọrùn mi. Láti òní lọ. Mi ò ṣẹ́rú ayé mẹ́. lati oni lo ogo mi dide lati oni lo irawo mi tan ako nipa temi wiwe iri ati anu yo ma to mi leyin ni ojo aye mi gbogbo emi o ma gbe yin oluwa lai ati lai lai
5: amen
0: ilesha
5: oh yes
0: ilesha
5: ilesha
0: lori oke sioni
5: aremolekun
0: mo ti wa nbe
5: I'm there
0: mo ti wa lori oke lati ojo monday
5: was there this morning
0: lemi ti wa nbi
5: I've been on the monday this morning
0: wa deri anugba
5: and you obtain mercy
0: iwo to ti ri woli
5: oh that is not the prophet
0: mabo
5: sakome
0: o tun lori ofe kan
5: you are privileged
0: saturday mo travel tell you
5: travel saturday
0: ma duro ni saturday
5: but I will wait on saturday
0: ojo sunday
5: on sunday
0: aro ni ma tun ma lo
5: eko I will leave early to
0: let you
5: I am sent to you
0: o didi ose kan mo ma lo ni osun
5: yes sir I felt everything
0: oh my god
5: oh yes sir
0: mo ti da bi mi today
5: ah woni o me tell you
0: mo kede o
5: I am now
0: wa ni eri ayo
5: amen you will testify
0: we wa mi o ja sasan
5: yes sir my coming is not even
0: tori council ita sege
5: because the council we hold
0: ero gan le ni 1000
5: have a lot of people
0: yes sir
5: oh yes sir
0: ero ati mon tuesday ati da won lohun tan
5: yes sir
0: yes ma ma gente
5: don't let me deceive you
0: awon eniyan wa olorun
5: people see god oh
0: won de pada ri olorun
5: and they saw god eventually
0: and they ri eri
5: and we are seeing testimony
0: ninu counseling lesa kase
5: immediately
0: awon tan sise woli fun
5: lesa
0: kase won de ni eri
5: mama
0: won ran mi si won na
5: I have sent to you as well yes sir
0: July o ti wole o
5: has come
0: birthday woli
5: the prophet birthday
0: July
5: sheje
0: osu keje
5: yes sir
0: o ma lega
5: go to be powerful
0: nibo lo tin gbo woli
5: where will you be
0: ma bo ni lesa
5: start coming to ilesha
0: ni ojo
5: on
0: July on the 10th July 10th
5: ojo kewa
0: ni ma ti wa ni lesa
5: first will be in lesha
0: titi di July 20
5: I
0: love you kaka
5: you are going nowhere
0: ojo mewa gba ko ni lu
5: Ilesha
0: o ma lagbara in the name of Jesus iwo ma le ri kan ibi o ba ti n gbohun
5: yi Sunday service
0: ma mi si e ni sangota
5: oh
0: ago meta ni o
5: 3 p.m.
0: sangota anywhere to ba wa
5: wherever you are
0: to ba de be bridge sango
5: sango
0: lo ma o
5: you are going to mao
0: event center lago meta o san
5: 3 p.m.
0: o ma ni agbara
5: powerful
0: osan yen ti wa lori
5: The orange is on the altar already.
0: And
5: work is going on now. Oh, yes, sir.
0: You're not feeling on me.
5: The vision is strong to
0: me. Lord, you say, man, like better.
5: Work is very powerful.
0: Hello.
5: Hi, sir.
0: I want come on near your cocoon.
5: Some people have one
0: I want come on near meta.
5: Some we have three.
0: I want come on near meji.
5: Some we have two.
0: And me, mama, if you want me,
5: give it to them.
0: Mama, if you want me,
5: give it to them.
0: Oh, man, you're better.
5: That's very powerful.
0: Listen to
5: you. Sunday.
0: Lago meta.
5: 3 p.m.
0: Listen,
5: water.
0: If you want to go me.
5: Yeah, are you
0: on the Tuesday.
5: Ilorin.
0: Stadium Ilorin.
5: Stadium Ilorin.
0: Ago meje laaro.
5: 7 a.m. in the morning.
0: Woli yin ti wolu o.
5: The prophet is here.
0: Ago meje.
5: Oh yes.
0: Ni ojo Tuesday. Bi ma tin pari ni sango. Ilorin mo mo ri le o. O ma ni agbara. O ma buru fun esu. Ati awon omogun re. Nibo lo tin gbo mi.
5: Are you under my voice?
0: Kwara State.
5: Kwara State.
0: E je jade po.
5: Better come out.
0: Won ma play gbogbo announcement yen.
5: Pray
0: ko get here ready
5: so you get
0: it eh yeah ready lori o
5: lori
0: oluwa wi gbe
5: oh yes sir
0: e jade to
5: jade o
0: e ke pe oluwa
5: bi esi o
0: e je ke pe oluwa
5: bani o
0: ni kutukutu owuro stadium loluwa pe
5: stadium la ma lo
0: aso funfun
5: aso why
0: ni ko wo
5: bani o
0: yada nikidaru
5: jesus
0: oluwa wi gbe
5: bi esi o
0: gbogbo eyan
5: ao
0: yo ni aso pelebe kan lowo
5: yes sir
0: to je dudu
5: ayerayo
0: aso pelebe to je dudu
5: yes
0: ilori o
5: ilori
0: e mo jade o
5: edide
0: 23 aso fura yin
5: bene sir
0: oluwa wi gbe
5: yes sir
0: kan mu aso dudu
5: aso dudu
0: ati abere
5: bene sir
0: eyokan
5: abere yokan
0: abere yokan
5: abere yokan
0: afa fi gbadua
5: kabesi o
0: e Saturday
5: 23 ni o
0: ni stadium
5: stadium la ma lo
0: ago meje
5: meje aro
0: aro
5: aro ni o
0: baba tin pari ni lorin
4: o tun fi chi lorin
0: eyan ro fa
4: ofa
0: eyin na ma gbode ti yi e ma mura le o eyan ro sogbo
4: sogbo
0: e ma gbode ti yin o ikiru o
4: ikiru
0: ikiru o
4: yes sir
0: ikiru o
4: ikiru
0: woli tun wo lubo o ma ni agbara esu darun
4: yes sir
0: satani ata won ogun re won gbe o mama
4: I
0: don't miss you.
4: I'm sent to you.
0: Emi ni woni re ni akoko
4: yi. Your prayer this time.
0: Mabo.
5: O je mabo.
0: Ni sengu ota.
5: Sengu ota.
0: Lojo Sunday.
5: Sunday ni o.
0: Lago meta.
5: Meta.
0: Mau Event Center.
5: Mau Event Center.
0: To ba ti dabe bridge sengu. Sogbo nlo
5: Mau
0: Event Center.
5: Event Center.
0: Lona Ijoko Road.
5: Lona Ijoko ni o.
0: Wa ba wa me.
5: Oh yes sir.
0: Ohun Oluwa ni o.
5: Be ni o.
0: I don't miss you.
5: Be ni.
0: God bless you all.
4: Olorun mo buko wo yo.
0: Yo dara fun o.
4: Amen.
0: You wa ge.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí tí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀. Ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bọ́bá wa di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ tìfún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti sájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: tun ja ma se be ma kiyin ka ra ka bo sori iroyin a tun pa le iroyin ni koni diamond 88.7 fm e lore e ka ra la pa gusu airun gbugbo iwa ore la oro origo mererin agbalaye pata omido olayinka ajani ajibade loko timi ni mo se be ni mo kiyin lojumo ni ogunjo oju kefa odun 2026 ojo saturday wipe e ma kara oye je mu latinu iwe iroyin Nigerian Tribune to jede lojumo toni are bola medi tinobo o ti pa lose o ni ki eto abo to ra jaja ko tubo gbe po iyun ninu agba ta mo se National Institute for Policy and Strategy Study NIPSS to be ni kuru ni ipinle Plateau eyin lo waye leyin igba ti awon iko banditi ti won lo se akolo si afara eleyi sọ́nbẹ ní agbègbè náà gẹ́gẹ́ bí ààrẹ ti ṣe jẹ́ kó di mímọ̀ ipe ṣíṣe àkọlù sí agbègbè yìí ó jẹ́ ohun ìbànújẹ́ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tó mú kí àwọn túbọ̀ pinnu láti rí wípé ètò ààbò ó túbọ̀ rẹ jẹjẹ lórílẹ̀-èdè nàìjíríà àti wípé àtúnwáyé irú àkọlù báyẹn kò tún ṣẹlẹ̀ mọ́ lójijì kò bá wa lójijì mọ́ nígbà tó ń sọ̀rọ̀ lánàá tí ń ṣẹjọ́ ètè lásìkò tí ó fọ́ àwọn ọ̀rẹ́ léde nígbà tí ó ń bá àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ ọ̀hún tó ń bá wọn sọ̀rọ̀ ìyún ní NIPSS ààrẹ bọ́lá mi tinubu ẹni tí igbákejì rẹ̀ kashimu shettima lọ sójú fún ó wá ṣe bẹ́ẹ̀ ó bá àwọn ẹbí àwọn òṣìṣẹ́ ọmọ ogun méjì àti òṣìṣẹ́ ọlọ́pàá kan tí wọ́n pàdánù ẹ̀mí wọn lásìkò àkọlù yìí ó bá wọn kẹ́dùn ìpè irú wọn la máa pè ní ajagun eléyìí tí ó bọ́gun lọ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ipa wọn o a ní gbàgbé lórílẹ̀‐èdè yìí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló sọ fún àwọn ẹbí àwọn olóògbé náà ẹ fẹ́ kà síwájú sí ọ bẹ nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lójúmọ́ tòní ẹ tún jẹ́ ń fòkú ọ̀ ń bẹ́ẹ̀ kí n tún ṣe bẹ́ẹ̀ náwó gan ìwé ìròyìn the vangard tó jáde lójúmọ́ tòní ààrẹ bọ́lá mi tinubu lọ́jọ́ etí ó ti ṣe bẹ́ẹ̀ ó ti lu mínísítà fọ́rọ̀ olú ìlú ilé wa làbújá òǹyẹ sam wike lọ́gọ̀ ẹnu ẹni tí ó jẹ́ gómìnà tẹ́lẹ̀rí èyí ò ní ìpínlẹ̀ rivers yìí ni wọ́n ní ó ti ṣe ribiribi ó ṣe gudugudu méje òun yàyà mẹ́fà láti fi mú ìdàgbàsókè bá ìlú àbújá àti wípé yíyàn táwọn yàn gẹ́gẹ́ bí mínísítà fún olú ìlú ilé wa làbújá kì í ṣe àṣìṣe o inú àwọn dùn sí i pé kò já àwọn kulẹ̀ ààrẹ bọ́lá mi tinubu ẹni tí igbákejì rẹ̀ kashimu shettima tó ṣojú fún un ló ń lanu sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lásìkò tí wọ́n ṣiṣẹ́ lójú òpópónà kan yíyàn nínú àbújá nígbà tó ń jẹ́ kó di mímọ̀ nínú àkọ́ṣe lásìkò ṣíṣíṣọ lójú àkọṣe iṣẹ yìí ó jẹ kó di mímọ ìpè báyìí làwọn ti ṣe lọ ṣíṣọ lójú ọgọrọ àwọn àkọṣe iṣẹ láwọn ẹlẹka ìjẹka lábẹ ìṣèjọba tó wà lóde lọwọ yìí eléyìí tó sì jẹ wípé ó jẹ gbangba làṣáńtà fáwọn aráàlú láti rí wípé iṣẹ ìṣèjọba yìí ò dúró bẹbẹ wọn bẹbẹ ò dúró bẹbẹ ń lọ ni. ẹ tún jẹ́ ń fòkú ọ̀ ń bẹ́ẹ̀ kí n tún ṣe bẹ́ẹ̀ náwó gan ìwé ìròyìn the guardian tó jáde lójúmọ́ tòní ìpínlẹ̀ ọ̀ṣun mọ́ wà gẹ́gẹ́ bí àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n dìbò yàn lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú pdp lásìkò ètò ìdìbò ọjọ́ kejìléníogún oṣù kejì ọdún 2025 ní ìpínlẹ̀ náà olúkúlùkù wọn ti padà sẹ́nu iṣẹ́ o ìyún náwó ìjọba ìbílẹ̀ tó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀ṣun ìyún lánàá ọjọ́ etí èyí ló wáyé lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò lè fàṣẹ sí ìbéèrè àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n dìbò yàn lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc eléyìí tí wọ́n béèrè fún wípé kí wọ́n náwó jà àsìkò gbèdéke àwọn ìyún lórí ipò ṣàràfàdì àwòtúndé ẹni tí ó jẹ́ alága ẹgbẹ́ àwọn alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ati alaga ijoba ibile ife lodo ohun lo kede ipada senu ise awon alaga ti won je ti egbe oselu pdp ye ewo won te waju o won ni ise tin lo ise oduro gaga bi won se te waju bi pe gbogbo awon alaga won ye ni won ti pada senu ise to fi mo awon alaga nijoba lapa gusu ipin ilu ede ati alaga ti apa Ariwa ede iwo ila rogun ife dayo local government ati awon miran be lo the guardian lo se wi e tun je nse be se wo sinu iwe iroyin daily post to jade lojumo toni ajo lopo orilede nigeria ti kede yan wi pe awon ti pari gbogbo awon eto lati fi ri wi pe awon se amojuto eto idibo gomina ipinle ekiti ti yo waye loni ojo saturday ajo lopa won je ko di mimo won ni awon ti tori awon osise lopa lo si awon ojuko idibo to nbe ni ipinle awon to fi mo awon aye to se shanko awon opopona to se gbogi awon enu ibode ati awon ibo miran kaakiri ipinle ekiti commissioner fajo lopa o je ko di mimo pe gbogbo igbese pata ohun ni awon ti gbe lasiko ti cp sogunle abayomi to fo awon oro lede oni eto abo lasiko eto idibo gomina ipinle ekiti digbi bayi lo wa ti ko ni si yonu kankan daily post lo se wi e Gosh, mean girl. Thank you. God bless you. Thank you. I appreciate.
1: Tun je nse be ki ma kolekun iyara iroyin le ise ti wa diamond 88.7 fm elore seri ajo tun ri si oro awon ile eko giga fafiti lorilede ye national university commission nuc won ti buwa lu afikun awon ate eto eko medogun iyun 15 additional courses fun ile eko abdulrasaq abubakar toyin university aatu oke ogba ni mo ipinle kwara atajade eleyi ti adori leko eto eko iyun ninu ajo nuc abubakar emu gerei eleyi to fi lede loruko eni ti o je akowe agba ile ise awon je ko di mimo ipe awon buwalu afiku awon ate eto eko awon eleyi ti won ni won se iyun ni ti sa eto ikeko odun 2026-2027 saju ibuwalu ye ohun ni awon akose mose lati inu ajo nuc ye ti lo se abewo si agba ile eko giga fasiti ye ti won si ye awon oluko won wo awon ohun ikoko ti won ni ati be lo ko to di wi pe won ni won perede lati ni afikun ate eto eko medogun 15 additional courses fun ile eko awon iyun abdulrasaq abubakar toyin University AATU to nbe ni gan mo ipinle Kwara ewo iyara iroyin le se wa ni won ta iroyin ohun si laaro tuni Good morning everyone, thank you.

0: jẹbẹ tẹgbọn mọ lolujọba lọwọ ti o mo n to le ṣe mọ eku ti o de la ri tẹlẹ ta n wijọ o de paapaa la n wa bayi ta ti ri ṣe baba rọde aare kutu ọdẹ.
1: Látinú àwọn ìwé ìtàn àròkọ lítírẹ́ṣọ̀ tó ṣe iyebíye látọwọ́ àwọn òǹkọ̀tàn tó yááyì tó gbámúṣe. Bàbá, màmá, bọ̀ọ̀dá, àǹtí àti ẹ̀yin ọmọ iléèwé gbogbo ẹ̀tẹ́ ti bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbádùn ètò àyọkà. Fún ọgbọ́n bàbá ọgbọ́n ìmọ̀ àti òye tá a kọ̀ nínú àwọn ìwé ìtàn tó dùn mọ̀rìnmọ̀rìn yìí tá a fi gbáyè rọrùn. Ẹ máa tẹ́tí sí ètò àyọkà lórí ìkànnì Diamond FM ní déédé aago méje àbọ̀ àárọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé. Ètò àyọkà látẹnu Ìfẹ́ Olúwa Adébáyọ̀. Ẹ gbádùn ẹ̀ bí kà.

ìwé mọ̀rẹ̀mí ẹ jẹ́ ká wo àwọn orí tá a bá pàdé nínú ìwé mọ̀rẹ̀mí. Tá a bá wo ìwé yìí dáadáa, orí mẹ́tàlélógún ni bẹ nínú ìwé mọ̀rẹ̀mí àjàsòrò. Orí kíní, mo pe àkọlé rẹ̀ ní kí ló ṣẹlẹ̀ gan-an ni orí kíní. Orí kejì ni wọ́n pe àkọlé rẹ̀ ní akọni obìnrin. Ta ni akọni obìnrin? Ẹ jẹ́ ká pàdé lórí kejì. Orí ìkẹta, ewúrẹ́ tó wọlé amọ̀kòkò, òun ni wọ́n pe àkọlé orí kẹta. Orí ìkẹrin ẹ̀wẹ̀, wọ́n pe àkọlé rẹ̀ ní ohun gánágáná ń bàjẹ́. Orí ìkarùn-ún, ọmọge òkèrèwé. Bẹ́ẹ̀ lọ títí dé orí ìkẹtàlélógún ti ṣe orí tó gbẹ̀yìn ìwé mọ̀rẹ̀mí àjàsòrò. Bí bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ètò ayọ́ka pẹ̀lú ìfẹ́ Olúwa Adébáyọ̀ òun náà ni. Láì fi ọ̀pá pọ̀lọ́pọ́lọ́ pé jò, ó yẹ jẹ́ ká máa gbéra sọ báyìí. Ká bẹ̀rẹ̀ láti orí ìkíní tí wọ́n pè ní kí ló ṣẹlẹ̀ gan-an ni orí ìkíní ìwé mọ̀rẹ̀mí àjàsòrò. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, ká jọ máa jẹ̀gbádùn ìwé yìí lọ. Alàgbà ilújọba ń bo ilé rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ mọ tán tó wà lọ́nà làgèrè. Ewé gbòdògì ló fi ń bo ilé náà. Ó sì ti fẹ́ẹ̀ parí rẹ̀ nígbà tí ewé tó rà lọ́wọ́ olúro bí ò tó. Ó sáré lọ sọ́dọ̀ rẹ̀ bóyá òun lè rí ewé rà kóun fi parí ilé ọ̀hún. Olúro bí ṣàlàyé pé kò séwé ńlẹ̀ mọ́. Àmọ́ ní ìdáyín ọ̀la, ní kùtùkùtù ọ̀rọ̀ ní kò rí ní kò mọ́ ni mo ti máa roko lọ́la ní ìdáyín ọ̀la. Ewé àti àlẹ́ pitipiti ẹ padà. Ẹlójọba retí lọ́jọ́ kejì tí olúro bí dá fún. Kò gbúrò rẹ̀, ó pààrà ilé rẹ̀ títí àgàradà. Yèsì láde òun alágbádá kóbìnrin ìdákòmí báyìí. Igbó mọ̀ wí èsèwé lóko. Ìbámọ̀ ti fi mí lọ́kàn balẹ̀ lórí òfo. Etí ìwo ló ń bá ni gbọ́ wí mélé ìkọ̀lé parí. Kójò bá déjéré lójijì sí kọ́. Kí n bá tí ìdáwọ́lé àgbọ́yé ni. Ewé ni akọ́lé mọ̀ parí rẹ̀ kólúwa rẹ̀ dákalẹ̀. Ìlújọba ló fóun ìfẹ́ sọ̀rọ̀ báyìí. Fogido ti ṣe bàbá ọkọ olúrombí. Ó ṣẹ̀ṣẹ̀ tòde ìrọ̀lẹ́dé ni. Ìrètí rẹ̀ ni pé olúrombí ti dé sílé. Ẹni tó ti jí lọ sóko láti ìdájí tóun tọ́mọ àkókó. Ìyàlẹ́nu ló jẹ́ fún un nígbà tó wọlé torí di wúrà ti ṣe ìyàwó rẹ̀ gangan. Níbi tó ti ń tarapàrà tó ń garù wọ ọ̀nà wo ẹni tó ti jí lọ sí oko láti ìdájí tóun tọ́mọ lọ́wọ́ tí kò sì tí ì wọlé bí kò bá ṣàánú ara rẹ̀ kó sì lè ṣàánú ọmọ aláìní bàbá. Ojú kan ẹ̀pà, ojú kan rèé táwọn fi ń tu ara wọn nínú. Ogún náà kan ṣoṣo tẹ́lẹ́dùnmá rẹ̀ fi rọ́pò tó fi tù wọ́n nínú lórí àdánù ikú ọmọ wọn. Kó tilẹ̀ bẹ̀rù láyé gbénigbéni yìí, kó tiẹ̀ ná ni bóun pàdé àwọn ẹbọra ùgbò lójú ọ̀nà. Kò rántí ohun tó ṣẹlẹ̀ sí baálé rẹ̀ tí ṣe ọmọ wọn. Ìyẹn Adélájà tó pòórá lójijì tó dàwátì lọ́sàn gangan tí wọn ò rókùnrà ayé rẹ̀ dòní. Òun náà tún wá lọ fámíá bí ẹ̀mí ìyá láró. Kí ni kóun ti ṣèyí sí báyìí? Akọba ni mọ̀ ní rombí yìí o. Àwọn ọ̀rọ̀ tó ń jẹ lọ́kàn di wúrà rèé. Bẹ́ẹ̀ ni ara di wúrà ò lélẹ̀ rárá. Bó ti ń wọlé ló ń jáde. Bó ti ń mú gèlè ló ń fi ìbòrun ọwọ́ rẹ̀ sílẹ̀. Bí ìró ṣe ń tún nídìí rẹ̀ ló ń kí apá bùbá borí lódìlódì. Nígbà tí Fogido ti ṣe ọkọ rẹ̀ jàjà wọlé, ṣe ni di wúrà tú ìròyìn ọkàn rẹ̀ síta. Ẹni tọkọ rẹ̀ ti wúwo gbégbé tẹ́lẹ̀ fún oríṣiríṣi.

gédé ta ti rere nígbà tó yá ó ń gbọ́ ibi arògbó tó ń ké lọ́nà jíjì sí wọn ó sapẹ́ sáwọn ọ̀wájú ẹlẹgbẹ́ rẹ̀ àwọn méjèta dẹ etí wọn sílẹ̀ kẹ́kẹ́ pamọ́ àti òrò wọn lẹ́nu bí òwú bá gbọ̀n sílẹ̀ wọ́n á gbúrò rẹ̀ lọ́jọ́ náà nígbà tí wọ́n fòye gbé apá ibi tí igi ọmọ náà ti ń dún wọ́n mọ́nà wọn pọ̀n ó di fàrà ó di jùà ó di fẹ̀wù ó di sàrà ó di sọ̀kí ó di sọ́kí ó di wì ó di hàlàhàlà ó di hálahálá ó di gíẹ́gíẹ́ ó di gáú ó di fẹ́ú wọ́n ṣàforí jágbójájú wọn débi tọmọ náà wà ṣùgbọ́n ohun tí wọ́n rí ó bà wọ́n nínú jẹ́ kí ni wọ́n rí kí ni fọgídó àti diwúrà tó ń ti elújọba kí ni wọ́n rí tí ó bà wọ́n nínú jẹ́ òkú olúrọ̀bí ni wọ́n bá nínú àgbàrá ẹ̀jẹ̀ níbi tó sùn sí wọ́n bá mọ rèmi ọmọ oṣù mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó mú ọyàn ara òkú ìyá rẹ̀ tó wà nílẹ̀ pẹpẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kọ́kọ́ di odidi mọ̀dẹ̀ wọ́n dúró gbadikan bí ère wọn ò mira wọn ò lè sọ̀rọ̀ wọn ò lè gbọ́wọ́ dẹ́sẹ̀ wọn ò lè ṣe ájò kankan ìran wọn dùn wò lọ́jọ́ náà fọ́gídó òrírí diwúrò ò sì gbọ́ nínú ìtàn bẹ́ẹ̀ ni elújọba òkófìrí rẹ̀ yí pé ó ṣẹlẹ̀ pé kí alàyè ọmọ máa fa odi ọyàn ìyá rẹ̀ tó ti dòkú kàyéfì yìí ó ló mú wọn yá sí gidi kálẹ̀ tí ò lè gbé apá tí ò lè gbé ẹsẹ̀ omi ẹkún kọ́kọ́ gbẹ lójú diwúrà fọ́gídó náà ya ṣùgbọ́n mú kalẹ̀ ó rọ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tó ti rí ìjẹ omi gbóná elújọba náà lanu sílẹ̀ kò lè pàdé kó tilẹ̀ rọ́wọ́ fi lé sinsin tó ń ṣeré gẹ́lẹ́ níbi ètò òkè rẹ̀ ààbò àti ìhara jíjí mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ojú ti sá lọ nínú kòtò ojú wọn ojú wọn wá gbẹ fúrú bí ẹni pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fọ́gídó àti diwúrà ti mọ̀ pé iná ọmọ ti jó wọn elújọba náà ti mọ̀ pé ṣẹ̀gẹ̀dẹ́ ti ṣẹ̀ sàǹgbá ti fọ́ kúnúwẹ́ nìkan kọ́ ló jóná o èyí tó jóná ju kúnúwẹ́ lọ ó jíjì onídiwúrà fi gbé bọ́nú tó ń ké ó gbé ara rẹ̀ sókè lógèdèǹdè bó ṣe tóbi tó ló ṣe lulẹ̀ iná jó mi o mo ti kú o ìyá mọ̀ jẹ mí báyìí o elédùmarè níbo lojú rẹ̀ ha èyí tí à ń wí yìí pé fọ́gídó ti gba ẹkún náà lẹ́nu diwúrà ó ti sọ ọ́ di nǹkan ńlá elújọba náà ń pariwo kíkankíkan ó ń gbé orí rẹ̀ lábàrá léraléra ó ń pòyìká lójú kan ibi tó wà mo rèmi pàápàá ò sí wo ẹkún tirẹ̀ ó múra sí tààràtàrá gbogbo agbègbè dàrú lọ́jọ́ náà kò sẹ́ni tí yóò rẹ̀ wọ́n lẹ́kún lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹkún àsun rẹ̀ yà fọ́gídó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó gbé mọ rèmi lé èjìká rẹ̀ ó rẹ̀ lẹ́kún ó ń pasẹ̀ fún kò pẹ́ púpọ̀ tí ọmọ náà fi dákẹ́ ẹkún elújọba bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tí òkú olúrombí ó gbé mọ́ra ẹ̀jẹ̀ tó ti di rigidirigidi síbi àyà rẹ̀ náà sí pàlàbà sílẹ̀ elújọba ṣàkíyèsí ọ̀bẹ olúkòǹdó tó wà níbi àyà rẹ̀ náà gbogbo wọn tó ń tara kùrú ẹkún ní ìsíkejì wọn sun wọ́bíwọ́sí ẹkún dà sílẹ̀ nínú oko bẹ́ẹ̀ ni òkìkí àti ìgbẹ́ ẹkún wọn gbagbógbájú nírọ̀lẹ́ ọjọ́ náà fọ́gídó rẹ ìyàwó rẹ̀ lẹ́kún nígbà tó yá wò ó onímígbálẹ̀ lomi sì kú o nujú rẹ nù ẹran yìí lẹ́dọ̀ mọ́ ó ti bàjẹ́ ọba ni o ètí wàá bàjẹ́ tán gbọ́mọ ìlọ́wọ́ rán òun yẹ ká ṣe ni ká mọ àdìtú òun rọ̀ mọ́ ikú olúrombí ká mẹni kọsẹ̀ ká lè darí jìn kó fi adá lóró báyìí lẹ́yìn yéni ká mú ọ̀rọ̀ ńrà fi ọlọ́ọ̀fin àdìmúlà fọ́gídó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó mú ọ̀bẹ tó wà nítòsí òkú tó wà ńlẹ̀ ọbẹ̀ olúrombí rèé ó ra lè para rẹ̀ bí fún kínní níbi ìjẹgbèsè fọ́gídó ó wọ ọ̀bẹ náà tó pọ́n fún ìpọ́n ẹ̀jẹ̀ tó rin sinsin nínú ẹ̀jẹ̀ dídì ara rẹ̀ elújọba náà rìn sọ́tún ó rìn sósì ó ṣàkíyèsí mọ̀rìwọ̀ pẹ́ tó wà nílẹ̀ ó mu ó yẹ̀ ẹ́ wò ó tún tajú kán ó rí ọ̀bẹ ké tóun náà ti ẹnu bọ ẹ̀jẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìkọ́sìkìtì tó wà nílẹ̀
ó ṣàkíyèsí pé wọ́n pa àwọn ìkó náà lọ́dà lóríṣiríṣi. ẹrú bá èdè ti ṣe bí ẹni fẹ́ yé ó kọ́ nǹkan wọ̀nyí ó di ọ̀dọ́ fogido níbi tó ti ń yẹ òkú ìyàwó délàjà ọmọ rẹ̀ wò tó ti ń pohùn pé ikú pọdẹ bí ẹni tí ò lápó.

ẹni tí ò lọ́lùgbèjà. Ìbẹ̀rù bọ́jọ́ mú fọgídọ́ nígbà tó ń wo àwọn ohun tí olùjọba kó dání wá síwájú rẹ̀. Ikú rèé, mariwo pé rèé, olórun bí lọ́lọ̀bẹ̀ kẹ́yìn, kí ló ṣẹlẹ̀ gan-an? Ẹ̀gbọ́, kí ló ṣẹlẹ̀ gan-an nínú igbó? Kí ló ṣẹlẹ̀ gan-an nínú oko? Kí ni nǹkan tó ṣokùnfà ìpapòdà olùròǹbí? Kí ló ṣokùnfà ikú rẹ̀? Ta ló pa á? Ṣó pa ara rẹ̀ ni? Ẹ̀jẹ̀ pàdé ni orí kejì, torí pé ibi náà ni orí kìíní. Ìwé mọ̀rẹ̀ mi àjà sòrò ibi tó parí sí náà rèé. Ibẹ̀ náà láti máa ṣẹnu dédé síbí fún tòní nínú ìwé mọ̀rẹ̀ mi àjà sòrò látọwọ́ alàgbà débọ̀ àwẹ́. Ibi náà láti máa ṣẹnu dédé síbí lórí ètò fún tòní. Ẹ wá yẹ kí n máa sọ fún yẹn lólùfẹ́ ètò yìí pé bẹ́ẹ̀ bá ti ń gbọ́ àwọn ìwé àyọkà yìí, ẹ̀yin ẹ ṣáà mọ kọ àwọn òwe àtàwọn àkàn èlò èdè. Bẹ́ẹ̀ bá ti ń gbọ́nu rẹ̀ ẹ mọ̀ kọ́lẹ̀, nítorí pé a mọ̀ jù béèrè síta ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Àmọ́ lónìí ẹ mọ̀ ti jẹ́ jù béèrè síta, n ò bá dọ̀jọ́ mẹ́jọ á jù béèrè síta. Bẹ́ẹ̀ ni ìfẹ́ Olúwa Adébáyọ̀ olórúkọ mi lẹ́ẹ̀kan sí yòókù sí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò yìí ní gbogbo ọjọ́ Sátidé bago méje àbọ̀ àárọ̀. Tó bá ti lù kogó báyìí náà lẹ̀tọ̀ yìí yóò mọ̀ gorí agbágbé. Ẹ kú kalẹ̀, ẹ sì kú pọ̀pọ̀ sí òpin ọ̀sẹ̀. Ìwé ọmọ rẹ̀ mi

0: mokuwa kwe aku ojumo ni onini ojo abameta ogunjo ninu osu kefa odun ta wa yi mokuwa kabo sori akotun eto yin eto wa eto gbagede ajoro ni ikan diamond 3.7 to wa ni ilorin ni ipinle kwara loni pelu taiwo adeye gbagede ajoro leto ti atin se agbeyewo awon oro to nlo lorisirisi eka papa julo to lede ni arin ose ati ninu awon iwe iroyin wa oni a lo si ipinle Ekiti nibi ti e pe won ti bere eto dibo lati yan gomina ni ipinle Ekiti ka salaye bayi fun yin pe gomina ipinle Ekiti lo bayi gomina Abiodun Yebanji ona ndije fun sa keje labi asia egbe oselu APC loni asoro lori eto dibo ipinle Ekiti papa julo to lede wepe woni won tin fun awon eyan awon odibo ni nkan bi onje bi nuduzi woni won tin fun awon odibo lati ri pe won fa oju won mora a soro nipa igbaradi ajo INEC na a so ba wi pe ita idibo akoko re ti alaga ajo INEC jo asamu pitan yo se to je pe a fi won so pe awon je igbaradi ka bo se se fun eto odibo odun to nbo a wole ilo ina a kan si akoyin wa Ayolayo Deji ni ipinle Ekiti yo fun to aleti bi oro seri ni agbegbe won loni na a wa sinu egbe oselu APC ni ipinle Kwara kan se royin mo pe won ti kede abenu gan legbimo asofin ipinle Kwara la ko ta wa yi Right Honorable Saliu Danlad pe awon ni omoye egbe oselu APC sumo lati gba na aro rokun aro radire mo ninu egbe oselu APC ni ipinle Kwara ta gbagbe laipe yi oni egbe awon agbagba kan ti alagba aye ni ola kosudi won ni pelu danladi gege bi omoye egbe oselu APC ni ipinle Kwara pe won fi di remi ni be sugbon egbe oselu APC latowo akowe ipolongo egbe oselu APC ni ipinle Kwara Alhaji Babatunde Muhammad Anumi Ago Alhaji Abdulwahid Olawale Babatunde awon ti tako oro yi pe o je nkan te pe ko nitumo pe awon to soro yi pe egbe omo won bakan na oni egbe awon agbagba kan ti Honorable Alakawa na Kosodi awon na ti tako igbese awon agbagba egbe oselu APC amo ni anori ya sun gbo pe ara awon oludije mewa se pe awon na gba form lati dije fun ipo gomina ni egbe oselu APC ipinle Kwara won ti se pade ana je tako ijawo olubori Danlad gege bi omo ye egbe oselu APC awo eleyi na loni tori awon to wa nbe ari Senator Solid Mustafa Abasade Aseriki ati awon eyan miran awo oro yi loni lori eto yi oni na awo sele kan to waye ni ilu Lore ni ojobo ose ta wa yi nyen ni geta ti awon eyan kan fohun lede ari aye soro tani awon akogun jalo ti gbasakoso ile eko ijoba awon obirin government girls secondary school to wa ni Okeyi ni ilu Lore sugbon ni gbeyin gbeyin a ri pe ofege ni oro yi to di pe ile ise olopa ni ipinle Kwara ati alaga ijoba ibile ila orun ilo Northern government honorable Lukman Agbelere won tako oro yi won ni ko ri be amo ibere ni pe panpe ofin yawo ye kan fi je iru awon eyan to wa ni di iroyin ofege to da iberu bojo sile se abika so pe to di pe ani eto labi ofin joba ti wa ni ti wa se kan to wuwa a wole ni na loni ale gan ta yin kale ni akoko ani comrade Ridwan Alesin loye o je lame eto awujo be won da to mo ke pejumo comrade
1: e ka ro gbogbo ara ile aku opin ose gbogbo ibikibi ti e ba tin gbo wa etiti e fin gbo wa olorun ba ko ni je ki eti na di oju ti e fin wo wa olorun ba ko ni je ki oju na fo atokun baye ba nja bi eyan ba njeyan pelu ogo tolorun olorun oba ko ni je ki oruko yin ko baje
0: amen
1: olorun wa je ko ko ere oko olorun o je ko ko dele
0: amen
1: lagbara olorun e ka ro e ku kale
0: ẹni kejì lónìí àwọn náà ni comrade Abdulaziz Hussein Omotosho wọ́n jẹ́ lámẹ̀ ẹ̀tọ́ àwùjọ wọ́n jẹ́ fẹ́tọ́ mọ́ níyàn wọ́n pè fún ìjókòó àwọn mẹ̀kúnù ìjókòó yín bò ní báyìí comrade ẹkọjúmọ́ ìbò ti dé tán
2: mo gbára lé kíkí tí comrade kí àti iléeṣẹ́ àtàwọn aráàlú àti tẹ mr taiwo èmi náà kí wa bẹ́ẹ̀ o ọlọ́run ṣáà lè kún àánú fún wa nílà ìlò yìí ń bọ̀ lókè ń bọ̀ nílẹ̀ ọlọ́run bá wa mú kúrò nílẹ̀
1: àgbẹ̀
2: mi tẹ béèrè ṣe rí mẹ̀kúnnú we are fully prepared and we are ready to face the challenge
1: inshallah
2: so ọlọ́run ó ṣe ní ọ̀rọ̀ gbogbo wa
0: ẹ sì ń jókòó náà
2: ah definitely
0: kìnsọ́ à lọ bẹ̀ lónìí ẹ jẹ́ ká bọ́ sórí tó ẹ ká kọ́ lọ sí ìpínlẹ̀ èkìtì comrade alẹ́sìnlọ́yẹ ìgbáradì fún ètò ìdìbò gómìnà tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ lónìí àjọ ìyáàgà àjọ yìí ó wà lára àwọn àjọ tó ń gbé tó ìdìbò wọn fún un léde wípé wọ́n rí i pé àwọn olóṣèlú ti ń fún àwọn èèyàn láwọn nǹkan bíi owó àwọn nǹkan bíi oúnjẹ láti rí pé wọ́n fa ojú òdìbò mọ́ra àyẹ̀yàgà ni wọ́n sì pé àwọn náà wà ń wò báyìí pé bó dàbí pé ìbò ọ̀tàn fẹ́ dì ò nítumọ̀ bí lè fi ọ̀rọ̀ tó wà lẹ́yìn.
1: Ẹ ṣeun atọ́kùn àwọn tó bá sọ wípé election tó fẹ́ hold àbí títí hold lénìí ní Èkìtì tó bá sọ pé election yẹn kò nítumọ̀ ojú tí àwọn fi wo ni tábà wo dáadáa critically ẹ rí pé 12 registered political parties ni wọ́n participate níbi election tí ó máa wáyé lénìí ní ìpínlẹ̀ Èkìtì state bàbá wa wò dáadáa nínú àwọn 12 political parties yẹn ẹ rí pé parties jura wọn lọ tí ẹ ti understand ọ̀rọ̀ mi báyìí nínú àwọn 12 political parties yẹn àwa ní àwọn party mẹ́ta tó jẹ́ pé àwọn gangan ni major contenders kí ni àwọn party yẹn a ní APC a ní ADC a sì ní PDP tó jẹ́ wípé ní APC ni gómìnà tó wà ń bẹ̀ nísìn tó sì fẹ́ lọ sáà kan sí tí ó jẹ́ ọdún mẹ́rin bí a bá wà wò dáadáa gẹ́gẹ́ bíi fẹ́ràn tí àjọ INEC tí wọ́n fi létà wọ́n ní àwọn tó jẹ́ registered voters ní ìpínlẹ̀ Èkìtì bí a bá wò dáadáa wọ́n lọ 1,050,000 plus tó sì jẹ́ wípé ní àwọn tó ti gba PVC tó fẹ́ dìbò wọ́n amount sí 1,023,000 or 1,024,000 ìyẹn jó yé wa wípé ní àwọn ìpínlẹ̀ Èkìtì wọ́n ti rẹ́dì láti ṣe kíni láti dìbò wọ́n ti rẹ́dì láti ṣe kíni láti jáde tábà tún wá wo dáadáa atọ́kùn because election tí wọ́n ń ṣe lénìí ní ìpínlẹ̀ Èkìtì election tó yẹ pé election tí ó fa kọyọ ni because irú election yẹn mi rò bíi pé wọ́n ti ṣe nípínlẹ̀ Èkìtì rí látìgbà tí ìjọba àwarawa tá a ti bẹ̀rẹ̀ ìjọba àwarawa ní 1999 bí a bá wò dáadáa ó ti di culture ní ìpínlẹ̀ Èkìtì tó jẹ́ wípé ní tẹ́ ẹ bá kọ́kọ́ ṣe first ten ure báyìí tẹ́ ẹ wá fẹ́ sit fún re-election automatically àwọn ti sọ di culture níbẹ̀ yẹn ẹ lè padà lo second ten ure bọ̀ ní immediately tẹ́ ẹ wà ní orí àlífà yẹn wípé ní ẹ̀yin náà lẹ́tùn wá gun lẹ́tùn wá jókòó sórí second seat padà kì í sábà wáyé tábà wò dáadáa gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ rí i pé Fáyemí ó ti ṣe gómìnà rí ní ìpínlẹ̀ Èkìtì tó jẹ́ pé ó ṣe ní ẹ̀mejì but ẹ̀mejì tí Fáyemí ṣe yẹn kì í ṣe pé ó ṣe léra wọn likewise Fayose bóun náà ṣe ṣe kì í ṣe pé ó ṣe léra wọn now it has become norms and culture of Ekiti state. Bàbá wa wò dáadáa ẹgbẹ́ PDP níbi tí wọ́n ti yọ candidate ti wọn ẹ rí wípé ní Ekiti south ni and since the return of democracy láti 1999 ẹ rí pé tẹ bá wo inú ìwé dáadáa tẹ bá follow trend àti terrain Ekiti state ẹ rí pé ní wọn ò jẹ gómìnà rí ní Èkìtì south senatorial district kíní yìí fún ọmọ ẹgbẹ́ PDP ó fún wa ní chance because òǹgbẹ gómìnà ń ti ń gbẹ wọn láti jọ yìí wọn wá rí àsìkò tí àwọn wà ìgbà àsìkò tiwa náà ló dé yìí o tá a bá sì wo population Èkìtì dáadáa nibi ti candidate PDP ti wa o wa ninu second largest population ni Ekiti state. In that way ko si eni to le jade sita wi pe ni emi ni iwole emi ko ni ma wole. Now si kan wa sele ni ipinle Ekiti to je wi pe ni ko sele ri eri pe mo so pe since return of democracy awon gomina to ti je nibe won oju gomina merin lo gbogbo awon gomina merin yi won wa drum support gbogbo won la won wa leyin Oyebanji to je gomina APC nipinle Ekiti state but awon agbalagba na lo fi ye wa wi pe ni ka ma wa ariwo oja. For example, ni siki so pe mo ntele
0: ka wo oro ti ajoyaga filede.
1: Okay.
0: Ton pe ni oro dibo ko sibe.
1: Okay.
0: Ti won ni won tin fa oju awon odibo. Won tin fa oju won mora.
1: Beni. Oro ti ajoyaga ti won gbe sita. E ri pe o ti di culture ni orilede Nigeria ati pinle kokan. Stomach infrastructure. Tinda mu opolopo lu to fi je ka ma ta right wa to je pe ta ba tori 10,000 naira ta gba leni ti ya odun merin odun mejo fin je wa iru e lo fe sele ni Ekiti but Ekiti te won ohun ko da bi ilu mi o because awon omowe awon ojogbon won wa ni beyin. Now it is now high time fun ajo Nigerian Police Force, Nigerian Civil Defense ati awon Nigeria Army ton wa nbe yen lati ensure we pe ni makaruru ba yen ko sele because nkan ba nkan ti eso yen teka ko se be ko si bi ti won ti se nipinle kokan but gbogbo kan ba yen na lo undermine nkan ton pe ni democracy because mo ba teka nisin nitori 10,000 naira te fe fun mi. That is to say mo ti gbowo odun merin mi nu enu mi ko ni toro iru kan bayi na la advocate niyan advocate fun pe iru kan bayi ko budo sele o ko budo sele in that way ajo INEC ati Nigerian Security Forces won ni ise lati se
0: lori comrade motosho comrade fona kan gbin na yabayi to je pe won fun awon oludibo ni bready pese se fun won yi egbe oruko omoye kan na ni on fi le ora to ara bready yi ene ka wo oro dibo ko sibe ka pa julo mo fe ke wo igbaradi ajo INEC fe to dibo yi atawon eso alabo se ro pe to dibo yi egi owo si won si kede nkan ta yen ba fe ni pele Ekiti
2: awon oro po ti
0: esun waju comrade esun waju e ba mi yo kini ori eyan ko
2: le adesin loye ti so ere bi pe ka wo bo ni PDP ti mu omoye bo tora pe ibete bi mi ko lo na be yen e kan fe soju ko ro die lati fi ka ro di mo ti so si le ti pe ti pe ni ta ko ba de bi won le gbe selu PDP ti ku abi ojiye PDP ti se lori ballot paper won se di wa nbe loni ni dada wo e gbe selu AD so wa lori ballot paper ni Ekiti loni so wa nbe bo bere ni nbi ni e gbe selu AD se so wa lori ballot paper so wa nbe
0: ko sin be mo
2: ko sin be abi imi ni ko ti wa defunct abi be ko ni ko exist mo
1: exactly
2: say CPC wa lori ballot paper ni but PDP wa nbe loni to eyun ko ma je isin ta ti wi ti pe se propaganda mo e ti laye ti mo wa gbogbo ba se propaganda o le se nkan lona ta won tin aro ko won ba je fin se ko wa ko se ma fi ro tun ro se e gbo mi so eyun ko ma je amulole fun wa wa eyan ni le kun ta ti wutele however o me gbe oselu PDP bi yan ba nbe lohun ojo ti o wa to Ekiti o fi su omi kale omi won waste ni o ati riru re ri o ni state kan boya nasarawa ni boya damawa ni ti won ti dibo wole fun PDP but process won lati le se kini o wo
0: APC ni
2: thank you
0: APC
2: god bless you so pe ino senior president na so pe na ni tin o ni ati lo carry kankan bi kankan mo tin ben to si wa if you want to refer to philosopher awa e ti to tell me reverse because awa na refer ta mo mi ta ton so mo wa e je nkan le wo mo wa ka mo ni gba ta be so ro kan a mo amure friend
0: a mo bo
2: a mo wa ni da king the junior kan ta ba laye
3: eja wi tawa ta be nto si nto sele niyan eh le peace be se pe awon la wa njoba nba lo abi ko ni press won si wo won si gba fun won pdp e ma wa kari rewe lo to olon pada gbadu a si re pe ta wa wi olon so pe o fa se si pe e abi o ti ye ko le ti resurrect de bi pe lati minus kene kan ti de number to need to manage amo tabala ngbe bo ti sale o ba se daada ti kini ba jabo ko ma ya sibo mi o eko keji nu so tai wo koda egbu abiola ta fi se symbol of democracy leni ta gba o ko lo fe moju in the history of Nigeria won pe koki se mo se se mo be won pe koki pe mo koki ke le dibo so ti ri pe awon eyan lo pe a le yo ku desa ki won pe koki se ki la revival election is has to be the cleanest and the fairest election in the history of Nigeria ta celebrate it ni ki ni mo so ni bi pe ipe kan fun mi ko mata ko ye be mo ko pata ti bara ta ati bere yo ke bi asarodo ti wa eh ka fun mi ready ati pe iru awon wa yen na o ta ko fin o nijo election ka mo wa ri flyer e gbo se lu kan ta
4: abi ibo sumo le tan ka ma
3: pe abi bo so eh yes o emi tun nu se mo eji mo so ko ta bi olaun won mu koki ka fi di ba won pe ko se mo sele amo kin ni te wa ni ta ni ro tan nothing pe lo mi yen gangan conscience eni to ba dey to ti digbo wo be o gbe ko to fe do bo popular now ife ilu re la koko ta fin pe yan ni patriotic citizen ni en ta wa fin da mo lati ta fin se lati se na lati pe olohun pe bo se ko kere mo eni eje ta a ri ko jo se wa ri digbo ko se be of the thing awon eleto ti won awon agboferu won ni se to po lati se as regards that I think that I was getting the point here se wa ri a ti so pe ko si ko le mama sele get I won kankan ye mo lawon are of ti e fe da nkan ru mo mi lori amo e ni gba ke ke se be se se tai wo I will just tell you everybody go out there vote your conscience won ba fun yin nkan ba tin ba business e mo gbo tin ba pun be be be ba business pe se re mo se roku fun wa eyin ti ka news e ti jiro me gbe oselu ti won te nkan se bread ti npin eyun la san mo o koko lejo ti o je tan ba ri mu tan ba se fi establish you ti won si wa di e datan pe lo to lori be ki won ko di pelu ru e gbogbo ton wa fun ni nkan na ba ba npara n beto lo a mo mo to kan la ri e bo toro yen ke se issue e gbe se lu kan ku ko ku a gbe se lu ku lo ni se gbo mi ye de won fun kan won fun kan lo ni iwo na ba ti debe se sai o ba lo gba kan lo won lo ni se o ai se bi ti mo lo mu de yi e pe ene o se lu sun mole la fi npin kan se sai wo mo lo re kan ni egypt e gbo mi ye o obinrin ni awe wa nde ramadan wa sunmo ramadan agba tan na ni o o wa ni christian ni o wa ni won ti gba nkan awe o ti sunmo bayi e ma ti mo be lowo re ni mo wa ni se won wa ipo se lu mi o se ipo ti sunmo ni e ni ke so ni o ni ruru ori nigeria o re ma ngbe kiri yi ti fi asi pe ki yan bu yan nkan se bi ami to re ni se me ni ka to re fun am satayo e gbo mi ye bo to se wa se pe ni nigeria ti wa nbi to ma ti wa le bu yan nkan o ti mi npenu in so kenga fun wa nbe e
4: gbo ite so ye comrade ti leg te so yi won ni fi awo won ni fi package
3: nibo
4: abi brand negotiation do si ite so ni egypt yi
3: nbo
4: sugbo se nigeria nkan ta
3: nbo ni
4: won fi aworan egbo selu sa to mo yi
3: si oda en so se si to se ko ile gimaso fi agba which is senate she understand to have a constituency project boya agba na ma nte exercise book to wa fi photo ara re si kini tu me so wo won ati se awon ti won pe tractor ti won fi photo won si kini tu me se igbo nbo ni se ta wo se re yan ni we royin na funra yin papa yin te ma nko ru a program bayi a gboro ran lu lowo o e mo to oju meji na loro ni le ko ma si si bi kan e ko ma si si ma si si ta yo si si kan se ta wo ti a ba tin ba ni o to ni bayi nisin e gbo mi ni bi eyin teyin teyin joko me o burude e tun ni odi keji be yan lowo awa na ti mura re iyen pe tractor le photo re ma tractor so wo re le ran ni se gbo nbo lona ni we must it is high time ta ko mo cause confusion wa ra le mo ka je ki won mo emi mo ke ga fa pe ta ba gbe wa fun se gba do mi ba to wa ti ma wa gbe fun ti won sin to ye ki won sin to n ta pe ni act pe yan te oko re sara nkan ta fo wo lu si o mi ta tai wo se re gbo mi loju eto ilu ese ni o but a wo no mo nese se ba gbe fun ro ni se won mu won gba ti won ti wa mu e mo gbo wa ko so emi ati yin ka nu lo la ka yi wa pe je tin ba gba kini yi so justify kin victoria tele tori ati wa fe do lori to mama se philanthropist wa ai be ko ni but a da won mama nti mo fi so ro egypt le kan ni pe lohun ta ba n so re lohun fi se bi le line ẹgbẹ́ mi ẹni tí ó sì gba oyin náà fi ṣe ìbílẹ̀ láì ní but ní nàìjíríà ń bí ó ti fẹ́ súnmọ́ àwọn tí ń sore dáadáa tí wọ́n ní kẹ̀kẹ́ mú náà wà nàìjíríà yìí náà bọ́n tí wọ́n ti ń sore àwa gan láàmọ̀ ti ṣe lọ́rùn pé wọ́n náà wàá jáde epo
4: Mágídé
3: jáde epo ó ti ń bọ̀
4: ẹ̀kọ́ wa ti ń lọ
3: ok
4: ẹ̀ka wo ìgbáradì àjọ inec àti ṣaláàbò lórí ètò ìdìbò yìí ojú ẹ̀lẹ́fi wo
3: mr amupitan èrò mi lórúkọ sọ pé this is the first time yóò tí wọ́n ti gba ọṣẹ́ tí wọ́n kọ́ ṣe nǹkan
4: ètò ìdìbò tẹ́kọ̀ yóò fẹ́ jù
3: báyìí ẹ̀ṣẹ̀ ìròyìn láìpẹ́ yìí ẹ̀ṣẹ̀ òun tẹ̀tún ẹ̀mí létí ó dàpẹ́ lọ́nà ibìkan bóyá south àwọn ká gọọmenti nìkan ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ dẹ́sẹ̀ pé gọ́vnà wọn dìde effect from PDP to the ruling All Progressives Congress abeg get them despite that wọ́n ní torí ẹ̀ mi ò ní interest in anybody but àwa ìfẹ́ ìlú ní ń dà wá yìí láàmú wọ́n ní PDP kò gbogbo election gọọmenti
1: ṣé
3: nílùú ṣé gọ́vnà tó lọ sí ruling party ṣe pé signal ni tí wọ́n ti gbé ọgbẹ́ ìbútẹ́ wúlẹ́kìtì pé àwọn èèyàn wọ́n pín nodus wọ́n ń ba ìjọmọlúàbí ara àwọn èèyàn ni wọ́n ń reduce ẹ má jẹ́ kí n tàn yín àmọ́ wọ́n reduce yọ ìjọmọlúàbí wa ò ní kílà káyìn ní ó sọnù wọ́n lè fẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ kí n máa bẹ gbà náà ṣe ti understand so ìgbáradì mr amupitan gbogbo ayé wọ́n wò wọ́n being the first assignment nígbà tí wọ́n ti dé office níta bá mú jáde ń bẹ ìtànà yẹn tó dúpẹ́ mo tọpọ̀ àwa aráàlú tá à ń dìbò ẹnìkan jẹ́ kí n la ká ìwọ ṣe kí ni kò set
4: ṣáájú ọ̀tọ̀ ọmọ ọlọ́run tó dá wa. Lẹ́yìn polówó ọjà yìí a kàn sí àwọn akọ̀ròyìn wa Ayọ̀láyọ̀ Dèjì ní ìpínlẹ̀ Èkìtì fẹ̀tọ́ wa létí lórí bó ṣe bẹ̀rẹ̀ ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀hún ìrànlẹ́ àbá àdásílẹ̀ kẹsàn-án akínyínpẹ́
5: Do people we sabi? Harvest Field don't bring ogbonge rice herbicide, Rizatech. Rizatech work. Now to make sure say with one time spray, confirm total weed control go shelle and harvest go just bam. Apply Rizatech 15 to 30 days after planting and any kind barus weed where they rough handle your rice farm, eh? Rizatech, the number one post-emergence rice herbicide go arrest them. And now so your rice farm go they grow, they go. Rizatech no they do debate with grass so it they kill weeds. One hand. Rizatech. They available inside all agrochemical medicine distributor shop way day near you. Rizatech. Buy 'em, use 'em. You go harvest. Jabrata.

0: ẹ kábọ̀ padà sórí ètò yín ètò wa ètò gbàgede àjọrò ní ìkẹyìndé amúlẹ̀ 2.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara lónìí pẹ̀lú taiwo adéyẹmí arẹjọmi lónìí àkọ́kọ́ ni comrade ridwan alẹ́sìnlọ́yẹ ẹni kejì náà ni comrade abdulaziz zain omotosho àwọn ní àlejò wa lówùrọ̀ tòní ká lọ sí ìpínlẹ̀ èkìtì kákàn sí akọ̀ròyìn iléeṣẹ́ wa ayọ̀láyọ̀ dèjì ayọ̀lá kojúmọ́
1: taiwo ẹ kojúmọ́
0: báwo ni ìpínlẹ̀ èkìtì lónìí.
1: Adúpẹ́ ìpínlẹ̀ èkìtì wà lálàáfíà àlàáfíà náà ni.
0: Báwo ni tìmọ́ ṣe ń lọ́mọ̀ báyìí.
1: Lọ́wọ́lọ́wọ́ ètò ìdìbò ó ti gbéra sọ láwọn ojútò ìbò kan bákan náà àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ìdìbò láti nǹkan bí agogo mẹ́jọ tí àjọ elétò ìdìbò tí wọ́n fi àkókò ìbẹ̀rẹ̀ ètò ìdìbò sí.
0: Báwo ni àwọn òṣìṣẹ́ aláàbò ń bi tó wà yìí ibo gan ló wà báyìí bẹ́ẹ̀ sì báwo ni àwọn òṣìṣẹ́ aláàbò níbẹ̀ sáwọn àwọn aláàbò ṣọwọ́ wà ńbẹ àbí kò sẹ́ni ẹ̀ka ńbẹ.
1: Lọ́wọ́lọ́wọ́ níbi tí mo wà lójútò ìdìbò tí mo wà mo rí àwọn agbófinró ọlọ́pàá méjì ṣùgbọ́n pẹ̀lú bí mo ṣe lọ sáwọn ojútò ìdìbò bíi mélòó kan mo ti rí àwọn ọlọ́pàá àti àwọn agbófinró kọ̀ọ̀kan tí wọ́n dúró.
0: Ó ṣe gan-an láti máa kàn sí ọ ní òní láti máa gbọ́ àbọ̀ lórí bí ọ̀sẹ̀ ń lọ ní ìpínlẹ̀ èkìtì ó ṣe gan-an kọ́kọ́ rẹ̀. Ohun ayọ̀láyọ̀ dèjì náà lẹ gbọ́ akọ̀ròyìn wa ní kẹ̀hìndé amọ̀rì tó wà ní ìpínlẹ̀ èkìtì tó ń jábọ̀ bí ètò ìdìbò ṣe gẹ́gẹ́ bó ṣe wí náwọn ibì kan láti pé wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìdìbò láti nǹkan bíi aago mẹ́jọ òwúrọ̀ bẹ́ẹ̀ rí náwọn aláàbò ṣe aláàbò náà ò ní wọ́n wà ní kalẹ̀ ìjọpọ̀ tá ń lò ká fi dá sí òun náà ni 09136556952 ò ní àfihàn dá sí whatsapp wa.
2: Gẹ́gẹ́ bí n dasọ lẹ́ẹ̀kan wípé ibùláyé tófà àti abiola a rí i pé àwọn ẹgbẹ́ sdp ńgbà náà tó padà wà lóhun ló wọlé wọ́n pín kóòkì ṣe understand but despite that àti pé àwọn ẹni tó wá pín bí àmọ́dédé bó ṣe jẹ́ but àwọn èèyàn dìbò fún conscience wọn because ó ju àgbàpá ayé lẹ́ni election ló dáa jù kó tó wà kí wọ́n fún wọn náà àti pé mi fọwọ́ mẹ̀kúnnù kúnlẹ̀ kó àwọn àgbáyà fún yín pé come 2027 ẹ rí i pé nǹkan míì tí ó ṣẹlẹ̀ n tẹ̀ ní expect so láwọn èèyàn nígbà arépọ́n fún mi ní nǹkan
0: mo tẹ̀lé sọ pé ká ẹ ká bí ipò ìjókòó yìí. Orúkọ yín o.
3: Gọbìnrin
0: Lájọrin.
3: Ipò tí ó gbà lọ́wọ́ Eko.

0: ẹ kojú mọ orúkọ yín o.
1: Ẹgbọ́n
0: yín sà.
1: Ìjọsìn ẹ̀ láàmú ni pé nípa ìdìbò tí wọ́n ń ṣe kẹsẹ̀ yìí káwọn èèyàn máa gba nǹkan ìdí tó máa gba nǹkan gẹ́gẹ́ bá àwọn àlejò wa ti ṣe yìí. Àwọn aṣiṣẹ́ ń kìtà fẹ́ pé wọ́n mú wọn tí bá wọn tẹ̀lé pé oúnjẹ àbí wọ́n ṣe owó. Àwọn gan ni agbọ́nà ìtẹ́kù sọ́ta something látọ̀dọ̀ àwọn olóṣèlú. Irú oúnjẹ yìí sì wọ́n máa ń rà fáwọn náà. Ṣé ó ti gbà sí nítorí àwọn ti chọ́rí sìn náà ó yẹ kí nǹkan kan ti wà fáwọn. Jọ́jọ́ gẹ́gẹ́ bí special dish gẹ́gẹ́ bí oúnjẹ tí wọ́n jẹ nímọ̀ láti ń lu.
2: Látọ̀dọ̀
1: ìjọba àlú. Bẹ́ẹ̀ àwọn olóṣèlú tí máa ń ṣe bẹ́ẹ̀ lójú ìdìbò eléyìí náà lè fi jẹ́ kéte ìdìbò wọn fẹ́ mẹ́yán lórí ẹgbẹ́ báwọn yorùbá ti ṣe máa ń rí eléyìí ni ìròyìn tuntun.
0: Ẹ ṣe gan fún ìwòye ti ọ̀tọ̀ tí ojókòó tá à ń lò òun náà ni 0913656952 kágbé ọkàn sí káwá sí ìpínlẹ̀ Kwara. Ẹ kojú mọ̀.
3: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ kojú mọ̀ orúkọ yín o.
3: Àfáà ni ó wà lórí ìlà Dr. Láàrin Òkìkí Exponent láti Takure.
0: À ń gbọ́ yín sà.
3: Mo fi àtọ́kọ̀ àdínkọ́ ìdí ọlọ́run ṣàlékún làákàyè. Ọ̀rọ̀ ìdìbò lọ nípínlẹ̀ Èkìtì ni mo fẹ́ mẹ́nuba. So mo fẹ́ gba INEC nímọ̀ràn bàbá tí ó dọ̀gba àwọn yányán yìí. Ó dàbí pé gbé kí àkọ́kọ́ ètò tí ó kọ ṣe mí ní àsìkò tó dé bẹ́ẹ̀. Bọ̀ tán bá ṣe pẹ̀lú òdútó àtòdodo pé fẹ́ǹsì ìlú bá yàn náà ni kí wọ́n kéde pé ó wọlé. So yóò jẹ́ tí kálukú òbí mi gbàgbọ́ lórí iṣẹ́ tí wọ́n ń ṣe lórí ìbò mẹ́jọ tó ń bọ̀ lọ́nà ọlọ́run ọba kó ràn wọ́n lọ́wọ́. Àfáà Dr. Láàrin Òkìkí láti Takurè.
0: Ẹ ṣe gan fún ìwòye ti ọ̀dọ̀ tiyín. Jẹ́ ká wá sí ìpínlẹ̀ Kwara kó wa ti ń lọ. Kì í ṣe ìròyìn mọ́ pé mo kàròyìn pátábẹ́ ìletò ẹ̀kọ́ mo ní àwọn olùdíje mẹ́wàá ò ní wọ́n ti kọ̀wé ránṣẹ́ sí ààrẹ Tinubu àti sí àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC wípé àwọn ò fara mọ́ bí wọ́n ṣe kéde ọ̀nàrẹ́bù Àkùbù Saliu Dalad abẹnugan lẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kwara wípé òun náà ni ọmọ òye ẹgbẹ́ òṣèlú APC. Púpọ̀ wọn ṣàlàyé báyìí pé nǹkan tí wọ́n lò àti tí wọ́n lò wípé kò tọ́. Inú ìwé tó jẹ́ pé àwọn ọmọ òye mẹ́wàá ọ̀hún fẹ́ ka orúkọ wọn tán buwọ́ lù tàtírí nìṣòro tí mo tàtírí ọ̀mọ̀wé Olúwatóyìn Tajudeen Alábí Captain Ahmad Mahmood Alhaji Tajudeen Audu ọ̀mọ̀wé Azeez Salako Muhideen Olaniye Ambassador Yaya Seriki Gambari Senator Solim Mustapha ọ̀mọ̀wé Bashir Ọmọlájà Bọ́lárinwá Honorable Umar Muhammad Bao Amòfin Délébẹ̀ Gorí SN àti Senator Dókítà Yaya Ibrahim Olórí Ẹgbẹ́. Wọ́n ní kí iléeṣẹ́ ààrẹ àtàrí ẹgbẹ́ ìṣèlú APC kọ́ ìgbésẹ̀ káyọ̀ APC wọ́n á lulẹ̀ ìpínlẹ̀ Kwara.
2: Ìròyìn yẹn torí àsìkò ni àwa náà ní ká ràn wá lọ́wọ́ torí a gbọ́dọ̀ deliver to quality lórí ẹ̀. Ẹ rí i pé ìròyìn ń ya sí ìpele bíi mẹ́ta ká tó wá gbé sórí pé àwọn mẹ́wàá tó jẹ́ aspirant wọ́n kọ̀wé. Ẹ rí i pa sọ̀rọ̀ ń pa àwọn elders kan náà lẹ́ẹ̀kan bóyá ká mọ́ torí àsìkò àwọn elders yẹn kọ̀kọ́ sọ̀rọ̀ ńbẹ ṣé rí òṣèlú kò ló tó bá ti ń ṣe yìí o gbogbo àwọn actors ti ń bẹ ńbẹ mo bẹ wọn kí wọ́n dákun ṣé láwọn ọ̀ràn méjì kan bẹ comrade ọlọ́run bá kó sábẹ́ olórí kan ọlọ́run fẹ́ dán wo ni o ọlọ́run fẹ́ gùn lórí àgbo fẹ́ fìyà jẹ ẹ láwọn ọlọ́run ìran èèyàn méjì wo àgọ̀ àtọ̀lẹ́ ṣe pé àgọ̀ kò mọ̀ òun ní kankan ṣe understand kí wo lórí wa kọ́ wa take advantage being you know, a fool tẹ́nìyẹn jẹ́ kọ́ wa gbẹ̀tọ̀ rẹ̀ away from me sọ pé òun ni o mọ̀ sọ pé ẹ̀dà rẹ̀ mọ̀ ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ wo lórí náà. Abọ́lẹ̀ èèyàn tó mọ̀ pé tèmi rèé àmọ́ ọ̀rọ̀ akókó mọ̀bà àjẹkún wọn lẹ́ni tá à ń dè mú tá à ń dè náà dé kí náà ní ìṣẹ̀ṣẹ́ ni orí àjẹkún àwọn ni yóò jẹ́ kó wá fi ọ́lẹ̀ fọlọ́run ọlọ́run bá dájọ́ òun olè o. Amẹ́ni tí wọ́n kó wọn ẹ̀tọ́ lọ́wọ́ ẹ̀tọ́ ọ̀fẹ́ tọ́ fún lẹ́tọ̀ rẹ̀ pé àyẹ̀tọ́ rẹ̀ ní tí wọ́n wá dùn bó ti sàdá fún ọmọ wàláyọ̀ ọgbà ẹ̀sán rẹ̀ ní ìlọ́po ìlọ́po tí wọ́n ká mọ̀ tó fagun àwọn àti mo fi wé òun àwọn aráàlú afọ́ọ̀sí kàtígórì kan méjèèjì àwọn iná àwọn èèyàn dùn bíkan sí ń lọ má jẹ ń tàn yín o tábàkan ń bẹ̀rù pé bóyá àwọn fẹ́ fèsì yín náà ẹ sì máa question ìjọmọlúàbí àwa gbàtẹ́ bá wá ní bàbá 70 years ṣe ẹ̀dá tẹ́ máa pọ̀ mọ́ 30 years ní ẹ̀dá kí lẹ pè wá yẹn àkọ́kọ́ èmi kọ́kọ́ ní personally èmi kọ́kọ́ ní ìṣù pẹ̀lú wọn fún yín òun náà gbàtẹ́ tẹ́ bá lẹ́yìn mọ́ àwọn kan nínú ẹgbẹ́ bàbá jáwò ń kọjá àmọ́ níta ìjọ ń kó láàrin àwo mọ́ o bẹ́ẹ̀ mọ̀ lu àwọn èdè kan láti máa fi káàbùkù torí pé fẹ́ wá wé out gbàtẹ́ àwọn kan kó àwọn yín bọ̀ àwọn kan kó aráwa arúgbóǹbì kan àwa aráwọn ọ̀dọ́ náà gbá ìwà ọ̀dọ́ ń tí a ẹ̀dá so ẹ kọ́kọ́ lọ sétò èyí náà lára ìyàwó fẹ́ mọ rúbu rẹ̀ ti ń bọ̀ ẹ kéde ńbẹ̀ ni wípé àwọn mẹ́wàá tí wọ́n sáì mọ́ gbàtí mọ́ kọ́ sẹ́ rí nínú wọn gbogbo wọn náà kọ́ ni wọ́n dà I like that, Ben, when I would tell you what they did.

0: اجر المحسنين
1: gbogbo abi ama to fe saseyori lana ni gbogbo abi ama to fe saseyori to na fe wodunun la ro mo re ko se en to ri mo agba lori member ri lana ti o ni fi toro so sa de debe ni awon kan na sise ko debe ah eyan gbodo salil khaira indal khair ayi ore le yan ti bere ore pe olohun o dakun ma jo nira fa awon mo ti wa na kan to goke
2: be ni na ba je mamun le won je to po
1: won ah ori aye po ori aye po ti won o si han nisin
2: ta you celebrate re
1: aba mufti won wa duo
3: duo tan
2: o de lati ko
1: eh ijo o na lo boya jo monday na na lo se ko abi jo tuesday won tun ti de pada njo thursday tori omo lomo ah ni wo ran banu je lara won ti
0: fa inna allah la yudiu ajra al muhsinin
1: e to ba yiwo lana awon ti won ma bu nanu
2: be ni mo
3: ko le gbon mo ko
1: ah ngba ti o wa yiwo sa wa ni ki won
0: fa inna allah
1: ba mu ti e ku orire
0: la yudiu ajra al muhsinin
1: ah ba ndo ma e ku orire
0: fa inna allah la yudiu ajra al muhsinin fa inna allah لا يدير اجر المحسنين
1: ابي ري باي ابا غ اولون كمي
3: دام الله حياته هو
1: عادي مي غبا وين ني اولون بي
3: نعم
1: عادي مي غبا تيان با داجي سان لانا
2: بي
1: بابا اغبا الفا نلا اكون تو اكي وا لانا
3: بي
2: الله
3: حياته
1: عادي مي غبا وين غبا وين ني ري بابا نا ما سو يي بي لانا فارق بين عادي مي رسوله ابا غ اولون كمي ناني غبا افا gbogbo awon afa
2: gbogbo di logo ki
1: eh gbogbo afa to du to lohun bayi gbogbo won lafa ti wa ti baba wa ndo ma lo de
2: be
1: ti e na nbo to ba ti de a ma ki o a ma celebrate e lagbara olohun a de agbala ni ma rahim international so para ti a ba ti de a tesi waju a nbo wa na
4: Are you ready to unlock a world of possibilities for your child? Let me tell you about a school with an excellent blend of Western education and Islamic education with Tafizul Quran under one roof. Well, you know it already. Nima Rahim International Schools. We nurture young minds and empower them to become confident global citizens. At Nima Rahim, our students don't just speak one language. They have the unique opportunity to master English language, Arabic, and French. Just picture this. State-of-the-art facilities, modern amenities, including fully equipped science laboratories, computer labs and an extensive library for those aspiring to take the CBT exam. We've got you covered with a dedicated CBT center. Nima Rahim is ICT compliant for Islamic and Arabic classes designed for children and adults alike. A second to none. Ultra-modern multi-purpose hall, secure hostel accommodation, caters to children aged 8 and above. Now, admissions are in full swing, offering registration into creche, pre-nursery, nursery, primary and secondary classes. Nima Rahim International Schools is conveniently located after the Kwara State House of Assembly, beside Kwara State Water Corporation, Asadam, Ilorin Kwara State. Telephone 0903-504-6172 or 0902-583-2662. Nima Rahim International Schools, where leaders are groomed.
1: Rabbil Alamin. Nima Rahim International School, where leaders are groomed. Bi a se man so fun ra wa. Ile eko to ni alubarika, to ni orire, to ni lo siwaju ta le ma omo wa lo, ona ni agbada ni Nima Rahim International School. Ile eko ti won ti n ko awon mo ni eko. A n so fun wa ni jejo pe gbogbo awa ti a si n reti pe igba o la admission wa, igba o la gba form, igba o la sele. So fun awon mo kan tun ko entrance exam lo bayi. So fun pe June 20 lónìí àwọn ọmọ wà nínú àgbàlá ní Ìmọ̀ràn International School tí wọ́n kọ ẹ̀gzámù lọ fún gbogbo àwọn àtàkùn aláǹfààní lónìí inshallah ìkótóra ti làbí ìdìnlá 1st of August òní third batch yóò mọ̀ wáyé
3: ọjọ́ kìíní oṣù kẹjọ
1: kágbà bí ìbàyí kágbà sọ̀kalẹ̀ ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní ìdàṣítàgàlà náà tó bí thalassa ti àṣìyá táwọn èèyàn bá bísí ti nǹkan mẹ́ta pé nǹkan mẹ́ta làwọn èèyàn bísí ti wọ́n ń ṣe ó ní fàṣítẹ́gì lo anton bí thalassa ti ní òkúrọ̀ ẹ̀yìn náà gbìyànjú ẹ̀ máa ṣe nǹkan mẹ́ta láì pé nǹkan mẹ́ta làwọn èèyàn pọ̀ tí wọ́n ń ṣe ẹ̀yìn náà gbìyànjú ẹ̀yìn náà máa ṣe nǹkan mẹ́ta ó ní kí làkọ́kọ́ ìdàṣítàgàlà náà sùn bi kethrot al amal to ye pe ise la won yan po tan se ise la won yan po ti won se o ni fashtagilo antum bi husn al amal ise ye ni je ki wa ma se man amila saliha wa man asa fa alaiha wa ma
2: rabbuka bil alamin lil abi
1: o pon se ko la fe wo bi aniyan ti yan fi se aniyan baba e lolorun fo jade yo
3: allah akbar
1: aniyan baba e lolorun fo se jade o ni elekeji idha shtagala an-nasu bi uyubi an-nas to aye pe bi ta eyan ku si la won eyan wo kaakiri a e tun yin to tun se lenu e tun gba to tun so loni o ni fashtagilo antum bi uyubi anfusikum ma check ara ni o
3: no akbar
1: o ni to ba se pe aye alaye la won eyan moju to o ni fashtagilo antum bi uyubi anfusikum aye ti e lo ba moju to o ni eleketa idha shtagala an-nasu bi imarati ad-dunya to ba se pe kada laye la won eyan ba moju to na bisiti ni fashtag lo antum bi imarati al-akhirah ben yo se rodo olon wo ben yo se rodo olon wo oni ke yan moju to an be gbogbo eyin te jala buru lasiko ye te fi lu laya bale te fo ile de laya bale se ma pe pade olon jo kan e se ijira ku nbe e se ijira ku ni bi wa baje e se ijira ku ni bi ipaya lekun e se ijira ku ni bi imo laanu omo lakeji e se ijira ku nbe eyan lodi eyan ku nbi kan lo sibi kan
2: ona ni ijira
1: o na ni ijira eyan ogbo awon wayi eyan lodi
3: ti ja ku
1: nbi e ma pa awon eyan laye je kun e ma pa awon eyan lekun jaye ma e pa awon eyan lekun jaye oba to ni ifayabale to ni rorun olorun ko ba fi si nigeria ju bayi lo
3: amen
1: papa kwa state wa onda kuma pa laya nbe
3: amen
1: ilu lorin yi ilu fokan bale ni dakun manna wa lopa janjan
3: amen
1: ja ma wa dada ja ma wa dada ma da ogun wahala kankan la ilaha illallah mo tun ni anfani atayo ati dunun so fun yin pe gbogbo awon obi ta lomo ninu ma rahim international school ko si wahala kankan be o gba awon hostel ni ama boarding ni ko si wahala kankan be ama day student ko si wahala kankan be oba to ni fire balẹ ko tun ba fi si ju bayi lo
3: amen
1: pa ro lo a ni le gba ibere kankan wole tori ojo to yi o ti lo bi ibnila ni jo mejo a tun ma mu tutun wa a ti celebrate wa e ma na agba
2: be
1: ani la celebrate nje jo o to be ka se be kódà gbọdọ̀ tún ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọpẹ́ kì í pọ̀ ọlọ́run retí ẹ̀ ọlọ́run retí ẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ ṣiṣẹ́ nínú ayé yóò kí bàbá àmọ́ má gbà tó ní náà àsansan pé ó kàn wọ́n wọ́n sì bá màálù mọ̀ lára wọn adúpẹ́ fọlọ́run tó ṣe báyìí gbogbo ibi tó retí wa náà wà ọ̀run dákun má jò ó hámà fi lé wa lọ́wọ́ já máa wá lò pẹ̀lú fọkànbalẹ̀ wàlà haúlà wàlà kúwátá ilẹ̀ àbílá ìlànà náà wàtá lè máa pè wá sí lẹ́yìn ètò 09025832662 lágbára ọlọ́run á tún máa pàdé níjọ́ mẹ́jọ èmi ọmọ ya yín alustaz ahmad ọlọ́run kẹ́mi arádẹ̀mí pẹ̀lú ustaz abdulsamad abdulrahman tijani ustaz ahmad mustapha olúwakẹ́mi ustaz tajudeen albarka baruba ustaz abdulrahman albarka ustaz abdulhamid arádẹ̀mí a máa dágbére fún apá àtùmọ̀ pàdé níjọ́ mẹ́jọ ọlọ́run kò fi wá sẹ́rú kó má fi wá sọlá kọ́lá wassalamu alaykum
2: wa rahmatullahi wa barakatuh.
5: orí kù sí ìmọ̀ ìpìlẹ̀ àtijọ́ kọ́ mo di aládarí lọ́jọ́ iwájú nílé ẹ̀kọ́ ní marohim international school pẹ̀lú ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí mú ìròrí ọmọ ìjòkó ojúṣe àti wúlò ṣàǹfààní fáyé tàfíṣùl qur'an tí kì í ṣe ológere pẹ̀lú ìmọ̀ arábìkì tó yanjú tòun tẹ̀kọ́ ìwé tó bá gbà mú tí fún ọmọ láǹfààní àti máa fọ èdè òyìnbó ti lárúbáwá àti french geere lọmọ kọ́ ń bẹ̀ gbogbo àwọn tó lọ́mọ níbẹ̀ ló lè ròyìn ìyàtọ̀ tó ń bẹ nínú mímọ lo montessori system tó ní òun ṣe pẹ̀lú practical science lab library ìkàwé computer lab àti cbt center fún gbogbo ẹni tó fẹ́ ṣe cbt exam multipurpose hall tún wà tòun ti hostel accommodation fáwọn ọmọ láti ọmọ ọdún mẹ́jọ lọ sókè lábẹ́ ààbò tó gbangba pẹ̀lú gbogbo àwọn amáyédẹrùn àǹfààní ẹ̀kọ́ alukur'an tó ń bẹ fáwọn tí kì í ṣe akẹ́kọ̀ọ́ fún ìyá alukur'an láàrin ọdún méjì péré kí lẹ tún dúró wò ààyè ìgbaniwọlé ti ṣí sílẹ̀ báyìí láti crèche pre nursery nursery primary àti secondary classes kété tẹ bá ti kọjá Kwara House of Assembly nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Kwara State Water Corporation Asadam nílùú Ìlọrin nílé ẹ̀kọ́ ní Marohim kalẹ̀ sí telephone 09035046172 tàbí 09025833 2662. Neymar Rahim International School, where leaders are groomed.
6: Lala ite ti soro jina o ye ko da voice wole adamo the prophet with the oil of gladness wa sha da voice eni to nsegun aye mo tori ti eni mo te n gba we jojo du e lo sha so mo ko

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo anigboro ti mọ kí ló ń hábùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi mẹ́tù rẹ̀ bí. bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù tá wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tún yọ.
5: ẹsẹ ọlọrun òbójú mi jẹ.
6: àwọn tí wàá yọ.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ẹsẹ ọlọrun òbójú mi jẹ. obìnrin mi sọta lẹnu.
0: ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ dòdò.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo anigboro ti mọ kí ló ń ha bùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi mẹ́tù rẹ̀ bí. bí a ṣe ṣe bí bí wa.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kilo.

0: emi gbe oju mi sori oke won ni nibo ni ranlowo mi yo ati wa akoko anu ati ori ofe logori afefe lati jo kiribu ati refo ni tesiwaju eka ikefa sabuki ilorin oluwa yo ba yin pade bi oluso aguso jeje oye ni yo ti ma fi oro olorun bo wa awon ni iba pade loruko jesu oluwa wa
1: ara mi olugbo owon ni bi gbogbo mo kiyin ku abo si eto yi loruko jesu christi mo ki ile ise diamond eyi ti o n gba ohun wa si afefe fun gbogbo eniyan lati le gbo ihin rere jesu christi mo ki ijo kerubu ati serafo ni tesiwaju eka kefa saboke ilorin eyi ti won se agbateru ise iranse yi ati gbogbo awon to nse onigbowo re mo ki wa loruko jesu olugbala wi pe gbogbo wa la o mu ori dele gbogbo awa ti a n gbo eto yi ni osose mo ki awa na wi pe olorun ni je ki eto ti a n gbo yi o da wa lebi ni ojo ikeyin pe a se bo gbo kini yi ki lode ti o ṣàtúnṣe mo gbàdúrà lórúkọ jesu christi ti nasareti ọlọrun àánú yóò ran ẹnìkọọkan wa lọwọ ẹ jẹ ká gbàdúrà bàbá wa àti ọlọrun wa ní orúkọ jesu christi ẹyin ni ọlọrun wa lẹyìn kò sí ẹlòmíràn ọlọrun àti bàbá wa bá wa sọrọ yín ọrọ yín jẹ kó tún ayé wa ṣe ọrọ yín jẹ kó fọnà hàn wá jesu christi olúwa wa àmì àkórí ọ̀rọ̀ wa ní ọjọ́ tí òní ó sọ wípé ìmúpadàsípò nípa oore ọ̀fẹ́ ìmúpadàsípò nípa oore ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń wá ìmúpadàsípò ní oríṣiríṣi ọ̀nà àwọn kan ń wá nínú ètò ìṣúná wọn àwọn kan ń wá nínú ìlera wọn àwọn kan ń wá nínú ìgbéyàwó wọn àwọn kan ń wá nínú iṣẹ́ wọn tàbí owó wọn nítòótọ́ ọlọ́run lè mú ohun gbogbo wọ̀nyí ó lè mú padà bọ̀ sípò ṣùgbọ́n ìmúpadàbọ̀ sípò èyí tí ó ṣe jù èyí tó sì lágbára jù ó ní ìmúpadàbọ̀ sípò ọkàn ènìyàn ènìyàn lè lówó kó sì tó ṣègbè sí ọ̀run àpáàdì ènìyàn lè fi gbogbo ayé rẹ̀ kó fi gbé ìgbé àlàáfíà kó sì tó parí ayé rẹ̀ sí ọ̀run àpáàdì ènìyàn lè ní iléeṣẹ́ jaburata kó sì tó parí rẹ̀ sí ọ̀run àpáàdì èyí ni a fi ń sọ̀rọ̀ nípa ìmúpadàbọ̀ sípò nípa oore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ ó ní ojúrere ọlọ́run tí a kò ṣiṣẹ́ fún ó ní definition tó kéré jù tí a máa ń sábà ń lò ṣùgbọ́n oore ọ̀fẹ́ jù bẹ́ẹ̀ lọ oore ọ̀fẹ́ ó jẹ́ ìfẹ́ èyí tí ọlọ́run tó fi fún ẹlẹ́ṣẹ̀ tí kò lè gba ara rẹ̀ là ẹlẹ́ṣẹ̀ tí kò lè gba ara rẹ̀ là gẹ́gẹ́ bá a ṣe sọ lọ́sẹ̀ tó kọjá iṣẹ́ ọwọ́ rẹ̀ kò lè fún ọ ní ìgbàlà iṣẹ́ ọwọ́ rẹ̀ tàbí iṣẹ́ ọwọ́ mi kò lè fún wa ní ìgbàlà hallelujah a ó rí àyọkà wa nínú ìwé lúkù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ ìkẹrìnlélógún ó ní ó fi hàn gbangba oore ọ̀fẹ́

0: èyí tí ẹlẹ́ṣẹ̀ tó rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run máa ká fúnra mi ní àti bí. Ó sì wí pé ọkùnrin kan lé ọmọ méjì. Èyí àbúrò nínú wọn wí fún bàbá rẹ̀ pé, bàbá fún mi ní ìní rẹ̀ tí ó kàn mí, ó sì pín ohun ìní rẹ̀ fún wọn. Kò sì tó ijọ́ mélòó kan lẹ́yìn náà, èyí àbúrò kó ohun gbogbo tí ó níjọ. Ó sì mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n lọ sí ilẹ̀ òkèrè, níbẹ̀ lé ó gbé fi ìwà wọ̀bìà ná ohun ìní rẹ̀ ní ìnákùná. Ẹsẹ̀ kẹrìnlá, nígbà tí ó sì ba gbogbo rẹ̀ jẹ́ tán, ìyàn ńlá wá. Ìyàn ńlá wá ní ìlú náà, ó sì bẹ̀rẹ̀ sí ní di aláìní. Ó bẹ̀rẹ̀ sí ní di aláìní. Ó sì lọ, ó dara rẹ̀ pọ̀ mọ́ ọlọ́tọ̀ kan ní ilẹ̀ náà, ó sì ran lọ sí oko rẹ̀ láti tọ́jú ẹlẹ́dẹ̀. Ayọ̀ ni ìbá fi jẹ oúnjẹ tí àwọn ẹlẹ́dẹ̀ ń jẹ lé àjẹyó. Ẹnikẹ́ni kò sì fi fún. Ṣùgbọ́n nígbà tí ojú rẹ̀ wálẹ̀, ó ní, àwọn alágbàṣe bàbá mi mélòó mélòó lé ó ní oúnjẹ àjẹyó àti àjẹṣẹ́kù. Èmi ń kú fún ebi níhìn-ín, èmi ò dìde, èmi ò sì tọ bàbá mi lọ, èmi ò sì wí fún pé, bàbá mi, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti níwájú rẹ̀. Èmi kò sì yẹ lé ẹni tí àbá máa pè lé ọmọ rẹ̀. Fi mí ṣe ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ̀, ó sì dìde, ó sì tọ bàbá rẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí ó wà lé òkèrè, bàbá rẹ̀ rí àánú ṣe, ó sì súré, ó rọ̀ mọ́ lé ọ̀run, ó sì fi ẹnu kò lé ẹnu. Ọmọ náà sì wí fún un pé, bàbá mi, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti níwájú rẹ̀, èmi kò yẹ lé ẹni tí àbá máa pè lé ọmọ rẹ̀. Ṣùgbọ́n bàbá náà wí fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé, ẹ mú ayò aṣọ wá kankan, kí ẹ sì fi wọ̀ ọ́, èmi sì fi òrùka bọ̀ lé ọwọ́ àti bàtà lé ẹsẹ̀. Ṣẹ́ri, ó ti bàtà, kò lé bàtà mọ́. Ẹ sì mú ẹgbọrọ màálù àbọ́pa kan, kí ẹ sì pa, kí a máa jẹ, kí a máa ṣe àríyá. Ẹsẹ̀ tó parí, nítorí ọmọ mi yìí kú, ó sì tún yè, ó ti nù, àárí wọn sì bẹ̀rẹ̀ sí ní ṣe àríyá. Olúwa kó bù sí gbígbọ́ àti kíka ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ṣẹ́ri, ọ̀rọ̀ ọmọ onínàkúnà yìí, ó jẹ́ ìgbé ayé, ó jẹ́ ìfarahan ìgbé ayé tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń gbé. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni Ọlọ́run fi ohun kan tàbí ìkejì tó fi sí inú ayé rẹ̀, ṣùgbọ́n tó fi ṣòfò. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan. Ọ̀dọ́mọkùnrin tàbí ọ̀dọ́mọbìnrin, èyí tí Ọlọ́run tó fi ẹ̀bùn àti máa kọ orin fún. Ó bẹ̀rẹ̀ nínú ìjọ lítòótọ́, ṣùgbọ́n nígbà tó yá, ó wò wípé ìjọ ò pawó, ìjọ ò pawó. Ó wá bọ́ sí ayé, ó bọ́ síta, ó bẹ̀rẹ̀ sí ń kọ orin ayé. Ẹ rí wípé ọ̀dọ́mọkùnrin yìí, nígbà tó lé lọ́wọ́, ó jẹ́ ọ̀rẹ́ gbogbo ènìyàn. Ṣùgbọ́n nígbà tí ó ti fi ohun gbogbo ṣòfò tán, níbo ni àwọn ọ̀rẹ́ rẹ̀ yẹn, níbo ni wọ́n wà? Ẹ̀ṣẹ̀, ó máa ń sọ nípa freedom, wípé o ò sí nínú àhámọ́, wàá kàn máa ṣe gbogbo nǹkan bó ṣe wù ẹ́. Ṣùgbọ́n ẹ gbọ́ mi dáadáa, òpin rẹ̀ inú ìdè ni. Ó máa ń sọ̀rọ̀ nípa ìgbádùn, ṣùgbọ́n òpin rẹ̀ ìjìyà ni. Ó máa ń sọ̀rọ̀ nípa àṣeyọrí, ìyẹn ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n òpin rẹ̀ kò sí nǹkan kan. Ṣùgbọ́n níjọ́ kan, ọpọlọ rẹ̀ sí iye rẹ̀ sí, ó rántí ohun gbogbo ohun dáradára tí bàbá rẹ̀ ti o man se fun ati on dara dara to nsele ninu ile re. Now ko to de ile ni baba re ti ri lokere, ko to de ile ni baba re ti ri lokere, baba re jade si o ro mo baba re oran leti iwa buruku to hu, baba re ko ran leti iwa buruku to hu, baba re o so fun pe iwo ma pa ya seri ife olorun si gbogbo wa niyan o, baba re ko ko sile, baba re ko so ko so awon oro ibe ko bakun gbe ko so si iru baba ta ni niyan ti se Jesu olugbala. So ko si gbo mi arakunrin ati arabirin ko si bi ese re se tobi to to ba sa ti wa sodo Jesu gege bi baba yen se fi aso to da wo omo yen be ni a se fi aso to da wo e Jesu oni ranti ese e to ti da seyin mo a pa ese yen re o yato si nkan to sele ni aye John to je wipe a so wipe abu ese mole eleyi eje Jesu ni yo pa ese eniyan re. Hallelujah. Now ki wa ni awon nkan ti a le so wipe o sele ninu okan ati aye omo nina kuna yi. Now ikini na ore okan igberaga re sile nigba to nlo igberaga lo fin lo. So nigba ti won na hu wa to hu yi igberaga lo fin hu e wo ko si nkan kan to fe sele ti ma ni a idi to nse yi kede ka e gbagbe e ko si nkan to ma sele nje mo wi pe awon kan ti le de stage wi pe ani ko aye kankan o pare sibi kankan to ba ti ku aye ti e ti pare. Okay, agreed. To ba ti ku aye ti e ti pare sugbon bo le wa lo e wo e gbagbe e ise ta wa yin da Olorun gan to ba dodo re inu ati biju a kan fi wa nakanakan ni la ba ju wa a ba ju wa koja ina gbo ko se en ti o ju e iwo lo fese ara erin lo si ibiti o to se sugbon Olorun gege bi baba yen Olorun ninu anu re ki se po wo ona ti o fi pa e seri ina orun apadi ta nsoro e ni ta nsoro nipa re ni opolopo igba Olorun o da tori eniyan tori esu atawon mogun re ni ina yen wa fun sugbon gbo enikeni to ba ti so wipe tesu lohun o ma lo sinu ina yen na ni. So Olorun duro de ipada re bo sodo re sele ti bi ose melo kan seyin ngba ti mo fe se ikini mo ni mo ki gbogbo wa gbogbo omo Olorun loruko Jesu mo wa so nibe mo ni gbogbo wa patapata lo omo Olorun gbogbo wa ni a sina ni a sako kiri a sako lo ni a rin lo ni gege bi agutan ti ko loluso sugbon o reti wa ojojumo lo narun gege bi baba yen baba omo nina kuna yen gege bi o se narun pe eh omo mi ijo wo lo ma pada de eh omo mi ijo wo ni ma ri be na l'Olorun se narun nitori ti re o be na l'Olorun se reti ipada bo re o ife Olorun si wa oju ese ta nda lo ife Olorun si wa ke mo so oju ese ti anda lo iyen ni o mu kin Jesu wa saye Jesu wa condemn e o eran ti omobirin ti won ni won mu ninu sise pansaga eyi to lo sodo Jesu ti won mu lo sodo Jesu eran ti wi pe nigba ti gbogbo awon eniyan ti won ti fon katan ti Jesu so pe to en ti o ba dese ri ko ya koko o ni koko koso okuta lu omobirin eran ti wi pe nigba ton ti gbogbo won lo ton Jesu so wi pe emi papa o da elejo o ma lo ma tese mo ma lo so Jesu wa saye to condemn you and I. He didn't come to condemn us, and that's why even an admonishment to pastors, to ministers, we are not supposed to condemn people, but we are supposed to bring them to Christ in love. Hallelujah. Now kila answer we pay imupada bosipo nipa ori ofe je imupada bosipo nipa ori ofe o bere nigba ti elese to ba wa se atose pelu olorun o bere lati ibe gbo mi dada imupada bosipo nipa ori ofe ko to di wi pe olorun yo da ikolo re pada ohun akoko to koko fe se oni ki ibase wa ti re ko jo wa papo e gbo nkan ti bibeli so ni oni elese ni mo fi ise fun mommy daddy boya ise to nse olowo lowo tori ese re ni bi o ba nigbala bi mi ba nigbala gbogbo imupada bo sipo pe olorun mo ti da ko lo re pada o to ba ri be it is just temporary fun igba die ni iwosan ta monster so nipa iwosan tabi ise iyanu to le ju o ni wipe ki amu eniyan pada bo sipo ki se owo mi pada de ki se ilera mi pada de sugbon o je ki on je ki okan yi pada nigba ti Jesu ba dari ese re jio o di eda tuntun ohun ati jo o si ti koja lo imupada bo sipo nipa ori ofe o mu o ya awa ati ese o ya wa nipa imupada bo sipo o fun wa ni identity miran iyen ni wi pe o fun wa ni oruko tuntun omokunrin ti a n pe ni omo nina kuna yen ni ilu ibi to wa tele nibi ti o ti lo nje onje elede e ri wi pe nigba ti won ba fe soro e tabi ti eni to ni agbo elede yen igba ti o ba ranse si ani lo so fun omo yen eru yen osise mi yen sugbon nigba to pada dodo baba re o di omo baba re o ni ori ofe o wa entitled si awon nkan ti baba re ni hallelujah o so a o si ni inu idalebi mo imupada bo sipo nipa ori ofe tabi ki so wi pe ori ofe o da ireti wa pada ori ofe o da ireti wa pada ori ofe o da ogo aye raye o da pada fun wa kini di ta wa fi nilo re ikini oni wi pe ko se nikankan to le gba ara re la bibeli so wi pe gbogbo eniyan lo sa ti se to si ti kuna ogo olorun ise rere o le mu ese kuro idi ta fi nilo ore ofe niyan o ise isin mo nlo church emi ni pastor emi ni bishop emi ni whatever emi ni baba ajo emi ni ya ajo ko mu ese kuro owo ko mu ese kuro ati be lo onkan to mu ese kuro erati orin yen ko si sun mi ran mo ko si leyin e je jesu ki lo le wese mi nu onkan soso to le wese renu oni eje jesu oluso agutan kini ki nse ikini ba se nso ni gbogbo igba koko gba wi pe election ni o sori to ba ti gba pe election ni o igbera gashi wa ninu okan re ikeji ni wi pe yi pada fi gbogbo okan repent genuinely awon miran tori wi pe ki church kan ko le ran won lowo ton ba ti wo pe church kan ma ran awon eyan lowo ti won ba se soji boya iru soji ta gbangba ti won wa pe fun wi pe awon to fe faye won fun jesu won ba jade won ba igba ton ba ti jade te ba ti gbadura fun won ton igba ti o ba fi to ose keji nkan ti o sele ni wi pe won o gbe bukata wa ejosa mi o ri onje je now awon oluso agutan na won ni fe ki agutan ti won sese di wa sodo jesu ko sonu be o si sese wi pe their repentance is not genuine. So if you must repent genuinely. Repent genuinely. Ko gba wi pe Jesu ku o si jinde fun e. Jesu ku o si jinde fun e. Jewo wa wa jewo ese re iwaju Olorun. Jewo ese re fun Olorun. Wa ma tele oro re. Wa ma tele oro re. Mo gbadura wi pe Olorun ninu anu re yo ran wa lowo. Jesu npe wa o omo ni na kuna pada wa sile Jesu fe ri o Jesu nilo re o Olorun baba re nduo de o naga lojojumo o naga ko si bi ese re se buru to oni bo ti wu ki oni bi ese wa pon bi alari oni awon mu ko fufu bi snow. So ko si bi ese re se buru to Olorun o dariji o yo si mu o pada bo sipo yo so e di eda titun yo si fun ni iye aye raye ore ofe wa fun o loni nigba to wa laye ore ofe o mu pada bo sipo wa nigba to wa laye sugbon ni gele to ba ti se to ba ti to ku ko si ore ofe mo ilekun ore ofe ti ilekun anu ti o ku idajo to gbona fun eni ti ko fi aye re fun Jesu mo gbadura wi pe Olorun yo ran wa lowo koni je ka ri ka ni ibinu Olorun papa lati wo inu idajo gbigbona na e je ka gbadura baba wa ti Olorun wa adupe lowo yin nitori pe eyin ni Olorun gbo pe wa Olorun a gbadura fun ore ofe ti mu ni pada bo sipo eyi ti ntun aye ati ona eni se Oluwa ko fi fun eni kokan ni oruko Jesu Christi Oluwa wa amen.
1: Akoko anu ati ori ofe latin gbo lati ijo kerebu ati rafu oni tesiwaju eka kefa e pade wa lose to nbo ni akoko kan na lori kanni fun ibere igbaniyan tabi adura e pe sori ero ibanisoro yi 09059688261 bakan na e le darapo mo wa ni ile ijosin wa to wa ninu ogba si anes college taboke ilorin ni gbogbo ojo isimi ni agogo mewa owuro ayo la fu pade lose to nbo ayo ni o
2: Ikani to jale jako to tan kari aye
3: gbogbo ani gboro ti mo ki lo ngabun
4: aspapa o mo pope oni boji igba ti gbangba to wa debun gedere
2: ayo ati idunu yin lo je wa logun
5: we happy people we make you happy
2: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ó lópin ni.
6: After working kílógù, ìgbádùn lógù ká wá jẹ́. After working.
2: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tó yọ.
7: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
2: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
7: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu o.
2: Ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò.

0: That's what can happen if you take your eyes off the road. Texting or using your phone when driving is very dangerous for you and other road users. Keep yourself and other road users safe by staying off your phone when driving. We need you alive.
1: This message is reaching you from Diamond 88.7 FM, Ilorin.
2: Ni gbogbo igba la ma nro wi pe bayi ni ipenija to nkoju eda ma mu ni ke
3: ara ye ti su mi gbogbo eje ti su mi ko ye mi mo ke mo ba se ba
2: sugbon oju aye o tun le fi ni han bayi ma se ma ro wi pe awon eniyan ko ni isoro nitori pe won rerin won si yegenu ni gbogbo igba eni ko kan lo ni ohun to nla koja labenu kaloku la bi ti e lara ma bere alaafia awon ore re si ma se dada si gbogbo eniyan
1: imoran yin lo n dese ti igboyin lati ikani Diamond 88.7 Ilorin lati nu yara iroyin Diamond 88.7 FM Ilorin iroyin ekunrere
4: ekasan eyin ni awon koko ni iroyin ekunrere fun ti osan toni Ẹgbẹ́ òṣèlú PDP ti jẹ́ kó di mímọ̀ pé kùdìẹ̀kudiẹ ń bẹ nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkìtì. Olùdíje sípò gómìnà lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú NDC nípínlẹ̀ Taraba ti ṣe bẹ́ẹ̀ kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀. Ó ní ètò ìdìbò tí wọ́n ṣe nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kò múyan lórí. Àwọn olùdíje sípò gómìnà lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kwara ti tako Yakubu Danladi. Wọ́n rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wá bá wọn yanjú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti ṣètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ wọn lọ́nà àti mú ìgbòrò bá ètò ààbò ìpínlẹ̀ Kwara. Lẹ́ka ti ilẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè Bolivia ni ó ti ṣe bẹ́ẹ̀ kéde ètò ìṣèjọba pàjáwìrì ní orílẹ̀-èdè náà látàrí ètò ìfẹ̀hónúhàn eléyìí tó ti lọ bí ọ̀sẹ̀ mélòó kan báyìí lórílẹ̀-èdè ọ̀hún. Lẹ́kàrẹ́ ìdárayá ẹni tí ó jẹ́ amúlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Bọ̀fánà ti ní wípé òun ò kábàámọ̀ wípé òun yan orílẹ̀-èdè South Africa dípò ilẹ̀ Nàìjíríà. Ẹ̀ka san ẹṣẹ́ ń tẹ́lẹ̀ pọ̀ mọ́ wa nínú ìròyìn ẹ̀kọ́ láti lè ṣe wà Diamond 88.7 FM Ìlọrin. Ìròyìn ọ̀hún lẹ́kọ̀ọ́ rẹ̀ ń bọ̀ lẹ́yìn ìdánudúró ráńpẹ́.

Ààrẹ orílẹ̀-èdè Bolivia, ìyẹn Rodrigo Paz, ti kéde ètò ìṣèjọba pàjáwìrì, ìyẹn ní orílẹ̀-èdè náà lẹ́yìn nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan tí ètò ìfẹ̀hónúhàn tí kò dáwọ́ dúró tako ìṣèjọba rẹ̀ lórílẹ̀-èdè náà. Ṣèwárí ètò ìṣèjọba pàjáwìrì ọ̀hún, òun ni ó fi fún àwọn àjọ elétò ààbò ní agbára láti lè gbé ìgbésẹ̀ tako ẹnikẹ́ni tí ó bá fẹ́ da ìlú rú àti láti lè fi rí wípé ohun gbogbo bọ̀ sípò. Ètò ìfẹ̀hónúhàn yìí, òun ni ó bẹ̀rẹ̀ láti kọ bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn látàrí bí inú àwọn olùgbé orílẹ̀-èdè ọ̀hún ò ṣe dùn lórí ọ̀wọ́n gógó tó túbọ̀ ń débá ohun jíjẹ àti ohun èlò ní orílẹ̀-èdè náà. Ṣèwárí ìṣẹ̀lẹ̀ yìí ló ti wá gbòòrò tó sì ti ń ṣokùnfà ìṣòro nínú ẹgbẹ́ ìṣòro lẹ́ka ètò òṣèlú. Àwọn tí wọ́n jẹ́ olùfẹ̀hónúhàn yìí ni wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ àwọn àgbẹ̀ tó fi mọ́ àwọn alátìlẹyìn sí ààrẹ orílẹ̀-èdè ọ̀hún tẹ́lẹ̀ rí Evo Morano. Àwọn olùfẹ̀hónúhàn yìí ni wọ́n pariwo wípé kí ààrẹ Paz kí ó kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ lórí àlééfà. Àwọn láti bí 50 ọjọ́ sẹ́yìn báyìí, 50 days, òun ni àwọn olùfẹ̀hónúhàn yìí ti ń lọ dí àwọn ojú pópó tí wọ́n sì ń gbégi dí àwọn ojú ọ̀nà tó ṣe ṣàǹkọ̀ṣàǹkọ̀ ní orílẹ̀-èdè náà.

amule fun omo orilede Nigeria to je okan lara gba bolu ile Nigeria iyen ime econ ti o ti wa ngba bolu bayi fun orilede South Africa ti je ko di mo pe ohun o kabamo wi pe ohun yan orilede South Africa dipo orilede Nigeria eni ti o je ime nokan yin lo je amule ti oje agbábọ̀lù ilẹ̀ Nigeria tẹ́lẹ̀ rí o ti wa lọ ń ṣe bẹ́ẹ̀ jẹ́ amúlé fún ikọ̀ agbábọ̀lù Bafana báyìí bí ó ti dẹ̀ jẹ́ pé ọmọ bíbí orílẹ̀-èdè Nigeria ni ṣùgbọ́n ó pinnu láti lọ máa agbábọ̀lù fún orílẹ̀-èdè South Africa. Kí a tó máa dánu dúró nínú ìròyìn ẹ̀kọ́rẹ́ fún ti ọ̀sán tó ní ẹ̀tọ́ tẹ́tí gba àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ẹgbẹ́ òṣèlú PDP ti kéde wípé àwọn àìṣedéédé ń bẹ nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkìtì. Olùdíje sípò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú NDC nípínlẹ̀ Taraba ti ṣe bẹ́ẹ̀ kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ látàrí àwọn àìṣedéédé. Àwọn olùdíje sípò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara ti tako Yakubu Danladi. Wọ́n rọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wá dá sí làásìgbò òṣèlú eléyìí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara. Bákan náà òun ni àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá láti lè fi mú ìgbòrò bá ètò ààbò ìpínlẹ̀ yìí. Lẹ́ka ti ilẹ̀ òkèèrè orílẹ̀-èdè Bolivia ti kéde ètò ìṣèjọba pàjáwìrì ìyẹn lẹ́yìn ètò ìfẹ̀hónúhàn eléyìí tí ó ti lọ bí ọ̀sẹ̀ mélòó kan báyìí eléyìí tí àwọn aráàlú fi ń pè fún wípé kí ààrẹ ọ̀hún kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ látàrí ọ̀wọ́n gógó tó ń débọ̀ ohun jíjẹ àti ohun èlò lórílẹ̀-èdè ọ̀hún. Àmúlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Bafana tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde wípé ohun ò kábàámọ̀ wípé ohun pinnu láti gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè South Africa tako orílẹ̀-èdè Nàìjíríà tí òun ti wá.

0: láyàjọ́ òní ọdún 2014 ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún erúpẹ̀ ààrẹ mùsùlùmí ti ilẹ̀ yorùbá ìyẹn alhaji abdulaziz arisikola ní ìlú rẹ̀ ìyẹn nílùú ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ tó bá mọ̀ ó ti mọ̀ lónìí ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ fún ti ọ̀sán tòní kò ní mọ jù báyìí lọ nedu okore ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí lédè gẹ̀ẹ́sì ọláyinka ajani ajibade ló ti lóka lédè yorùbá ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa ní ìkànnì yín ìkànnì wa ìkànnì tó ta wọn yọ jùlọ ìkànnì diamond 88.7 fm ìlọrin your shining supreme odigba.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 fm ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn

0: ti sí ètò àkókò ìyìn rere láti ní ìjọ
1: Kingdom of Christ Gospel Church
0: tí ó wà ní Plot 5 Finger of Christ Street Olúwatẹ̀dó Àjíá Road Òkíkẹ̀yẹ Dálẹ́gẹ̀ Ìbàdàn. Ajíhìnrere Vincent Sola Mohammed ti wà níkàlẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe iyebíye àti àdúrà fún ẹ̀mí àdúrà ẹni pé 0803-468-4303 ẹ̀mí àbáwá.
2: Jésù. Àmì. Ọba ń lọ ọba Jehovah gba ọpẹ wa.
3: Àmì.
2: Ọba ń lọ ọba Jehovah gba ẹ̀yìn wa.
3: Àmì.
2: A dúpẹ́ fún orí ọ̀fẹ́ tá a tún rí gbà lónìí láti wá síwájú rẹ̀ lórúkọ Jésù Olúwa gba ọpẹ wa.
3: Àmì.
2: A fẹ́ bá àwọn ènìyàn rẹ sọ̀rọ̀ rẹ lórúkọ Jésù yàrá ọ̀rọ̀ rẹ jáde.
3: Àmì.
2: Fọ̀rọ̀ rẹ wò wá sàn.
3: Àmì.
2: Ọya fi gbà wá là.
3: Àmì.
2: Ní orúkọ ti Jésù Kristi. Olúwa wa.
3: Àmì.
2: Mo gbé Ọlọ́run ga. Ẹni tó mú wa ní ìrírí ìgbàlà rẹ̀ tí ń bẹ nínú ọmọ rẹ̀ Jésù Kristi. Ògo ni forúkọ mímọ́ rẹ̀.
3: Hallelujah.
2: Mo kí gbogbo ẹ̀yin ara ilé pátápátá tí ẹ̀ ń tẹ́tí sí wa. Mo gbàdúrà pé ilẹ̀kùn ìrànlọ́wọ́ kó sí fún yín.
3: Àmì.
2: Nígbà tá a mọ́ mi wa náà kí ẹ̀yin ara ilé. Ẹ jẹ́ kí àwọn tíkara àwọn náà kí yín o.
3: A dúpẹ́ fún orí ọ̀fẹ́ tí a tún rí gbà láti tún jọ pàdé lórí ètò yìí lónìí.
2: A kí yín,
3: a kú tẹ̀síwájú lórúkọ Jésù Ọlọ́run yóò ràn wá lọ́wọ́.
2: Ètò tí a wà nínú rẹ̀ yìí náà, ibi tí a ti ń jẹ́rìí Jésù, tí a sì ti ń wàásù ìrere, tí ṣe ìgbàlà Ọlọ́run. Bíbélì ó wí pé ní Romans 1:16 sọ wípé.
3: Nítorí èmi kò tíjú ìrere Kristi, torí agbára Ọlọ́run ni sí ìgbàlà, fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ìṣáájú àti fún Eléni pẹ̀lú.
2: Ohun tí ètò yìí wà fún, òun náà ni láti wàásù ìrere Kristi fún aráyé, àtijú ẹ̀, torí agbára Ọlọ́run sí ìgbàlà. Then bí ètò yóò ṣe lọ lónìí rèé o. Ẹ̀mí mọ́ fi sí mi lọ́kàn pé kí n gbàdúrà fún gbogbo ẹnikẹ́ni tó bá ní ìpèníjà ẹ̀yà ara. Bí mo bá sì ti gbàdúrà fún lónìí, gbogbo ìpèníjà gbogbo ẹ̀yà ara tó ti daṣẹ́ sílẹ̀ yóò gba àtúnṣe, yóò sì gba ìwòsàn.
3: Àmì.
2: Ẹ bá ti ń parí ìwàásù, màá gbàdúrà fún yẹn ká tó sí àyè sílẹ̀ fún ẹ̀yìn ara ilé láti pè wọlé. Àkórí ìwàásù wa lónìí, òun la pè ní ọwọ́ rẹ̀, stretch forth thy hand. Nígbà tí a mú ẹsẹ̀ ọ̀rọ̀ wa nínú ìwé ìre Luke, orí ìkẹfà yẹn, ẹsẹ̀ kẹfà sí kọkànlá, ó ṣeéṣe ká mọ́ parí ìwàásù ní ẹpísòdù kan kó pé méjì. So, ẹ jẹ́ kí wọ́n bá wa ka ibẹ̀ yẹn.
3: Ó sì ṣe ilé ọjọ́ ìsinmi mìíràn tí ó wọ inú sinagogu lọ. Ó sì ń kọ́ni. Ọkùnrin kan sì ń bẹ tí ọwọ́ rẹ̀ ọ̀tún rọ. Àti àwọn akọ̀wé àti àwọn farisi ń sọ bí yóò mú lára dálé ọjọ́ ìsinmi kí wọ́n kí ó lè rí ọ̀nà àti fi sùn. Ṣùgbọ́n ó mọ èrò inú wọn. Ó sì wí fún ọkùnrin náà tí ọwọ́ rẹ̀ rọ pé dìde kí o sì dúró láàrin. Ó sì dìde dúró. Nígbà náà ni Jésù wí fún wọn pé èmi ò bí yín léèrè ohun kan. Ó tọ́ láti máa ṣe oore ilé ọjọ́ ìsinmi tàbí láti máa ṣe búburú, láti gba ẹ̀mí là tàbí láti parun. Nígbà tí ó sì wo gbogbo wọn yíká, ó wí fún ọkùnrin náà pé na ọwọ́ rẹ. Ó sì ṣe bẹ́ẹ̀, ọwọ́ rẹ sì padà bọ̀ sípò gẹ́gẹ́ bí èkejì. Wọ́n sì kún fún ìbínú gbígbóná, wọ́n sì bára wọn ro ohun tí àwọn ìbá ṣe sí Jésù.
2: Hallelujah.
3: Ògo.
2: Bí a ti sọ fún wa wípé Bíbélì jẹ́ ẹ̀rí àkọsílẹ̀ ìṣe agbára Ọlọ́run, ohun tí Jésù ṣe, ohun tí Ọlọ́run ṣe nú ayé àwọn èèyàn. Bíbélì jẹ́ ẹ̀rí àkọsílẹ̀ ohun tí Jésù ṣe tàbí ohun tí a ti ọwọ́ àwọn ọ̀nàṣẹ́ rẹ̀ ṣe. Ọ̀kan tún ni nínú ìṣe agbára tí a ti ọwọ́ Jésù ṣe nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ nígbà tó wà láyé.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò tí mọ kí ló ń ààbùn.
2: àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí àbí fún mi make you happy. bí àyè ṣe bí bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run.

ẹja tún máa kíra wá wípé atúkà sàn. Nẹ́bikíbi láyè káyè jẹ́ tuntun láǹfààní láti máa tẹ́tí sí ìkànnì tó ta wọ́n yọ̀yẹ̀ Diamond 88.7 FM tó ta kàn mọ́lẹ̀ ìlọrin. Ó yá gàdá gidi tuntun ṣetán láti máa gbagbá agbábìrì ti ṣetán láti máa wọ̀ jàkadì lọ́wọ́ kan làgà sí kalẹ̀. Sẹ́ńplé bì kọ́ ọgbà tí agogo mẹ́ta bá ti lè gbẹ́nu léra wọn. Àwọn ọmọ mi rìmọ̀ je àfi pé pàṣọrọ̀ eléwé ń jewé. Àwọn ọmọ mi máa rùkúṣù wá ní wọn gbọ́n pa eré gbogbo ẹsẹ̀ tìrìntìrìn. Ó dorí ìkànnì yẹn nítorí pé níbi náà tí wọ́n lè gbọ́ ojúlówó tó yàtọ̀ sí gèǹjẹ nìyẹn. Ẹ̀mí ròyìn eré ìdárayá tí kò ní wọ́n ní wọ́n pẹ́ tàbí ṣùgbọ́n kankan nú nìyẹn o. Láì fepo bọyọ̀ nú láì fololo fọ́hùn ó yí ẹ̀yìn tèmi ó rí yín lápá abẹ̀ yẹn. Ẹ dúró kakaraka dúró kokoroko ẹ ga tán gbòòrò ayé. Ẹ̀yìn tèmi lè lọrin ẹ̀yìn tèmi lọ́lọ́fà mọ́jọ ẹ̀yìn tèmi lóru ẹ̀yìn tògbómọ̀ṣọ́ ó yá dédé ẹ̀yìn tèmi ní kìrun. Èèmọ̀ gbogbo ilẹ̀kílẹ̀ kẹ́kẹ́dẹ́ tí láǹfààní láti tún máa tẹ́tí sí ìyẹn lọ́sàn-án tòní ọjọ́ Sátidé gangan. Mo kí yín láyè bẹ̀ ẹ dẹ̀ máa gà sọlọ ẹ máa jọ lọ kò sáwẹ̀ ayé ò ní padà tẹ̀mẹ́ yín. Ayé òkèdè ní gbèrú yín látẹ̀yìn wọn ní fi kébù rẹ sí lára yín o. Àṣẹ elédùà ṣe ń ṣàmì àdúrà bẹ́ẹ̀ bí sì ẹ ráyè ṣàmì. Ó yá ilé ti pé ìrọ́dẹ̀ ti pé aṣẹṣẹ yóò rún tún ṣojú bẹ̀lẹ̀ wò. Àwọn kan wá ń bimí pé ṣó máa tara àbí kò ní tara. Mo súwo bí ọmọ ìyá mi fi yẹn lẹ̀ ṣàjọ kábàrà bó ṣe kẹrẹ̀ ẹ̀yẹn lọ́sàn-án tòní nìyẹn. Ilé láǹfààní àti dàtọ̀ fún ẹlẹ́yọ rọyọ. Ẹ̀mílẹ́ bí kọ́ mo tún kò dé lóní gbọ̀ngúdú gbọ̀ngúdú. Mo ti tún kò dé lóní gbọ̀ngúdú gbọ̀ngúdú. Ìròyìn eré ìdárayá bẹ̀rẹ̀ látàrí gbogbo ilẹ̀ wa Nàìjíríà dé gbogbo kọ̀rọ̀ kọ́ndú ilẹ̀ Áfíríkà. Èyí tí ó fi délẹ̀ òkèrè láì fepo bọyọ̀ kankan nú nìyẹn. Láì fololo fọ́hùn ní ìsìn tẹ̀yìn. Mo máa láǹfààní láti gbé yín débẹ̀. Mo máa já yín bẹ́tà gangan. Ó dá lóko gbogbo àwọn sàábè mi dé mọ́ gbogbo àwọn ọmọ ìjọ mi. Ẹjọ́ máa mẹ́tò tò ní wá ló máa fi dùn tí gbogbo máa fi kán sí. Mo gangan ni mo fi ń kíyìn ó yá bí bàbá àbejì. Àwọn tó ní ìbòjẹ́ pòkà pòkà pòkà àwọn ti dì gọ́nà àsè nìyẹn. Àmì rẹ bàbá àbejì mo ti rí ẹ lápá abẹ̀ yẹn mi ìgbọ́kọ̀ ẹ. Àwọn ẹjí ní àmì tí wọ́n dúró kokoroko dúró kakaraka ṣé wọ́n ń bẹ ìyẹn ní on duty lọ́sàn-án tòní. Mo ti rí yín lápá abẹ̀ ẹjí ní aráfẹ̀ lábọ́lárìn ilé pé ẹjí ni aṣẹ́gun ajéwọlé oríwọ náà lápá abẹ̀ yẹn. Léèmọ́ ẹjí ni Victor Adéoyè àwọn ti bàlábùlù àwọn ti ìlábùrú nìyẹn. Ọ́pṣẹ̀sì mi ìgbọ́kọ̀ ẹ búrọ́dà mi ó dúró re ó yá gbà fi yọ̀yọ̀ Abiodun Akinwumi àjọ dúró sápá abínì àjọ máa yànnà náà ló máa fi kúná ìyẹn lọ́sàn-án tòní gọgọgọ nìyẹn o. Bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Fiolu Pharmacy léèmọ́ Tuyi Pharmaceutical Company Limited ni wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wa lórí ètò yìí. Wọ́n ní pé ká máa jó lọ àwọn ń bẹ lẹ́yìn wa ẹ bá rí lòmíromi wa tí ń jó lókè odò ẹ ti mọ̀ wípé olúìlú ẹ̀ ń bẹ́ ń sàlẹ̀ odò gọ́gọ́gọ́ nìyẹn o. Tàbí sùsì Tuyi Pharmaceutical Company Limited léèmọ́ Fiolu Pharmacy àwọn ni wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wa lórí ètò yìí. Bí ìgbà ẹ̀kan ṣe ń kọ́wọ́ tilé tí ìgbà aláàmú kọ́wọ́ tògiri gbagbagba ni wọ́n dúró ti wà. Ẹ ń jẹ́ wọn pípọ̀ pípọ̀ ká dẹ̀ dúpẹ́ o. Akẹ̀dẹ̀ mọ́ lórí wọ́n ń fún wa lẹ́bùn wọ́n tún ń ṣàtìlẹ́yìn fún wa a mọ̀ lórí. Ìwòyà producer mi ẹjìnà ẹ̀rì ọlábọ̀dì ògùn kìrọ̀bìtì kìrọ̀bìtì ògùn kìrọ̀bìtì kìrọ̀bìtì ọkùnrin tẹ́rẹ́rẹ́ bí afá orí ẹ̀ ń bẹ̀ lápá abẹ̀ yẹn gangan. Assistant coach mi nìyẹn. Ìwòyà coach tèmi tó dúró re alàgbà Michael Abiodun Ọlárẹ̀wájú màá ó màṣẹ sákóbákó báláìláì màá ó ń bẹ́ mo. Ẹ bá ti ń gbọ́ nípa brandy bẹ́ mo ẹ mọ̀ pé àwọn tí máa yú ni mò ń gbìyànjú láti mẹ́nu bà gangan nìyẹn o. Ó yọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ wàá ra kàṣì ní mọ́mọ́ Fúlàní dàgbà iyán funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ kó sanra sàwámọ̀ bábíkú tẹ́ mọ́ pizza ìyẹn làwọn ọmọ gbòòrò oúnjẹ. Simply because ó kọ ọmọ gangan ní ìjánu ọmọ ó súwo bí má gọṣẹ́ mọ̀ṣẹ́dà rọ mọ́ra bí aṣọ
Ayodeja Yola loko mi. He wise for Stala Gasikali. Awa Tony Joshua. Enya me weda. Enyi timi le wak panu pamako. Eni le somi lani bugba wakoroni. Akaroni. Red raya. Ede yo ba chakwan bele. Ajolo ba loku ribe. Nemble biko. Ile somi teri yen. Oke de dunjo ye loni yen. Oya kwa. E darakwa mami logu logu darakwa mami logu logu. Enya lan wojo kwa yelu jara gugu. E tori kwa mo logo. Mo titun be olay. Woman let Roko show be a drama to talk. Lojo Poti Facebook, eh? A West Port update. A West Port update. A Gaganiko Fidarapo. I want Lalu Barricada. They want follow me. They want tell them. They want to like it. But I want content. Because I want to put on good. Go to the Logano say. Lojo Poti talk, eh? Official Maba Batisha. A Gagagani Mofiduro Sakwa, eh? On a small letter. Pop up. Official Maba Batisha. Where you bello? Who ya ya bello? Sini koki ni on, nako bisho bisho re bole, enya la santo nene ya on, netori pe kiri, anwa on royen, bimbe lakwa todo walakwa bi, agbank bebi omi okone. Wonder pa yakpa yakpa yakpa yaski, enya pi yekpele, enya mo, Latin nui DJ, President Federation of Gagagani ye, enya I DJ, ele to jawipe, anwa kwa gbabo lele ti wamba ti li lamfane, lati li lamfane, gbade fe ye, I DJ President Federation ko kin sero yan ma ni matan yin pe pe iko to ba ti gbadde ife eyeye oni yo lo kupa o ni bi DJ ife eye ile to je ti le adulawo ka mo se afko federation cup gagagan niyan se be ba gbagbe abe ti gbagbe ni pe ko agba bolu kwara united ni ko agba bolu ti ati agagagan lodun to koja ni sa igba bolu ton won lafani lati gbadde ife eyeye won si lo lafani lati kopa o ti jawo pe megbayen gbayen iko beswe amode bo sugbon won lo kupa o ya lowo ta wa wa yi won ti de ipele asekagba en iyen fun todun 2025-2026 iyen idije president federation cup niyan awon iko wo ni won ti lanfani lati de ipele asekagba farabale kin gbe debe kin je beto omo ya mi ke ma follow lo fun iko agba bolu iko roduzity te mo iko agba bolu e kanami warriors awon mejeji olo jawe pe kankana yo ma koju kankana dada gidi yo ma gbagba eyan laarin awon mejeje yen nitori pe aju ni pa gba bolu kero du city don won ti fa gba pa gba bolu na sorawa united o ti le je wi pe gede 90 minutes ti won kokko lanfani lati jo gba laarin ara won te mo extra time gan e je leyin mo wi pe omo alayo meji meji lo pada ku si amode bo sugbon oro di goli wo mi gba so gbe le ka gba sawon won lanfani o eyan lati se dada eyan lati jawo olupori gagagan niyan o eyan pelu ami ayo meri si meji o ni ko agba bolu ikoro duziti e won fi yan lo si ipele asekagba se wari iko agba bolu ti academy warrior tin ti won awon won gbon pa won ti gasha ke won leti lo won para bi abiya mo ni nitori pe won fi ko agba bolu ore iko agba bolu wikitori won fi won se wetuwe ni wikitori si ba tese bere Ojopa bredi mo wa lapo nti won ni pelu ami ayo meta sodo to wu kon gbe kon gbe oni ko agba bolu e kalami woro to fi de ipele asekagba ti won fi boju iko agba bolu wikitori si je lowo ta wa waye ti n se royin mo kin ma folo lo fun iko agba bolu ikoro du city ati e kadami woro awon ni won jo lanfani lati ma lanfani lati koju ara won beta boro se je niyan o ye je kuku gbe yin debe pe won ta purungodo ta ban soro nipa ijije president Federation Cup. Eja leyin mo wipe ipa gba bolu e kalami woro. Won kere nu aye simply because won ni jobo jobo lapa won le dasha mu keke gangan ni o. Nitori pe won ti lanfani lati gbadde ife yeye. Eyan gba kan meji ri. Odun 1991 ti mo odun 1992. Lowo ta wa wa won ti tu wa de ipele asekagba o. Egbo lari korodu city.
ti e ka la mi woro e ka lo ma gba laarin awon mejeje yen bi n ba bi agba o mo wi pe agba yo fe roko si di ipa agba bolu ti korodu siti nitori po wa latekun gusu iwo orun iyan southwest gagaga oro nbe yen la pa be yen oro nbo nbe ti di e je fi yen le awogedegbe bi n kawe sapa waju niyan re gbogbo ese tere tere mun bo ni mo tun fe dagba iyan lo so tun ni gagaga lo de to show your logo lati kan igbo sabe diamond 8.7 fm total kamale le lorin pelu ewa so mr lagasikali omo baba ti safura lare o ya tu gbe body kawe sapa waju ki ma lo sapa bori o dinu iko agba bolu iyan godi neglect tori le de wa nigeria niyan under 17 then the one week in the one so lagba be yen in lafani lati ma gbe yin debe daju idije ti wa fu bi ile to je teku iwo orun ile africa eja leyin mo wi pe ipa agba bolu ti godi neglect iyan under 17 tori le de wa nigeria won ti bere o iyan igbaradi ni koko ejeje ile to ja wi pe won ti fowo soya won lo wo ta fi soya yi was for agba won e farabale kegbo won le run da won fowo so ki ke n se gun e tori pe ki n sere lowo ta wa yi Allah wa shetan eyan lati se dada gege bo se ja wi pe kire won ti gunle igbaradi olojo meje ele tawon elede gese npe ni kire 7 days training trial won lori lede china gagagan won be gagagan la won ti fe lo se kini yen ele to ja wi pe won fi lavane lati igbaradi ni kokan jeje eyan futi dije yen ele tin bo lona kasagba niyan o gege bi alaye oro ni won se gbe si mi leti to kede to mi lowo lapa bi omo aya mi ma ni gbe debe mo ti ja e beta mo gbe body kuro lapa be yen nitori ijoba akoko mo nbo ni kin tun sare lafani lati ma dagba e je lo sinu iko agba bolu super falcon iyen iko agba bolu ti won je agba oje iyen to birin tori le de wa nigeria niyan o ke lo nsele lapa be yen lowo ta wa yen awon na gbaradi iyen futi dije ife ye ele to je tawon obirin ni ile adulawo wafcon gangan niyan o ile ti o waye lori le de moroko se be ba gba be be ti gbagbe ki gbe yin debe ki ma fololu fun ni pe ninu osu keje ele tan wo lokan won gagagan ni dije yen ti o lafani lati ma gbina ya o se wari balogun ipa gba bolu super falcon ile wa rashida tajibade iya jesu

0: bẹbẹ lára nínú ìdíje ìfẹyà àgbáyé nítorí pé ó fẹ jẹ ìgbà àkọkọ rí ilé tó jẹ pé wọn ṣe dáadáa jùlọ la bá ń sọrọ nípa ìdíje ìfẹ àgbáyé nígbà tó ti wáyé a bá ń sọrọ a sì rí pé àkókò yìí náà ló jẹ ìgbà àkọkọ tó jẹ pé a ó tó bíi mẹwàá tá a lọ sínú ìdíje ohun àgbà mú kí ẹ káàsán.
1: O káàkiri àgbàjá tó pọ̀kàn ní Diamond FM mú kí a pé a sì kú yàtọ̀ mí òpin ọ̀sẹ̀ àgbà ọlọ́pàá láṣẹ abiodun wa kí omi ni orúkọ tèmi kẹbẹ sọ èrè pé nígbà àkọ́kọ́ rè tó lédè mẹ́wàá yóò láti ilẹ̀ áfíríkà tẹ́tẹ́lẹ̀ orílẹ̀ márùn ni mo ń lọ látọdún 1998 tí wọ́n ti di orílẹ̀-èdè mọ́kànlélọ́gbọ̀n méjìlélọ́gbọ̀n tàtó teams lọ látọdún 1998 orílẹ̀ France gbàlejò rẹ̀ sọ láti gbà márùn ló mọ́ láti ilẹ̀ áfíríkà gbàjá mẹ́fà lọ olọ́nà 2010 tí orílẹ̀-èdè South Africa gbàlejò ìfẹ̀yẹ àgbáyé mẹ́fà ló lọ́ngbà yẹn torí pé South Africa host ni wọn kà mọ́ ilẹ̀ áfíríkà so mẹ́fà ló lọ́ngbà yẹn sọ pé lọ́tẹ̀ yìí mẹ́wàá ló lọ ṣùgbọ́n tó kàn dùn mí jù bíi ẹni pé nígbà tí orílẹ̀-èdè áfíríkà gan tó jẹ́ pé mẹ́ta ló máa ń lọ lọ́dún 1994 ó lè nàìjíríà lọ nígbà tó pọ́n orílẹ̀-èdè márùn ún láti ilẹ̀ áfíríkà ó lè nàìjíríà lọ lọ́dún 2002 lọ́dún 1998 àlọ́ lọ́dún 2010 àlọ́dún 2018 àlọ́dún 2014 so ẹ̀rí pé àlọ́ 2022 àlọ́ 2022 so láti pé látìgbà tó wá di pé ó wá dún ní mẹ́wàá gan làwa lọ. So ibi tọrọ yẹn tó sọsílẹnu tó dùn yẹn sínú pé nígbà tí orílẹ̀-èdè áfíríkà kò tí mọ̀ pé mẹ́wàá à ń lọ 2010 tá a gbé mẹ́fà nàìjíríà lọ 2014 lórílẹ̀-èdè kí lórúkọ ẹ̀ lórílẹ̀-èdè brazil a lọ 2018 náà lórílẹ̀-èdè russia a lọ ibẹ̀ làwọn láti na iceland táwa àti argentina tẹ́tí nà wá tí musa ń score tí moses náà ń score tó náà 18 so 2018 láti lọ last ìgbà ẹ̀gàn orílẹ̀-èdè márùn ní láti ilẹ̀ áfíríkà so gbà tí wájú kó tó wá rọrùn pọ̀ wọ́kú ìgbà ńlá wa lọ.
0: tó yẹ ká máa jombe ká máa jẹ sẹmẹ́kọ́ ẹ̀
1: ká máa jẹun ká máa jẹun pé ẹ̀ síta ká máa ẹwà àwọn ẹwà àwọn tíìmù táwọn ghana panama tí wọ́n ti pé onílẹ̀ wọ́n pọ̀ sí 48 sí panama goal of ẹ̀yà àgbáyé ni so ó dùn nígbà mẹ́la lọ ṣùgbọ́n àlọ àlọ ìyẹn sí
0: ròyìn
1: àwọn tẹ̀ẹ̀tẹ̀ lọ káyìn lórílẹ̀ kí a kòǹgò àwọn náà lọ báyìí pẹ̀lú pé bọ́ ṣe dọ̀ portugal yẹn ó yè mí lẹ́nu torí portugal nígbà tí mẹ́sì ti sọ góò mẹ́ta àdìgbà ronaldo náà ó nífẹ̀ẹ́ jẹ́
0: àkìkì ní ronaldo
1: sọ àwọn àǹfààní rẹ̀ sọ àǹfààní ó sọ nù ìṣirò ṣe tọ́lọ́run ó náà fẹ́ ní kóhun náà lé mẹ́sì gbà pé mẹ́sì ti ní 16 goals bẹ́ẹ̀ ní world cup tàbátì lórí tẹ́lẹ̀ ó jẹ́ àkìkì ní jọ́tàn náà orílẹ̀-èdè algeria ó náà sọ mẹ́ta so ronaldo ní mẹ́jọ ìfọ́n tournament ìwọ̀n sọ kankan mbappe ní 11 ó sọ
0: àdàdà kò ní ó ní ìbápe ti ní 13
1: ó ti ní 14 báyìí so ẹ̀yìn pé ó sì tún young ju messi lọ ronaldo
0: 14
1: ó fún méjì reduced so bí ronaldo bí messi bá lọ another one ó kéré tán mbappe ó sì lẹyọ kan méjì sí so láti beat record wọn so ìyẹn wà nbẹ then orílẹ̀-èdè áfíríkà rí i pé àwọn mẹ́wàá la lọ ṣùgbọ́n kí wọ́n náà ṣe dáadáa
0: ṣùgbọ́n àwọn tí wọ́n
1: bẹ́ẹ̀ ni ẹ̀ńtọ́ náà wọ́n wọ̀ rọrùn àwa la mọ́ argentina àwa la mọ́ rí wọ́n súnmọ́ dáadáa bọ́ọ̀lù pé wọ́n ń náwà ṣùgbọ́n wọ́n ń náwà mẹ́ta 1-0-3-2 bọ́ọ̀lù pé wọ́n ń náwà nù ṣùgbọ́n wọ́n fi wọ́n ti yá pé nǹkan dùn kan mẹ́ta òdo ni wọ́n fún orílẹ̀-èdè algeria.
0: ta bá tún wo france náà àwọn náà senegal.
1: ẹ sì rí pé lọ́dún 2002 torílẹ̀ tata ẹ pé senegal ná
0: nínú oṣù karùn-ún
1: senegal ná orílẹ̀-èdè
0: france
1: lọ́dún yẹn lọ́hùn france ni defending champion senegal lọ fúngbà àkọ́kọ́ láyé àwọn ẹ̀yà gidiyov fadiga daf tọ́gbọ̀ngbà yẹn wọ́n na france ní 1-0 ṣùgbọ́n wọ́n á wò pé yá orílẹ̀ tó lè ṣẹlẹ̀ ní ọdún ìṣùgbọ́n mẹ́ta sẹ́yọ kan ní orílẹ̀-èdè
0: náà padà ẹ̀ta bá wo abala àkọ́kọ́ ìfẹsẹ̀wọnsẹ̀
1: o
0: ẹnu kora wọn nicolas jackson
1: ó sọ àǹfààní ní gbàgbọ́ mọ́ rẹ ó jókòó lówó ni
0: ismael
1: paul so ẹ rí i pé ìtọ́ ìtàpẹ́ méjèèjì lọ wọlé ni ìta ikọ̀ lamọ̀
0: ṣùgbọ́n àgbà ta bá wò báyìí nínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí a rí i pé ó jọ bíi pé àwọn mẹ́ta ni wọ́n fi dírẹ̀mí south africa
1: orílẹ̀-èdè algeria
0: àti tunisia senegal náà fi dírẹ̀mí
1: mẹ́rin ló fi dírẹ̀mí
0: àwọn kan ta ọ̀mì méjì ló jáwé olúborí ivory coast pẹ̀lú ghana
1: nìkan ló jáwé olúborí ṣẹ́ẹ̀rì ti tunisia yẹn tí wọ́n ti ẹ̀sùn nílẹ̀ ló buyọ̀

0: ẹ̀dẹ̀ mọ̀ bọ̀ nlé kọlọ pàdé kọlọ kọlọ tẹ̀síwájú lórí ìwẹ̀ lẹ́yàmẹ̀yà àárọ̀ wọ́n tó wù káàkiri kọlọ kọlọ tẹ̀síwájú.
1: Tàbá
0: sọpọ́ọ̀tì wọn kó má dàbí pa àgbàṣẹ wọn ṣe. Kọlọ kọlọ ní tournament yìí àwọn olóde 48 ló kọ́ ló qualify 58.
1: A rí pé Morocco náà ń ṣe dáadáa.
0: Wọ́n náà ṣe dáadáa wọ́n dá wọn mi pẹ̀lú orílẹ̀-èdè Brazil.
1: Brazil.
0: Ìjọba Brazil ò sì ní Neymar wọ́n gbìyànjú. Ẹ rí pé ní tournament tó lọ lórílẹ̀-èdè Qatar wọ́n wọ ìpele kọ̀ọ̀kan ti kàgbà semi final. Àwọn sì ní ọkọ̀ Africa kọ̀ọ̀kan tí ọkọ̀ ṣe bẹ́ẹ̀.
1: Ibi tí mo fẹ́ ká mẹ́nuba gangan nu pẹ̀lú bí àwọn orílẹ̀-èdè tó wá láti ilẹ̀ Africa ṣe ń ṣe. Mo fẹ́ ká wo ìgbéléwọ̀n wọn báyìí nínú ọgọ́rùn-ún kí lẹ lè fún wọn.
0: Mo le fun won ni ogoji.
1: Ogoji 40.
0: 40.
1: Bi
0: pass na no bi D7 abi
1: E8. O ti wa de awon jersey na lo D E8 ya ni. Sugbon gba
0: P7 kan. P7 ni. Ila igba kan P7 ni. A igba so si B2. A1A2 ni nigba yen. So erin ti to je ke so be ni po ko ti iburu dan. Erin pe lodun 2010 to le de Spain gba fe agbaye. Won fi de lo ni face anko. Salandi náà wọn wọn ti padà lọ gbà ṣe lásìkò yìí àìṣe ó dùn ṣe o lè dìtẹ wà á dútù sí àṣẹ tó bá ṣe wọn ti ń wọ round of 32 ẹni mẹ́rin bọ́ọ̀lù ẹ̀kan ni pé 48 team ló qualify 48 ló qualify so lẹ́yìn eléyìí wọ́n wọ round of 32 so túmọ̀ sí pé nínú àwọn tó wà ń bẹ̀ nísìn àwọn mẹ́rìnlá péré ni ò ní yàn wọ next round so wọ́n mú fọ́ sùn nínú àwọn top 3 nínú àwọn tó wà ní tuntun kẹta wọ́n mú mẹ́jọ nínú so o fun kaliku wọn láǹfààní láti tún sùn tó wọn tó le giri a ti níbi tí best loser tó gbọdọ lọgbà tournament rí
1: portugal
0: ní euro 2018 tó gba ọmọ mẹtẹẹta nínú group tó padà lọ gbà so ìyẹn ni o ti jẹ kí n fẹẹ right wọn up so off lẹ́yìn pé morocco wọn sì sì gbìyànjú ghana náà tó bá step up game wọn
1: wọn lè ṣe
0: ìgbà náà ìsúmọ̀ sẹ́ni ga náà ká wọ́n sì rí wọn torí pé france tó bá wọn gbá ara àwọn favourite right tournament ni
1: ẹ̀kìtẹ̀ràn
0: rírọ̀ so ṣé ghana tó na panama la fẹ́ sọ pé kìí dóhùn sí dáadáa náà torí má ti ní 3 points ní ìsìn ó ti ń fúnra rẹ̀ náà fọ̀nà àti wọ knockout stage tó nídìí ní ìsìn má ti ní 3 points báyìí kó gba ọkọta omi lókù torí pẹ̀lú 4 points wà qualify ó kéré tán 4 or 5 points wà qualify ṣùgbọ́n tó bá kàn sí 4 or 5 points túmọ̀ sí pé àwọn tíìmù tó ṣe dáadáa tó ń gbo match wọn lọ́lọ́ bá gbá ní next round tó wà ń bẹ náà nìyẹn ṣùgbọ́n bó ṣe ń wo àwọn ghana morocco ọjíríà wẹ́ pé kíní náà ọmọ àjẹsánà náà wọ̀ kò ní gbé wọn lé lọ jìnà ṣùgbọ́n tí mo wò lè ṣe dáadáa náà nílẹ̀ áfíríkà náà ju ghana senegal. Ivory Coast.
1: Ṣùgbọ́n tá a bá wo DR Congo, a rí pé ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n bá
0: Portugal gbà.
1: Bó tilẹ̀ jẹ́ pé Portugal ló kọ́ score.
0: Bẹ́ẹ̀ni, wọ́n equalize ni 40 kí nìkan náà equalize.
1: Wọ́n sì padà equalize títí.
0: Tọ́ parí ìdíje, wọ́n sì gbá òmì yẹn lọ.
1: Ǹjẹ́ DR Congo lè rìn síwájú pẹ̀lú defensive game tí wọ́n gbà?
0: Tó náà a lè fi game yẹn jọ́ọ̀jì wọn torí pé bí wọ́n ní báyìí bá ṣe lọ láti sọ pé torí pé Portugal bá gbá tó fẹ́ jẹ́ kán náà wọ̀n jẹ́ kán bá defensive game báyẹn so wọ́n rí pé ó dẹ̀ wọ́ọ̀kì fún wọn ṣùgbọ́n èmi ó rọ̀ mí mọ̀ pé wọ́n gbìyànjú wọn nígbà defensive game nínú next game wọn torí pé rí pé group tán wà kéde group tó fi gbé ẹ̀rá gajá jù bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí ó yẹ kán mọ̀ lè qualify kó nínú group wọn torí pé kò mí ò rò pé ara wọn so tó bá next match wọn ní ìsìn Uzbekistan Colombia so tí mo tó fẹ́ lè junú tíìbù wọn náà wọn náà ní orílẹ̀-èdè Congo yẹn so tó bá lè na Uzbekistan wọn kọ̀ nípa tó bá fi lè draw Colombia so ìmọ̀ràn tó bá fẹ́ gbé àwọn next game wọn rìn dílé so tó bá ti dílé ó yẹ kí wọ́n lè jáwé olúborí bọ́ torí pé rí pé wọ́n dílé ní against Portugal àwọn náà mọ̀pá wọ̀nà mọ̀ tẹ̀síwájú bẹ́ẹ̀ torí pé ilé ìtàn ṣe nǹkan tó bá gbèsè against team mi akẹ́kọ̀ọ́ káyọ̀dé lọ score ni ìyàwó lọ pọ̀ so káyà a lè fi yẹn rule wọn a lè fi yẹn
1: jọ̀dún wọn
0: ṣùgbọ́n kan step game wọn ní against Uzbekistan àti Colombia kó a fi lè rí draw kan àtọ̀mígbà kan sí wọn kọ̀ Levi torí pé tournament lè kéde first two bí ti gbà kan so ó fọkọ pọ̀ kọ́ láǹfààní láti tẹ̀síwájú so 32 teams ni ó wọ next round yàtọ̀ sí 16 tó máa ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so fún wọn láǹfààní àti pé okay wọ́n tó bá ti best loser gan ó lè lọ so nǹkan lè dínní sí ni pé kan na ẹnìkan sí kọ́dẹ̀ ṣe dáadáa wọn kọ̀ Levi for next round so Congo náà opportunity wà fún wọn ṣùgbọ́n àwọn tí mo rò pé yóò lè díẹ̀ fún wọn kí mo kí Vard gan tó dọ̀ lè Spain àwọn náà oyè ó yà yẹn lẹ́nu fún àyẹ̀yẹ̀ Spain tiẹ̀ kí Vard Island erékùsù gan ló lè dùn
1: mélòó bí kí Vard ní
0: ogun oníman of the game
1: oníman of the match ọmọ ogójì ọdún a rí pé tọ́lọ́run bá lóun dé nínú ayé ẹ̀dá
0: ó dé náà
1: ni kó tó di pé ìfẹsẹ̀wọnsẹ̀ ń wáyé àgbà àwọn tí wọ́n jẹ́ fọ́lù àṣẹ lójú òpó.

0: Yesu Elosa.
1: Hello, ṣé dáadáa lè wọ
0: A dúpẹ́ o bàrísà
1: àpò?
0: wọ wọn o ẹ ṣeun gidi gan ṣáì káàbọ̀ sórí ètò
1: Ọlọ́run ká dúpẹ́ fún wa
0: ẹ ṣeun gidi
1: fún
0: gan
1: àpò ètò àpò Nàìjíríà wọn
0: ẹ
1: ṣe.
0: ṣeun gidi gan kò ní bàjẹ́ ẹ kú gbogbo ẹ̀ náà bá ṣe ń
1: Àdúrà.
0: pè yín náà lẹ́yìn náà tó jẹ́ pé tẹ bá tiẹ̀ ń ṣe nǹkan kan.

0: lọ́wọ́ ẹ filẹ̀ ni àfi bí àwọn ọlọ́pàá bí ṣe ń ṣe nínú bàbá ti pè yín bá ẹ filẹ̀ ni àwọn máa bí amí bẹ̀rẹ̀ pé ẹ mà ní choice tẹ́ ẹ bá fẹ́ gbé kọ́ọ̀lù ẹ mà ní choice tẹ́ ẹ bá fẹ́ gbé ẹ mà ní gbé kí ló dé tẹ ṣe ń gbé náà ṣé ẹ̀kọ́ tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn yìí àbí ká ṣe ẹ̀ sọ pé bóyá lára àwọn hòsì tí ẹ ti sáìn nígbà tí wọ́n kọ̀ yín sí bá òun náà lẹ́ ń gbìyànjú àti tẹ̀lé yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun.
1: Àpọ̀ àti ká fi rí pé ìlú wọn mọ̀ nípa ẹ̀tọ́ wọn àti nǹkan tí ò yẹ kí wọ́n ṣe àti ètò yẹ kan ṣe.
0: Ok. Ẹ ṣeun kò ní bàjẹ́ ẹ jẹ́ kí àwọn ará ilé kọ́ mọ lọ́ọ̀yà tá a gbà lálejò fún títò ní.
1: Orúkọ mi ni Bashir Ọládé.
0: Ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ ẹ jẹ́ sáré wọnú ọ̀rọ̀ tá a fẹ́ yẹ̀wò pápápá ká má dáwọ́ rò wẹ́rẹ́ jù ká má dóná pẹ̀nu ọ̀rọ̀ tá a fẹ́ wò yìí àwọn èèyàn máa ń sọ dáadáa àwọn ilé bá pè ní wọ́n ní sentencing and punishment ìfìyàjẹ́ àti ìdájọ́ ẹni tá a bá wo méjèèjì ṣé kì í ṣe ọ̀rọ̀ tá a lè sọ pé ó jẹ́ kan náà pọ̀ ni.
1: Ó yàtọ̀ díẹ̀ bàbá kan náà.
0: Ok ó yàtọ̀ díẹ̀ ṣùgbọ́n bákan náà ni. Ok àmọ́ bákan
1: náà. Orí ẹnìkan tí ẹni ìdájọ́ ó wà nínú ìfìyàjẹ tí a bá dájọ́ tá a bá sọ pé ẹni ó jẹ̀bi o. Nígbà tó wá jẹ̀bi kí ni òfin kò ṣe ibi tí ìfìyàjẹ ti wà nìyẹn.
0: Ok. Ẹ jẹ́ ká.
1: So ìdájọ́ ni mo rò pé fẹ́ bèrè kí n má ṣe wá
0: dé. Ẹ jẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ ìdájọ́ ni kí ni ìdájọ́.
1: Ìdájọ́ ni wípé nígbà tí a wà ní téèyàn ṣe nǹkan àwọn àgbẹ̀ lọ sílé ẹjọ́ pé òun kan tó ṣe ní òfin. Gẹ́gẹ́ bí òfin. Wọ́n ní láti fi ẹsẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ṣé òun ló ṣe nǹkan tá a ní agbẹ́lọ́jọ́ ẹjọ́ pè àbí òun kọ́ ló ṣe.
0: Ok.
1: So tí ilé ẹjọ́ bá nígbà tán bá rojọ́ tí àwọn agbèfún ọba tàbí ẹni tó bá gbé wá sí tó gbé ẹni náà wálé ẹjọ́ kó ṣẹ̀ tó bá rojọ́ tán tó fún mọ́ èrí rẹ̀ jáde ilé ẹjọ́ wa wo àwọn ẹ̀rí yẹn. Pẹ̀lú ẹjẹ́ tí wọ́n rò ó wá jọ wò ó papọ̀ láti fi mọ̀ wípé ṣé ọ̀rọ̀ tí nǹkan kan ẹ̀sùn kan fi kún wọn kan ẹrákùn ẹnì yìí o ṣé lóòótọ́ ló ṣe àbí bẹ́ẹ̀ kọ́. So ìdájọ́ nìyẹn tílẹ̀jọ́ bá ní pẹ̀lú nǹkan tí mo rí o lóòótọ́ ló ṣe pẹ̀lú nǹkan tí mo rí o kò ṣe ìdájọ́ ni.
0: Ìgbà tẹ́ ń sọ
1: ọ́nà ìlẹ́jọ́ bá ní.
0: Ok ẹ tẹ̀síwájú sá.
1: Ìlẹ́jọ́ bá ti ní ìtàn olóòótọ́ ló ṣe àbí kò ṣe àti ṣèdájọ́. Tí wọ́n bá ti wá parí yẹn tó bá yẹ pé irú nísìnyí pẹ̀lú bá ti ṣe à ń sọ̀rọ̀ nípa kéèyàn ṣẹ̀ sí ẹ̀ṣẹ̀ kó dá ẹ̀ṣẹ̀.
0: Kéèyàn ṣẹ̀ sófin.
1: Tí a pè ní kírímínà bẹ́ẹ̀ ni.
0: Ok
1: tí a pè ní kírímínà kíní. So tí ìlẹ́jọ́ bá ti wá sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ibẹ̀ yẹn. Ìyàwó abèrè lọ ọ ti jẹ̀bi kí wà lọ rí sọ sí ọ̀rẹ́ àti pẹ̀lú nǹkan tó ń sọ̀rọ̀ jẹ̀bi. So láàárín ìdájọ́ àti ìjìyà àlàfo wà fún ẹni tó bá ṣe yẹn. Ìdá bóyá òun tàbí lọ́ọ̀yà tàbí agbẹjọ́rò rẹ̀ láti pẹ̀tù sí ilé ẹjọ́ sí ìjọba pé tọ́ nígbà tẹ́ ni mo jẹ̀bi ẹ dápọ̀ ẹ̀fọ́ oríjì mi. Nígbà tí mo ti jẹ̀bi ìyá tó wà tẹ́ wá lẹ́kẹ̀ẹ́ fi àjẹ́ mi mo lọ́mọ nílé ẹ dákun mo níyàwó nílé kíní ìmọ̀ọ́mọ̀ ṣe láti fi mú kí ìjìyà ó mọ̀ pọ̀ ńgbà mi òun náà máa ń pè ní alocutus. So àárín ìdájọ́ àti ìjìyà ni alocutus yẹn wà ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú ẹjọ́ tó bá ti kan pé aṣẹ̀sófin. Làmọ tí ń rí ìdájọ́ àti ìjìyà.
0: Ok
1: ẹjọ́ tí bá jẹ́ pé kì í ṣe pàṣẹ sóhun tó yẹ kó báyá láàrin ẹnìkíní sí ẹnìkejì bóyá ó jẹ́ nílùú wọn ló ṣe kíní ni ìdájọ́ àti nǹkan tó yẹ kó ṣe lójú kan náà ló wà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹsẹ̀ pé a ṣe sófin kò ló fi jẹ́ pé a ní ìdájọ́ sí ìjìyà tí olóyìnbó ń pè ní judgment and sentencing.
0: Judgment.
1: So
0: laarin
1: leji yen awa ni allocutus.
0: Allocutus.
1: So tayo ba ti dajo pe o je bi won ani to. Ki lo resource ngba ta si gun ogbe ki lo fe so.
0: Emi
1: nkan to fe wi.
0: Won tun ma nfi aye le fun en to ba tun da lejo ko soro ni.
1: Be ni won ko o le plead. No ko to ngba de ni mo ja mi mo fun mo se mi. E ta kun e fun riji mi ti e ba ni te fi aje mi. Ah mo lo mo meta mewa nle. Then you go to two to you and money by any innocent you get a moment sales of me, which is most as of me. So near any lati, near Domati will pay Tiany share, Oman Katushi, so not even my point of view. So to back to the lady about women, you got me there, don't need that. I feel that I've become a funny, yakiki, okay? We answered, no, you know, for level, only knew that.
0: Okay. So, ejikatun sare tesiwaju to ro tin yi wa na be se njule lokan kan lejeji. Sugbon be se nso ami eseun baba. Sugbon be tin so e jan so pe ah teyan ba se awon ese kan to se awon ese kan ese mi be awon kan ni be awon din ifiyaje won din ku die ni iru awon ejo ta nso yi. E ba tu ti so kan te pe ni bi a bi awon bi criminal offenses kan. Iru awon idajo wo la le pe ni to je criminal to je pe won le foju re pele wo iru ewo na de le tun le foju ye pere wo e je ka wo die
1: seri ninu ofin ni o ma nso pe iya ba ni kan kun be ninu ofin e mo wa fun awon adajo ni aji ni gba mi la so pe ofin le so pe en to ba se bayo laarin odun meji ni ke fi ni ya ti je so to ba wa dajo ko ba teni e ba soro to ran ri pe oje ni awon na si se ma fun gan ya ku mo business we ya ku mo fun gan ton se da tele
0: okay
1: amo nigba ti o soro tan dajo ko ran ri pe adajo wa ri pe ile na se pe nkan ton se yo da won le mo fun ni maximum won le mo fun ni iya to gaju
0: gaju
1: won le fun ni minimum won le fun laarin then nigba mi o le je pe di aye so pe o da e fun ni awon odun mewa ko si so sanwo tan ran odun mi tabi ko sanwo tan ran odun meji tabi ke fun lodo odun mewa ko si sanwo tan ran so adajo wa ni to ba di tire wa ri pe ile isu wa ko da anu re se ma se wa si si re so pe nkan to na se yi o na si ri pe ko se
0: o ti ri pe ko da
1: a pe anu wo o le wa ni o da instead that wa ni ko lo sanwo tan ko tun le won o da mo lo won kan lo sanwo tan won ni wa sanwo kekere kan o ko fun mo pe nkan to nse
0: da o nse okay
1: so we o fe ni o so iru ijiya ti won le fi jeya ati ikapa wo ni ti fun adajo to fi so pe mo ni se ba bi se ba o fe ni o so ni
0: ah eseun koni baje sa e le je ka kon sare wara ro die fun bi iseju kan ka mai ti ko nbe ka sai lo se ka polowo oja a de papa pa nsin e je ka sare wara ro die eseun koni baje
1: eseun.

0: Yesu. Ati se ni ajo wa lo die die ni e ka bo lati e ka ipolowo oja. Lori eka ipolowo oja ti e ti rin na la ma npe ni eka to je pe kowo pe nla npe to tumo si pe gbogbo ohun ta ba da wole ba yori si rere ni eyin e wa gbe wa gbe wa wo e ge wa e wa ge wa wo e wa try e wo e ri pe ba rere loluwa gbogbo ohun ta ba da wole bayi ohun aje ni wa lori ikani na le ti lori ofe ati le gbadun re daada ta ba tenu mo ba nma bayi yo jale jako ni awon eyan ro se wa bo abo ba je e mo bi gba to ba da sugar si lele te ra bo won bo ba bi ni ba se ri ni e ki gun sejo ta wa na olohun ko pon wa le be ni adupe lodo olohun to lori eto wa na la si wa ta n te si waju nu re ta n pe ni kilo fi so kilo fi so lori ikani diamond 887 fm lagba abila wa awa na jo n te si waju na ni a da seto Precious Afolabi o da seto fun tito ni emi ati lawyer Bashir Oladipo lajo wa lori eto fun tito ni ki lawon oro ta si tin yewo oro ta tin yewo na won ni pe ko ti e wa dabi pe differences wa laarin e o dabi ton jo lepo ni sugbon dabi pe apa won wa yato si bi kan sugbon ninu kan na ni keji tin jade ohun na la pe ni idajo ati ifiyaje punishment gbogbo re na la nwo po lori eto fun tito ni emi te ti wa gbe ebo kan loni o won ni alocutis ba isa se mo so dada
1: be alocutis
0: alocutis ke nse ebo
1: latin ni amo ti wa wo inu latin kini ni te npe ni ofin wa ngba na gbogbo oro pe ile tan ma saba so me de latin ni john
0: okay awon terms yen
1: gbogbo awon loya jagba jo won ma erun won lo ko ide latin most of the most of them are really no fin gba na awon legal words awon oro fe se every time man so ro pe nemu that quad non abet
0: tamani imagine dibe
1: ba won si pe ibijus ibri media
0: imagine dibe imagine dibe
1: ide ofe
0: ede ofin
1: to
0: si tumo si pe awon ton ba le tumo ofin abi ton mu pa ofin lo le mo tumo awon oro yi
1: be na awon no mo ju
0: e seun baba ko ni baje
1: be ni
0: o dabi profession ta nse ni
1: en ti o si lo ko ofin ko si lo to be fi koni won ni ko ni ru
0: okay
1: ba ko lo ko se ofin na no ko ni abi
0: to ba ko se ofin lóòótọ́ nínú tòótọ́ nínú ara àwọn dókítà náà tó jẹ́ pé àwọn náà wọ́n ní títí wọn náà tó ń lò tọ́ adúpẹ́ lọ́dọ̀ lọ kò ní bàjẹ́ kò sì ń bàjẹ́ ṣeun gidi gan ni ànífẹ́ máa lọ ní orí ètò báyìí ànífẹ́ máa lórí ètò báyìí ṣùgbọ́n ẹ jẹ́ ká mú báyìí wípé irú àwọn kókókókó ọ̀rọ̀ wo lẹfẹ́ kí àwọn èèyàn dìmú ní ọ̀rọ̀ tá a gbé yẹ̀wò lónìí tó jẹ́ sentencing and punishment yìí ìdájọ́ tá a yẹ̀wò yìí lọ́jọ́ tòní irú àwọn kókó wo lẹ́rù pé tí àwọn èèyàn bá lè dirú àwọn kókókókó báyìí mú a máa dápọ̀ àti bí ba lè sọ fún wọn pé bẹ́ ṣe lè pààrọ̀ wà sí wọn tó torí ń gbà míì náà wọ́n máa ń wo ẹlòmíràn sọ pé àwọn lọ́yàs wọ́n wà expensive o ń lọ bá kan pé kóun ṣe kan fún consultancy nìkan ni iye tán ṣáàjì òun agbára òun ò gbé lòun náà wá wò ó wípé ó dà pé àwọn lọ́yà o àbáwọn barista wa yóò wọn ṣe é sọ pé ayọ̀kan tápọ̀ ẹ̀ ò bá tí ì ga kò tí ì lè sọ pé òun fẹ́ ní personal lawyer ẹ jẹ́ ká wo gbogbo ẹ̀ pọ̀ bẹ́ẹ̀.
1: ṣe rí iṣẹ́ òfin iṣẹ́ amòfin iṣẹ́ àti aráàlú ó ṣe pàtàkì fún aráàlú láti rìn mọ́ amòfin láti máa lọ sọ́dọ̀ amòfin
0: lórí kóre
1: nǹkan tí ń ṣẹlẹ̀ lórí ilé ní orílẹ̀-èdè wa lónìí ọ̀pọ̀lọpọ̀ ìyà tí ẹlòmíì ń jẹ nítorí pé kò wádìí kó tó ṣe nǹkan tó ṣe ni ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ
0: ẹ fún wa bàbá
1: pàápàá jùlọ nípa ọ̀rọ̀ social media ṣe mọ̀ pé nítorí pẹ́lòmíì sọ fún ọ̀fẹ́ ṣe content oríṣiríṣi nǹkan yóò kàn jù síbẹ̀
0: dáadáa wọ́n pọ̀
1: bẹ́ẹ̀ òfin sì ó ní òfin tó gáìdì bọ̀ ṣe lè ṣe gbogbo àwọn gan èyàn mélòó ló mọ̀ pé yóò fi wà bí tó ṣe lè mọ̀ bóyá ó wà ní pé èmi máa ń sọ fáwọn èèyàn ni pé náà ibi tí ó ṣe pàtàkì tó kéèyàn máa wádìí kò máa wádìí pé kí ló fi sọ nípa nǹkan mọ tó wà ní pé kódà tó bá fẹ́ jẹun kọ wádìí pé báwo ní sì jẹun tí ì fi nílùú òfin tí ọkọ àti ìyàwó bá fẹ́ ní
0: gbólóhùn àṣọ díẹ̀ ṣe
1: ní àjọpọ̀ ọkọ lọ́kọláya
0: okay.
1: kí wọ́n lọ bá òfin ẹ dákun báwo la ṣe lè ṣe tá a fi nílùú òfin tẹ́yìn bá ti mọ òfin ni yóò mọ bóun ṣe nílùú òfin tẹ́yìn bá mú òfin yóò máa
0: rọ lórí
1: nínú òfin sì ni wọ́n sì ní àìmọ̀ kò sí nínú òfin ìmọ̀ ni kò sí nínú òfin tó bá ti ṣe ọ̀tíṣẹ́ náà nù àfi kan mọ̀ mu ọ tọ́nà bá fi lé nìkan mú ọ ọmọ o tó fi bá sọ pé ẹ gbọ́dọ̀ ṣe tọ́nà bá fi lé mú ọ ọtí wọ́n ga
0: ìjìyà tó bá wà bẹ́ẹ̀
1: ta sọ̀rọ̀ nípa bá ṣe ń sin òkú ta ní gbogbo wa tá a máa ń sin òkú sí ní pé ṣẹ̀wọ̀n pé kò tẹ̀lé ó tako òfin ní àárẹ̀ sin òkú ó yẹ ká lọ gba àṣẹ ni ṣùgbọ́n ẹ wá wo iye wa táwọn ẹkú gbogbo wa bá ṣe ń sin òkú ìyẹn mélòó ló lọ́gbọ̀ ní gba àṣẹ lọ́wọ́ ìjọba kó tó sin.
0: Wọ́n ti ní ẹni tó nílé náà ni
1: asin ilé ẹ̀ ni.
0: Kẹ́sì ni. Olúwa o.
1: So ìmọ̀ràn tí èmi ó gba gbogbo àwọn èèyàn wa ni pé ẹ dákun kò sí bí èèyàn ṣe lè wà béèyàn ṣe ní máa lọ́ọ̀yà kan bọ́ mọ ọ̀rẹ́ rẹ̀ kó mọ̀ tí ọ̀rẹ́ rẹ̀ ò bá mọ̀ ọ̀rẹ́ rẹ̀ ò mọ̀ ẹni lọ́ọ̀yà tí èèyàn bá mọ̀ ẹ bá fẹ́ ṣe ìgbà yẹn ojú sùn owó péréte náà lẹ́sàn kódà ìgbà mi wọn lè mọ gbowó lọ́wọ́ ni ẹ béèrè pé ẹ dákun mo kàn fẹ́ mọ̀ nípa nǹkan báyìí fún wa ó dẹ̀ ṣàlàyé fún báyìí ni tó bá tún pé kó wá ṣiṣẹ́ lé lórí ìyẹn ní tẹ̀mú wa léwá
0: bá
1: sì but normally ẹ sàn consultation ṣùgbọ́n ìṣe gbogbo ẹ̀ náà gbogbo nǹkan kọ́ lówó láyè àwọn èèyàn lákan fi owó ṣe gbogbo nǹkan orí pọ̀ ju owó lọ orí tá a rí lára ara wa orí tá a ṣe ara orí kan là ń ṣe nísìn ṣàtúwó mẹ́rin ẹgẹ́tẹ̀ so kì í ṣe gbogbo nǹkan lówó ọlọ́run lọ́ba ẹlẹ́sàn gbogbo nǹkan tí èèyàn bá kọ́ àkọ́kọ́ pàtàkì tó fi kọ́ ẹ̀kọ́ yẹn ni pé kò fi ṣe aráàlú lórí lẹ́yìn yẹn láǹfààní gbogbo owó tá à ń gbà nítorí pé ká lè rí nǹkan máa fi jẹun ká lè rí nǹkan lò báwa náà bá fẹ́ lò ká rí owó náà lórí so èmi á advice gbogbo wa ẹ dákun ẹ jẹ́ kí gbogbo wa ká súnmọ́ lọ́ọ̀yà ká ní nǹkan ní lọ́ọ̀yà ká mọ béèrè ìmọ̀ràn lọ́dọ̀ wọn
0: ẹ ṣeun
1: owó tá a gbà tí wọ́n ń gbà lọ́wọ́ èèyàn
0: péréte náà ni èyí tí mo tiẹ̀ tún wá dìmú bẹ́ẹ̀ náà ni òun náà ni pé kì í ṣe pé gbogbo ẹ̀ gan-an tún máa ń ṣàjì èèyàn fowó fún
1: bẹ́ẹ̀
0: ṣùgbọ́n bí ọ̀rọ̀
1: ẹni tí tẹ bá mọ̀yàn nísìnyí bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ nísìnyí wọ́n á fẹ́ ṣe nǹkan mìíràn bá wà bá nísìnyí pé tẹ bá rí pé mo lè bá ń ṣe kí ní ìdí tí àwọn iléeṣẹ́ mi sì ní bínú pé mo ṣe ṣe ènìyàn ẹgbẹ́ kì í ṣe owó nìyẹn kí ló fà á torò pàṣẹmọ́ra.
0: ẹ parọ́.
1: mo bí ẹjẹ́ sàárín.
0: mo ti gẹ̀tẹ̀ oye.
1: tí ẹ bá mọ̀ràn máa ń ra ẹni níbi tẹ pàdé bóyá pàdé èèyàn ẹ̀dọ̀ rẹ gbogbo orí nǹkan báyìí máa ń jẹ́ kí èèyàn bá tiẹ̀ wá sanwó yìí tó bá sanwó sí òun ṣe gbogbo ẹ̀ náà ni wọn àwọn nǹkan mìíràn tó wọn náà fi ọ̀rọ̀ ṣe.
0: ẹ tó jẹ pé ọmọlúàbí wà nbẹ.
1: ọmọlúàbí ó wà nbẹ.
0: ẹ ṣeun kò ní bàjẹ́ ẹ ṣeun
1: gidi kan. so advice wa náà ni pé gbogbo wa ká súnmọ́ra wa ká sì má fi gbogbo nǹkan fi pé owó.
0: ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ ẹbí ọ̀rọ̀ yorùbá náà ni àbí káàkú lọ́rọ̀ àgbà wọn ni ẹni tí ó bá béèrè ọ̀nà kò ní ṣìnà káwọn èèyàn gbìyànjú àti máa ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ fún wa lọ́ọ̀yà Bashir Oladipupo ẹ ṣeun gidi gan-an ni o àti gbogbo táìmù yìí tá a ti gbà e ma binu olohun ba di e seun gidi go awa na de gba ladura o awon ejo kan teyin o da si to je pe yo wa kangi moyan lorun ba ti o di wahala lagbaro olohun iru awon ejo be ni ba won da o adura tawa no re lagbaro olohun e seun gidi gan ni sa e ja je ke lo ke lo se faaji die ba inu le bayi e ja fi le bayi e seun gan sa e seun gidi gan sa Oh, I do this shit alone, yo. I love my show. Show, show. Precious, I full of you on look out to me. Fresh. Bow. What is a tumble? I do hear me, woo. Sugar party months of a barrel, I fed Jacka be ye woo, Ludia too. Equin on by 08065256865 08065256865 Awati Berao Atifo Odi Diamond
2: ani toja le jako to tan kari aye
3: gbo ani gboro ti mo ki lo n abun
4: aspapa o mo pope oni moji igba ti gbangba to wa degun gedere
2: ayo ati idunu yin lo

0: radio made for you.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
2: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn àgbáyé.

0: Eka bo pada iroyin na re le kun re re bere lati le wa Nigeria. Gomina ipinle Ekiti arakunrin Abiodun Oyebanji ti paro wa sanwo oludibo lati jojare jibure awo olugbebe ki won si se suru o ki won si fowo sowopo pelu ajoleto idibo ile wa INEC lojuna ati daju pe eto idibo na kese jari nipinle ohun. Gomina Oyebanji leni ti ohun pelu je okan lara awon oludije ni bi eto idibo na lo parowo ohun ni kete o ti o dibo re tan ni ekun idibo re ni ojo Abameta be lo ro awon ara ilu lati faye gba alafia ni bi eto idibo na. Ewe olori omo egbe to pojulo ni legbimo asofin agba ile wa Senator Michael Opoyemi Bamidele na tun gboriyin fun ajo eleto idibo apapo ile wa INEC egbejegbe egbe osilu te mo oludibo gbogbo fun titele ofin eto idibo ile wa tutun lasiko eto idibo gomina to waye nipele Ekiti nigba to nsoro ni kiti to dibo re tan nipele Ekiti lojo Saturday o Bamidele juwe bi awon oludibo se tuyaya tuyaya jade lati dibo gege bi eyi to wu ni lori gba pelu afikun pe eto ohun lo se afihan idagbasoke ohun ilo siwaju yato sawon idibo to ti saju waye nipinle ohun. Sibe nipinle Ekiti omo oye fun ipo gomina legbe oselu People's Democratic Party PDP nipinle Ekiti arakunrin Wole Oluyede ti fi aidunun re han lori bi eto idibo na ti se lo ni wodu igele arokun nijoba ibile Ikere leyin ti o teka dibo re tan o nigba to nsoro lojuko kefa ni kete ti o dibo re tan Oluyede salaye pe opo awon oludibo to nbe lojuko ekun idibo re ni won ko lanfani lati dibo latari ipenija to waye o latara ohun elo ero bivasi bakan na lo tun fesukan lori iwa didukoko moni la ma awon oludibo ni wodu ohun ṣugbọn ọkunrin naa fi idaniloju ape o daun loju tada wipe ohun lohun yo jawe olubori eto dibo naa. Ninu iroyin mi rewe alati leyin egbe oselu African Democratic Congress ADC kan ti di ero ile iwosan o lojo Abameta latari arukusu to waye laarin awon eniyan ti won je alati leyin legbe oselu APC pelu awon alati leyin egbe oselu ADC ni ojuko kerin ni ward keji nilu Ilawo Ekiti ni biti eto idibo gomina ti nlo lowo nipinle Ekiti o ifanfo ohun ni iroyin filede pe o waye o latari oniru esun to ni se pelu ibo rira leyi to mu idiwo die baye to idibo na. Ewe oludije legbe oselu ADC dare Bejide fẹsun kan pe ikankan legbe oselu APC kan loko obitibiti owo wa sojuko eto idibo na o pelu erongba lati pin fawon oludibo na leyi to fa sababi igboju agansire ni lasiko ti awon lati leyin re ngbiyanju lati fupin si iwa ti won fẹsun kan pe o waye ohun ama o Bejide lo kan sara sawon osise leto idibo apapo ile wa INEC fun didari eto idibo na pelu alaye pe eto idibo ohun lo waye ni irọwọrọsẹ saju ki arukusu na ko to suyo. Wàyí o ikọ̀ ọmọ ogun ọ̀wọ́ kejì ti mọ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè yìí ìyẹn operation fasanyama ti dóòlà àwọn ènìyàn 22 ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn ajínigbé jí gbé o láwọn ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ sokoto látàrí ọ̀kan ọ̀jọ̀kan iṣẹ́ ìfimúfilẹ̀ ti máwọn ìpè pàjáwìrì táwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ náà gbà gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan èyí tí adarí ẹ̀ka ìròyìn lájọ ọmọ ogun ọ̀gágun Aliyu Danja àwọn èrò ọkọ̀ 17 ọ̀tọ̀ọ̀tọ̀ ni ikọ̀ ọ̀hún dọ̀là o lójú ọ̀nà Sabonbirini ti mú ojú ọ̀nà Ṣìnkáfì Lábúlé Kura Mota lẹ́yìn tí ikọ̀ ọmọ ogun gbéná wojú àwọn agbésùnmọ̀mí tí wọ́n ti ṣáájú ṣàkọlù sáwọn ọkọ̀ akérò 2 ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n ti ṣekú pa aráàlú kan o tí wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbé kó tó di wípé wọ́n padà wọnà pápá bùrà látàrí ìfiromọ́ni tó wáyé o látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ọmọ ológun nínú àkànṣe iṣẹ́ mìíràn tó farapẹ́ àwọn àgbẹ̀ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jí gbé Lábúlé Chọ́ọ̀chì níjọba ìbílẹ̀ Isa nikọ̀ ọmọ ogun tún dóòlà o lẹ́yìn tí ikọ̀ ọmọ ogun dojú orúkọ àwọn ajínigbé náà. wàyé o ilé iṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ kánò ti fi gbajúmọ̀ lórí ìtàkùn ayélujára tiktok ni fàtí sẹ̀lẹ̀ sí àhámọ́ o látàrí ikú ọ̀rẹ́kùnrin rẹ̀ ismaila makaye tó wáyé nílẹ̀gbẹ̀ rẹ̀ tó wà ní agbègbè dambare nípínlẹ̀ kánò agbẹnusọ fún ilé iṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún csp abdullahi haruna ló fìdí ìfikele òfin gbéni náà múlẹ̀ lọ́jọ́ àbámẹ́ta o pẹ̀lú àlàyé pé afurasí ọ̀hún ló ń bẹ lákàtà ilé iṣẹ́ ọlọ́pàá pẹ̀lú bí onírúurú ìwádìí ṣe ń tẹ̀síwájú lórí ohun tó rọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ aburú náà bẹ́ẹ̀ ni ọkùnrin ọ̀hún ló kọ̀ jálẹ̀ láti sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lórí ìṣẹ̀lẹ̀ làlúrí náà ìròyìn káàkiri àgbáyé lẹ̀ ń tẹ́tí sí láti kànnì ìgbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin ìròyìn náà yóò tẹ̀síwájú lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí.
1: ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbádọ́rẹ̀ facebook ìdàkùn abẹ́yẹfò twitter àti instagram lórí diamond 88.7 fm diamond fm shining supreme.
2: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
3: láti ilé iṣẹ́
2: Diamond FM.

0: bẹ́ẹ̀ni olówó láyé mọ̀ o. Ẹ̀ka tí owó bá ṣe ti ilẹ̀ ní ń gbé owó jẹ́ ní ẹ lápò má jẹ́ ní ẹ lọ́rùn o. Owó owó mà lágbára pọ̀. Owó tí ń sọ ọ̀rẹ́ ẹ̀yìn tí ń sọ dára iwájú. Owó tí mú gbogbo mọ̀lẹ́bí tí wọ́n sọ pé ẹjẹ́ lágbájọ́ débi lágbájá ò bá dé ọ̀rọ̀ òṣè yanjú owó náà ní fà. Ọ̀nà ọba mi má jòwọ́ gbọ́yìn lọ́rùn mi àti ẹ o. Ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ti gbọ́ mi, a lórí rédíò yìí ń fún àkànṣe ètò. Nǹkan tí ó ṣe gbogbo àwọn ọmọ Nàìjíríà láǹfààní náà ni mo mú wá. Bẹ́ẹ̀ bá ti ń rarọ́ ibi tẹ́ ti ròdodo náà lélẹ̀, èyí máa ń sọ pé nítorí tí ń jẹ kí n bá ti ń jẹ jẹ owó. Bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wa nígbà àkọ́kọ́, àárọ̀ lẹwà ni ẹ káàárọ̀, ọ̀sán lẹwà ni ẹ ká alẹ́ náà lẹwà ẹ ká alẹ́ o. Ẹni tó gbọ́ kọ́sọ́fẹ́ ni tí ọ̀gbọ́ ẹ wà nǹkan kẹ́ ìfìdílé ẹ fọwọ́ kan rẹ́díò yín ẹyin òkè káwọn lékejì kó lè jàǹfààní. Ètò tí mo mú wá fún yín lénìí, ètò tí ń sọ irú dọlọ́rọ̀ náà ni. Àìlẹ́sẹ̀ alálùbáríkà tá a mọ̀ sí Design Your Life International. Tí wọ́n gbé ètò alálùbáríkà kan kalẹ̀ yóò tá a mọ̀ sí Capital Power Symposium. Ọ̀kan lára àwọn aṣojú iléeṣẹ́ ọ̀hún wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ mi, ẹ káwọn ará Lékún lè mọ̀ pé àjọ wà ní àgbóhùnsáfẹ́fẹ́ lásìkò yìí ni.
1: Mo kí gbogbo ará ilé tó ń gbọ́ mi, lọ́mọdé lágbà, lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí. Orúkọ tèmi ni Jimba Jamiu. Mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life International.
0: Gẹ́gẹ́ bí tẹ́lẹ̀ sọ pé ẹ jẹ́ kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life. Àkíní tí ẹ mú wá fáwọn ọmọ Nàìjíríà gangan lásìkò tí wọ́n gbọ́ wa.
1: Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ olóòtú pé òdú ni iléeṣẹ́ Design Your Life International jẹ́. Ṣùgbọ́n fún àwọn tó ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́, iléeṣẹ́ Design Your Life International jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lù. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe. Léyìí tí a mọ̀ sí Business Consultancy. Bákan náà, a máa ń ran àwọn ọmọ èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn láti rú gọ́gọ́ lálẹ́ níyà owó àbí à ń jẹ gbèsè.
0: Báwo lẹ ṣe máa ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn? Ṣé ẹ bá àwọn ọjà tí wọ́n ń tà ń ṣọ́ọ̀bù wọn, ẹ bá wọn kó ẹ mọ̀ kiri ẹ̀ káàkiri ni? Àyí báwo lẹ ṣe ran àwọn èèyàn lọ́wọ́? Ẹ ṣàlàyé fáwọn máa ti ń gbọ́ wa lọ́ba yìí.
1: Olóòtú, iléeṣẹ́ wa jẹ́ iléeṣẹ́ tó ń gbé ogun ti ìṣẹ́ àti òsì láwùjọ. Lápẹẹrẹ, àwọn ẹlòmíì ní owó lọ́wọ́, ṣùgbọ́n wọn ò mọ irú okòwò àbí iṣẹ́ tí wọ́n lè fi owó náà bẹ̀rẹ̀ tó lè máa fún wọn ní ojúlówó èrè gidi tí wọ́n fẹ́. Ìdí nìyẹn tí a fi dá iléeṣẹ́ Design Your Life International sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè. Bákan náà, àfojúsùn iléeṣẹ́ wa ni láti mú ayé rọrùn fún ọmọdé àti àgbà láwùjọ ní orílẹ̀-èdè yìí. Torí pé tí a bá wo bí ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe dẹnu kọlẹ̀, ó nira fún àwọn èèyàn láti máa jẹ àti láti máa mu, bákan náà láti máa gbọ́ bùkátà wọn nínú ilé wọn.
0: Ó le fún àwọn ọmọ ènìyàn láti máa jẹun lẹ́ẹ̀mẹta.
1: Léyìí tí ò ń ṣe
0: kékeré sí. Lẹ́yìn fi wá ronú, lẹ́ fi wá gbé sẹ́mínà yìí kalẹ̀, bẹ́ẹ̀ sì báwọn rẹ̀ ṣe kó àwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Ọyá mò ń gbọ́ yìí
1: sà. Ìdí nìyẹn tí iléeṣẹ́ Design Life International fi gbé ètò gbàǹkangbì kan kalẹ̀ tá à ń pè ní Capital Power Symposium. A ti ṣe ètò Capital Power Symposium 3.0 àti 4.0. Tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì jẹ àǹfààní bántabanta níbi ètò náà. Tí wọ́n sì dúpẹ́ fún Ọlọ́run pé Ọlọ́run lo iléeṣẹ́ Design Life International láti yí ìgbésí ayé àwọn padà sí dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. Èmi tí ẹ̀ ń gbọ́ yìí, mo jẹ́ agbábọ́ọ̀lù nígbà kan rí tó yẹ pé iṣẹ́ fútbọ́ọ̀lù ni mo mú láàyò láti máa fi ṣiṣẹ́.
0: Iṣẹ́ agbábọ́ọ̀lù lẹ jẹ́ nígbà kan.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ wá ń gbá bọ́ọ̀lù rẹ dì sí àbẹ́ gbá bọ́ọ̀lù?
1: Nígbà tí ejì àgẹ́tì mi, mo fi ṣe bọ́ọ̀lù kalẹ̀ tí ò ságbára ti máa lòkè mọ́ lọlẹ̀ mọ́. Nígbà tí mo bá fi ṣe bọ́ọ̀lù yí kalẹ̀, olóòtú, ìyá jẹ ọ̀tá mi. Tí ọ̀tá mi bá rí pépà nílẹ̀ báyìí, owó ni ó pè.
0: Nígbà yẹn.
1: Nígbà náà. Tí ẹ pé àti jẹ àti mú le koko.
0: Ẹ máa lọ káàkiri.
1: Láti lè yí jẹ, láti lè mú.
0: Bẹ́ẹ̀ ni ìyàwó àtọmọ tí wọ́n jẹ.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Nígbà hun.
1: Bẹ́ẹ̀ ni sà. Mú gbà tí mo wá ra owó ẹ̀bẹ̀ sí Ọlọ́run pé Ọlọ́run mọ́sá sànù mi. Ìjọ tí a bá ń ṣàdúrà la mọ̀. Ìjọ tí Ọlọ́run á gbà kò sẹ́nì kankan tó mọ̀. Ètò yìí ni Ọlọ́run lò fún mi. Design Your Life International ni Ọlọ́run lò fún mi.
0: Ètò Design Your Life International ló yí bẹ́ẹ̀ ni ló yí kádàrá
1: yìí padà sí ìgbésí ayé mi padà sí dáadáa. Lónìí, mo ti wà nínú àwọn top ISN organization yìí. Bákan náà lénìí, wọ́n ti celebrate mi as a millionaire achiever nínú organization yìí. Ṣé ẹ rí olóòtú? Ẹni tí ò bá mọ ibi tí ẹgbẹ́ rẹ̀ gbé ńlá yóò kàn sáré kú ni. Problem ta wa ni láwùjọ ni pé gbogbo ọ̀nà tí àwọn èèyàn bá ń gbà sí oríire tí wọ́n fi dolóríire láyé, wọn ò fi ọmọ làkejì.
0: Wọn ò fi ọmọ làkejì.
1: Bẹ́ẹ̀ ni olóòtú.
0: A jẹ́ pé wọ́n ń pẹja fún ìyànnú, wọn ò ní kọ ìyànbá sí ń pẹja.
1: Wọn ò ní kọ.
2: Okay.
1: So iyen lo fa ti ile Desire Life International fi gbe eto Capital Power Symposium 5.0 kale. A fe fi ko awon eyan bi o se npa eja ni. Ki se pe ka mo fun won ni eja je. Tori pe lati bi odun mejo seyin ni ile ise wa ti create more than 20,000 multimillionaire kakiri orilede Nigeria. Idi niyan ti a fe yo odo ati omode, onise owo ati onisowo ko ninu lala ati ninu koko kale mo ni ona mi lati ni anitu ati anisekun lati gbe igbese aye to rorun ta fe.
0: Ti a mo pe orisirisi eto lawon eyan gbe wa sori afefe papa lawon eyan gbe wa sori redu elomi bi won se wa fun apa won ni danileko baba wa se danileko won wa ha ogun won ha lawon eyan lo pe kon ma kiri ogun kakakiri junction a mo gba ogun ibe ba lo nkan bayi ni o se se pe danileko won se se pe nkan to won na dale lori niyan
1: rara o olotu a gbe oja ka enikan ko lori lati ma kiri nti a wa dale lori ni pe idanileko to ye koro lati ni ona mi to ma ma gba wole ati kon le ni anito ati aniseku lati gbe dada se ninu aye ke mo si so lekan
0: awon adanileko te wa ni yo waye alaipe ni ilu lorin se eni ti ma si si osu ohun na le darapo mo yin abeni ti o ba si si osu lasan ne kan ni so me ke le darapo mo yin atagbalagba e salaye arin fun wa
1: course merin kan be tojo ojulowo course ti awon eyan merin kan ma janfani bi idanileko na
0: kosi merin
1: beni
0: e tun beta won yo janfani
1: beni
0: iru kosi wo iru ewo ati wo ni
1: kosi akoko awon to wa fun ni awon salary earners
0: okay
1: e ri pe salary salary ni gbogbo eda to ba ti je pe ojojumo ni sise tisin nawo fun ogbon ojo ti wan gbowo lekan
0: losu
1: awon to je pe ojojumo ni won sise ti won si nawo fun 365 days since the odun kan to si gbowo ni emejila
0: okay
1: seri olotu ijo tinu salary earner mi mo n baje ju laye ijo ta ba fe gba salary ni to yi pe te ko mu elomi ninu 120 re 7000 lo ma n ko lole course yi se pataki fun re da be ko wa ninu idanileko na
0: okay
1: tori pe iyo le mo gba salary ko mo gba salary ko mo gba salary ko tete achieve awon afojusun re to gbogbo eni to ba tin gba salary ti salary lo ba ti to na mo gbogbo eni to ba tin gba salary to ye pe course to pari ni je gbese de salary na won janfani ona bayo ni bi danileko na
0: okay
1: so gudo wa nbe awon elekeji ni eni ti o nda sese ti awon lebo npe ni self employ
0: eni ti nda sese boya bi eni to ni shop
1: beni
0: abeni to je pe oga ile ise re boya bi si owo ni
1: beni to je pe ti won ba si ni bi ile ise won abi bi owo won won o le rowo ni jona o kan sa dede re won jo kan o re lowo won niyan
0: okay
1: so awon na ma janfani bi won se le fi ona mi kun ti won se ti ona agbari won fi mo ru gogo
0: okay
1: te pe ti kini kan ba sele si owo ti won se abi se ti won se ti wa lo ni de ba won awon na ma janfani oju lowo eko ti o ma waye nijo idanileko yi
0: okay eleketa
1: awon eleketa awon kan wa ti won ni owo lowo to je pe won fe ni anito ati aniseku
0: okay
1: sugbon won o mo ona to le gba si
0: awon tun won lowo lowo
1: beni
0: eyan mo pe eni o nbe lowo re awon tun wa fe ki owo awon nkan mo po si
1: beni to tun fe fi pilo oro faro omodo mo won
0: okay
1: a ma fun won ni idanileko nipa bi won se ni ona imoye lati mo ri owo
0: okay
1: awon elekerin e ri pe laye igba kan won ni bo ba kawe re o batare adun koko ka o bo ba kawe re o batare adun serere nile o olotu awon owo ni bata won dun serere nile nisin gbogbo awon graduate wa lelekerin wa fun to je pe ti won ba ti kawe pari elomi ni omo merin graduate nle ti o ti rise
0: o ti ma gbo yin pe orin un o ti change
1: o wa orin ti change
0: ayi awon to kawe ti won ni result ti won o rise bata won won le awon ni won ba won pin epo lagbole
1: beni
0: e to yi wa fun awon na
1: o wa fun omi tutu turu eja ti tun ti de
0: okay
1: elomi to tun je pe undergraduate ni to je student
0: okay
1: won ma ko idanileko to ye koro ni bi eto yi lati le je pe ku won to pari ile iwe won won ti mo pe lo oro fun rara won la lai ni wa se kakiri mo
0: ah be ba se se ngbo mi nigba gogo won to ba ti raro ibi to ti rododo na leleyi o ma fi gba lare dola njo abati ri nkan kan eja mu ko ba mo le sa abasado gbogbo eleyi te wa kankale lati gba ti e ti bere lataro se idanileko yi ofe ni
1: olotu gbogbo course ta kankale yi te eyan kan ba attend re ninu awon merin ta kankale yi gbogbo anfani course yen ni o je anfani se wa ri course kokan ta ba ni ka gbe kale owo ti 50,000
0: ni course kokan
1: ni course kokan amo papa pa gbogbo epo pe o da aso kale owo ti kiyan gba 100,000 naira se wa ri ge mo se so fun yin ni bere pe afojusun ile ise wa ni lati mu aye rorun fun awon omo lakeji
0: lati ran wa lowo
1: lati ran omo lakeji lowo 10,000 ni gbogbo awon tan ti ni ticket wa lowo mo ki gbogbo ayin ara le ti ni ticket wa lowo
0: 10,000 ni won ra ticket
1: beni
0: okay
1: sugbon awa ti olodun lu eto yi fun ti olodun kadara pe ati janfani eto yi awa kora wa jo lati wa fi eto yi se awon eyan lafani leri afefe
2: terin gba kan ti akoko gbe 3.0 ati 4.0
1: awon kan dagun lo awon ko ti ogbon pe na line na line na line nigba ton ti wa ri pe na true la gbe dani won ti wa tu keke won ti tu yaya lati wa get ticket wa awa ko ra wa jo yuka fe ran awon eniyan lowo ya fi wa si le se radio pe gbogbo eni ti olodun ba kadara ko wa ninu awon eyan 100 beni
3: okay
1: to send message si number ta pe jade lori eto yi so eyan 100 yen 1000 naira ni won get ticket ti won awa to olodun lo eto yi fun to ti fi se dada fun to ti yi igbesi aye wa pada
3: je pe ti ma gbo yin dada awon to ti kokko gba ticket yen 10000
1: so jale ti
3: e wa ko ra yin jo e wo pe kile yin na le fi ra omo ilede ilowo e wa so di 1000 naira awon ti o tun wa wa so 1000 awon 20
2: to ba kokko te atejise yes
1: ni o fi ran se si number ti a ba pe lori afefe
3: number wo ni won te si
2: number ti won te si 07088292142 07088292142 lekan si 07088292142
3: anjo o gangan na wa leto yo waye
2: ojo Thursday on the 25th June inu osu ti a waye
3: dede ago melo ati pe bogan ni o ti waye gan
2: ni NUT Hall Asadam ni adojuko aite 7 ni ilu ilorin
1: ipele akoko to ma waye ni aro ni ago mewa gerege elekeji ma waye ni osan ni ago meji gerege lojo kan na
2: ni NUT Hall Asadam ni adojuko aite 7 ni ilu ilorin
3: ambassador ko to di pe a ma murale number ti won te atejise si e to tun so e ma gbo won ni ate atejise e lo si bi right message e wa sori number
2: 07088292142 07088292142 lekan si 07088292142
1: eyan odwen di akoko ti o ba tete ste atejise iranse si wa ko si oju saju nbe awon la koko ma mu fun anfani
3: okay eyan 100 to ba koko te atejise awon ni won san 1000 so gbo mo fi gba la re dollar won na ya tete mu phone re baba wago ojo ti lo number wo ni won te si
2: number ti won te si 07088292142 07088292142 lekan si 07088292142
3: anjo o gangan na wa leto yo waye
2: ojo Thursday on the 25th June inu osu ti a waye
3: e dagbere fa won tin gbo wa lo titi gba mi
1: ah oruko mi ni Jimba Jamiu a mo lo le fun toni iwo na tete ya wa darapo mo awon ijo olorire
3: bo ti mo na niyan gbogbo eyan ara ti e n gbo mi odigba kana

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: bẹ́ẹ̀ ni olówó láyé mọ̀ o. Ẹ̀ka tí owó bá ṣe ti ilẹ̀ ní ń gbé owó jẹ́ ní ẹ lápò mọ́ jẹ́ ní ẹ lọ́rùn o. Owó owó mà lágbàá pọ̀. Owó tí ń sọ rẹ́yìn tí ń sọ dára iwájú. Owó tí mú gbogbo mọ̀lẹ́bí tí wọ́n sọ pé ẹjẹ́ lágbájọ́ débí lágbájá ò bá dé ọ̀rọ̀ òṣè yanjú owó náà ní fà. Ọ̀nà ọba mi má jòwọ́ gbọ́ yìn lọ́rìn mi àti ẹ o. Ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ti gbọ́ mi, a lórí rédíò yìí ń fún àkànṣe ètò. Nǹkan tí ó ṣe gbogbo àwọn ọmọ Nàìjíríà láǹfààní náà ni mo mú wá. Tẹ́ ẹ bá ti ń rarọ́ ibi tẹ́ ti rò dodo náà lélẹ̀, èyí máa ń sọ pé ìnítorí ti ń jẹ kí n bá ti ń jẹ jẹ owó. Bẹ́ẹ̀ni bá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá nígbà àkọ́kọ́, àárọ̀ lẹwà ni ẹ káàárọ̀, ọ̀sán lẹwà ni ẹ káàsán, alẹ́ náà lẹwà ẹ ká alẹ́ o. Ẹni tó gbọ́ kọ́sọ fẹ́ni tí ọ̀gbọ́ ẹ wá nǹkan kẹ́ ìfìdílé, ẹ fọwọ́ kan rẹ́díò yín ẹyin òkè káwọn lékejì kó lè jàǹfààní. Ètò tí mo mú wá fún yín lénìí, ètò tí ń sọ irú dọlọ́rọ̀ náà ni. Iléeṣẹ́ alálùbáríkà tá a mọ̀ sí Design Your Life International. Tí wọ́n gbé ètò alálùbáríkà kan kalẹ̀ yóò tá a mọ̀ sí Capital Power Symposium. Ọ̀kan lára àwọn aṣojú iléeṣẹ́ ọ̀hún wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ mi, ẹ̀ka àwọn ará Lékún lè mọ̀ pé àjọ wà ní àgbóhùnsáfẹ́fẹ́ lásìkò yìí ni.
1: Mo kí gbogbo ará ilé tó ń gbọ́ mi, lọ́mọdé lágbà, lọ́kùnrin àti lóbìnrin, pé a kú dédé àkókò yìí. Orúkọ tèmi ni Jimba Jamiu. Mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life International.
0: Gẹ́gẹ́ bí tẹ́lẹ̀ ṣe sọ pé ẹ̀jẹ̀ kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life. Kí ni tẹ́ mú wá fáwọn ọmọ Nàìjíríà gangan lásìkò tí wọ́n ń gbọ́ wa?
1: Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ olóòtú pé òdú ni iléeṣẹ́ Design Your Life International jẹ́, ṣùgbọ́n fún àwọn tó ń gbọ́ wa nígbà àkọ́kọ́, iléeṣẹ́ Design Your Life International jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lù. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe. Léyìí tí a mọ̀ sí Business Consultancy. Bákan náà, a máa ń ran àwọn ọmọ èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn láti rú gọ́gọ́ lálẹ́ níyà owó àbí à ń jẹ gbèsè.
0: Báwo lẹ ṣe máa ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn? Ṣé ẹ bá àwọn ọjà tí wọ́n ń tà ń ṣọ́ọ̀bù wọn, ẹ bá wọn kó ẹ mọ kiri ẹ̀ káàkiri ni? Àyí báwo lẹ ṣe ń ran àwọn èèyàn lọ́wọ́? Ẹ ṣàlàyé fáwọn máa ti ń gbọ́ wa lọ́ba yìí.
1: Olóòtú, iléeṣẹ́ wa jẹ́ iléeṣẹ́ tó ń gbé ogun ti ìṣẹ́ àti òsì láwùjọ. Lápẹẹrẹ, àwọn ẹlòmíì ní owó lọ́wọ́, ṣùgbọ́n wọn ò mọ irú okoòwò àbí iṣẹ́ tí wọ́n lè fi owó náà bẹ̀rẹ̀ tó lè máa fún wọn ní ojúlówó èrè gidi tí wọ́n fẹ́. Ìdí nìyẹn tí a fi dá iléeṣẹ́ Design Life International sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè. Bákan náà, àfojúsùn iléeṣẹ́ wa ni láti mú ayé rọrùn fún ọmọdé àti àgbà láwùjọ ní orílẹ̀-èdè yìí. Torí pé tí a bá wo bí ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe dẹnu kọlẹ̀, ó nira fún àwọn èèyàn láti máa jẹ àti láti máa mu, bákan náà láti máa gbọ́ bùkátà wọn nínú ilé wọn.
0: Ó le fún àwọn ọmọ ènìyàn láti máa jẹun lẹ́ẹ̀mẹta.
1: Léyìí tí ò ń ṣe
0: kékeré. Lẹ́yìn fi wá ronú, lẹ́ fi wá gbé sẹ́mínà yìí kalẹ̀, bẹ́ẹ̀ sì kó àwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Ọ̀yà mò ń gbọ́ yìí sà.
1: Ìdí nìyẹn tí iléeṣẹ́ Design Life International fi gbé ètò gbàǹkangbì kan kalẹ̀ tá à ń pè ní Capital Power Symposium. A ti ṣe ètò Capital Power Symposium 3.0 àti 4.0 tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì jẹ àǹfààní bántabanta níbi ètò náà. Tí wọ́n sì dúpẹ́ fún Ọlọ́run pé Ọlọ́run lo iléeṣẹ́ Design Life International láti yí ìgbésí ayé àwọn padà sí dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. Èmi tí ẹ̀ ń gbọ́ yìí, mo jẹ́ agbábọ́ọ̀lù nígbà kan rí tó yẹ pé iṣẹ́ fútbọ́ọ̀lù ni mo mú láàyò láti máa fi ṣiṣẹ́.
0: Iṣẹ́ agbábọ́ọ̀lù lẹ jẹ́ nígbà kan.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ wá ń gbá bọ́ọ̀lù rẹ dìsẹ́ àbẹ́ gbá bọ́ọ̀lù?
1: Nígbà tí ẹjì àgẹ́tì mi, mo fi ṣe bọ́ọ̀lù kalẹ̀ tí ò ságbára tí máa lòkè máa lọlẹ̀ mọ́. Nígbà tí mo bá fi ṣe bọ́ọ̀lù yìí kalẹ̀, olóòtú, ìyá jẹ ọ̀tá mi. Tí ọ̀tá mi bá rí pépà nílẹ̀ báyìí, owó ni ó pè.
0: Nígbà yẹn.
1: Nígbà náà. Tó yẹ pé àti jẹ àti mú le koko.
0: Ẹ máa lọ káàkiri.
1: Láti lè jíjẹ láti lè mú.
0: Bẹ́ẹ̀ ni ìyàwó àti ọmọ tí wọ́n jẹ.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Nígbà hun.
1: Bẹ́ẹ̀ ni sà. Múgbà tí mo wá ra owó ẹ̀bẹ̀ sí Ọlọ́run pé Ọlọ́run mọ́sá sàánú mi. Ijọ́ tí a bá ń ṣàdúrà la mọ̀. Ijọ́ tí Ọlọ́run á gbà kò sẹ́nì kankan tó mọ̀. Ètò yìí ni Ọlọ́run lò fún mi. Design Life International ni Ọlọ́run lò fún mi.
0: Ètò Design Your Life International. Lóyí bẹ́ẹ̀ ni. Lóyí kádàrá
1: yìí padà sí. Lóyí ìgbésí ayé mi padà sí dáadáa. Lónìí, mo ti wà nínú àwọn top ISN organization yìí. Bákan náà lénìí, wọ́n ti celebrate mi as a millionaire achiever nínú organization yìí. Tẹ́ ẹ rí olóòtú, ẹni tí ò bá mọ ibi tí ẹgbẹ́ rẹ̀ gbé ńlá, yóò kàn sáré kú ni. problem ta wa ni laujo ni pe gbogbo ona ti awon eyan ba ngba si orire to fin dole rire laye won fin omo lakeji
0: won fin omo lakeji
1: be ni olotu
0: a je pe won peja fun yan nu e ko yan ba se n peja
1: o ni ko
0: okay
1: so iyen lo fa ti ile ise design life international fi gbe eto capital power simple 5.0 kale a fe fi ko awon eyan bi o se n pa eja ni ki se pe ka mo fun won ni ejaje tori pe lati bi odun mejo seyin ni ile ise wa ti create more than 20,000 multimillionaire kakiri orilede Nigeria idi niyan ti a fe yo odo ati omode onise owo ati onisowo ko ninu lala ati ninu koko ka le mo ni ona mi lati ni anitu ati anisekun lati gbe igbese aye to rorun ta fe
0: se mo pe orisirisi eto lawon eyan gbe wa sori afefe papa lawon eyan gbe wa sori redu elomi bi won se wa fun apa won ni danileko baba wa se danileko won wa ha ogun won ha lawon eyan lo pe kon ma kiri ogun kakakiri junction ama gba ogun ibe ba lo nkan bayi ni o se se pe dani leko o se se pe nkan to won na dale lori ni
1: rara o olotu a gbe oja ka enikan ko lori lati ma kiri nti awa dai lori ni pe idani leko to ye koro lati ni ona mi to ma ma gba wole ati kon le ni anito ati aniseku lati gbe dada se ninu aye ge mo se so lekan
0: awon dani leko te wa ni yo wa ye alaipe ni ilu lorin se eni ti ma si si osu ohun la le darapo mo yin abeni ti o ba si si osu lasan ne kan ni so me ke le darapo mo yin atagbalagba e salaye arin fun wa
1: course merin kan be to joju lowo course ti awon eyan merin kan ma janfani bi idanileko na
0: course merin
1: be ni
0: e tun be tawon yo janfani
1: be ni
0: iru course wo iru ewo ati wo ni
1: course akoko awon to wa fun ni awon salary earners
0: okay
1: e ri pe salary salary ni gbogbo eda to ba ti je pe ojojumo ni sise ti sin nawo fun ogbon ojo ti won gbowo lekan losu awon to je pe ojojumo ni won sise ti won sin nawo fun 365 days since the odun kan to sin gbowo ni emejila
0: okay
1: se ri olotu ijo ti nu salary na mi mo n baje ju laye ijo ta ba fe gba salary ni to yi pe te ko mu elomi ninu 120 re 7000 lo ma n ko lole ko si se pataki fun re da be ko wa ninu idanileko na
0: okay
1: tori pe iyan le mo gba salary ko mo gba salary ko mo gba salary ko tete atifu awon afojusun re to gbogbo eni to ba tin gba salary ti salary lo ba ti to na mo gbogbo eni to ba tin gba salary to ye pe ko su to pari ni je gbese de salary na won janfani ona bayo ni bi idanileko na
0: okay
1: to gbodo wa nbe awon elekeji ni eni ti o nda sese ti awon le bo npe ni self employed
0: eni ti nda sese boya bi eni to ni shop
1: be ni
0: abi eni to je pe oga ile ise re boya bi ise owo ni
1: be ni to je pe ti won o ba si si ni bi ile ise won abi bi owo won won o le rowo ni jona ko kan sa dede re won jo kan o re lowo won niyan
0: okay
1: so awon na ma janfani bi won se le fi ona mi kun ti won se ti ona agbari won fi mo rugogo
0: okay
1: te pe ti kini kan ba sele si owo ti won se abi se ti won se ti wa lo ni de ba won awon na ma janfani oju lowo eko ti o ma waye nijo idanileko yi
0: okay eleketa
1: awon eleketa awon kan wa ti won ni owo lowo to je pe won fe ni anito ati aniseku
0: okay
1: sugbon won o mo ona to le gba si
0: awon tun won lowo lowo
1: teyan
0: mo pe eni o nbe lowo re awon tun wa fe ki owo awon nko mo po si
1: be ni ton tun fe fi pile oro faro omodo mo won
0: okay
1: a ma fun won ni idanileko nipa bi won se ni ona imoye lati mo ri owo
0: okay
1: awon elekerin e ri pe laye igba kan won ni bo ba kawe re o batare adun koko ka o bo ba kawe re o batare adun serere nile o olotu awon owo ni bata won dun serere nile nisin gbogbo awon graduate wa lelekerin wa fun to je pe ti won ba ti kawe pari elomi ni omo merin graduate nle ti o ti ri se
0: o ti ma gbo yin pe orin o ti change
1: oh ah orin ti change
0: awon to kawe ti won ni result ti won o ri se pata won wonle awon ni won ba won pin epo lagbole
1: be ni
0: eto yi wa fa won na
1: o wa fa won omi tutu turu eja titun ti de
0: okay
1: elomi to tun je pe undergraduate ni to je student
0: okay
1: won ma ko idanileko to ye koro ni bi eto yi lati le je pe ku won to pari ile iwe won won ti mo pe lo oro fun rara won lalai ni wa se kakiri mo
0: ah be ba sese ngbo mi nigba gogo won to ba ti raro ibi to ti rododo na leleyi o ma fi gba lare dola injo abati ri nkan kan eja mu ko ba ma le sa ambassador gbogbo eleyi te wa kakale lati gba ti e ti bere lataro se idanileko yi ofe ni
1: olotu gbogbo course ta kakale yi te en kan ba attend re ninu awon merin ta kakale yi gbogbo anfani course yen ni o je anfani se wa ri course kokan ta ba ni ka gbe kale owo ti 50,000
0: ni course kokan
1: ni course kokan amo baba pa gbogbo e ko pe o da aso kale owo ti kiyan gba 100,000 naira se wa ri ge mo se so fun yin ni bere pe afojusun ile ise wa ni lati mu aye rorun fun awon omo lakeji
0: lati ran wa lowo
1: lati ran omo lakeji lowo 10,000 ni gbogbo awon tan ti ni ticket wa lowo mo ki gbogbo ayin ara le ti ni ticket wa lowo
0: 10,000 ni won ra ticket
1: be ni
0: okay
1: sugbon awa ti olorun lu eto yi fun tu o lo kadara pe ati janfani eto yi awa kora wa jo that wa fi eto yi si awon eyan lanfani leri afefe
2: te ri ngba kan ti akoko gbe 3.0 ati 4.0
1: awon kan dagun lo awon ko ti ogbon pe na line ngba ton tu wa ri pe na true la gbe dani won ti wa tun

0: gbogbo ta ṣe.
1: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
2: Jẹ́ríkọ́ ló ní.
3: Àlàáfíà lọ́gùn ọ̀rọ̀ bá ṣe máa ń sọ.
2: Fẹ́nu mọ́
3: wa lálàáfíà.
4: Bẹ́ẹ̀ni, okòwò kan téèyàn lè kówó lé téèyàn ò ní kábàámọ̀, ó nílera òun àti àlàáfíà ọmọ nìyàn. Iléeṣẹ́ Jẹ́ríkọ́ òdì tí wọ́n Nawa le agba pelu mi e ba nki awon eyan ti won gbo wa pe wa ku dede akoko isa
5: ala ti le se jerry gold ni akoko yi
4: yes sir
5: ni akoko yi a fe bara wa so nipa oro alafia
4: okay
5: awon product wo ni a le lo
4: fun alafia wa
5: fun alafia agwa
4: ara wa tara fun bo se ye ko ri
5: ben o ni mo fe ka discuss
4: awon product wo ni yes sir
5: Vmas Ganoderma coffee a ma npe ni Ganoderma lucidium coffee
4: Vmas Ganoderma lucidium coffee
5: ben lati lu china ni won ti se coffee yen wa
4: ise kini yen
5: se se coffee to ni caffeine
4: ninu ko ni caffeine
5: is Ganoderma lucidium coffee o ma boost immune system
4: o ma boost immune system eyan
5: o da fun liver wa gan
4: o tun da fun liver okay
5: then o da fun blood sugar te ba re n to wa se wahala lo lataro to fe sun e je ko mu Ganoderma coffee ko ra po tori ti ni
4: okay
5: o gbe ilura ko lo sun
4: a se wahala lataro
5: beni
4: a wa fe simi lale
5: stress beni
4: eya ke yo
5: coffee e gbe ilura ke sun
4: omi to lowo owo di abi tutu
5: okay Ganoderma coffee e ma fi sere e je lo wo google ke wo awon se ti Ganoderma lucidium coffee to nse na elekeji gbogbo en te ni ipe ni ja oju ti nawo
4: ipenija oju
5: me iroyin ayo ti de bayi o
4: okay
5: boya glaucoma ni boya cataract ni eyikeyi ni won gba ti oju yen o ba ti lo
4: ti e ti lo patapata
5: okay ile ise double plus o ti de nigeria bayi
4: okay
5: awon ni won se quantum eyeglasses glasses yen e ma ra
4: okay
5: o ma correct oju yen
4: ipo yo wo toju yen ba wa
5: ipo yo ko mo sai wa ni won gba ti
4: ti lo tan
5: beni so ma correct oju yen
4: okay.
5: Fa glasses yen o wa transferable
4: ale lo a lo to lo bi ma lo to sise fun emi tan o to le fun elomi
5: beni
4: ka to ku omi glasses yen bo la se le ma woju to le sise fun
5: ni won gba ti oju yen o ba ti fo to si ri oye na pe ah ba tan mo na de o mo ri oye na
4: mo ri pe na wa
5: sugbon ti o ba roye na mo ko ma wo le ra
4: okay
5: ta ma se roye na won ki won ra o ma correct oju yen be it
4: cataract
5: glaucoma or any kind of eye problem
4: okay
5: nkan to n wa fun niyan
4: okay
5: the glasses is
4: 320,000 naira
5: bene
4: okay
5: ile ise kan soso lo n ta ni nigeria te ba ti ni the glasses yen e pe wa
4: okay
5: a ba yin send there lesekese
4: loju ese ni won gba
5: te ba ti make payment yin
4: okay
5: eleketa oni amonsi say no to malaria
4: ka so pe rara si iba ike irufe iba ti iba je
5: I want to introduce you Vmas mosquito repellent
4: okay ogun efan nu
5: ogun efan ni o
4: okay
5: sugbon won se bi perfume kekan spray si ara yin
4: bi perfume olorun didun ma se se
5: orun re o kin payan lara lati lu china lati ko wole
4: orun re o ni life kankan ko si nfi mi mu pehe iko
5: gba te le lo
4: okay
5: bedroom yin ni lo ya won mo ni fa ni traveling e fi sinu moto yin
4: okay
5: Vmas mosquito repellent
4: okay
5: pointe wa ni ilu ilorin te ba fa repellent yin e lo si odo chupet cosmetics chupet cosmetics e won wa ni taiwo oke
4: okay
5: ibe ni won wa
4: okay
5: ṣe wa rí àwọn oògùn tí mo ti pẹ̀lú ṣáájú yẹn èmi ni mo fẹ́ ra Ganoderma coffee
4: Ganoderma coffee
5: àti eyeglass yẹn
4: àti mosquito repellent yẹn
5: ṣeré eyeglass ìyá correct yẹn nìyẹn
4: o
5: eyeglasses yẹn a máa bá yẹn ọ̀dà rẹ̀ léṣe wa ni
4: okay
5: ṣùgbọ́n ẹ fẹ́ ra Ganoderma coffee àti mosquito repellent ó wà ní Aromakeyi pharmacy
4: okay
5: níwájú division ó wà ní one step pharmacy
4: okay
5: ní Sunbay
4: okay
5: number 3 Oro road Akolapo Moye plaza off Taiwo Oke Ìlọrin gbogbo ọfíìsì mo dárúkọ yìí ló lọ ní pátápátá ni wọn wà ẹ mọ gbàgbé wípé mo sọ wípé gbogbo ẹni tí a fẹ ra mosquito repellent nìkan ẹ lọ sí chupet cosmetics
4: ni mosquito repellent
5: nìkan ló wà nbẹ
4: okay
5: àwọn ètò òkun yẹn wà láwọn pharmacy tí mo dárúkọ yẹn a fẹ alágbàtà fún oògùn ẹfọn yìí káàkiri ìlú Kwara state àti Nàìjíríà
4: okay
5: ẹ wá gbọ mi èyíkéyìí ìpèníjà àgọ àtẹ bá ní bóyá sugar level yín ni bóyá bp ni bóyá inú egungun ara inú tí ń dùn yín ni our new wellness package àwọn products tí ò ní chemical ta import láti china
4: okay
5: ẹ pè wá ìlú ògbómọṣọ la wà a wà ní jerry gold wellness center ní odetomi street
4: okay
5: odò oru èrìà ní ìlú ògbómọṣọ
4: nọmba wo náà lè pèsè
5: ibikíbi tẹ bá wà á bá ń ṣe ewé ibi ìlògùn yẹn síbẹ
4: síbi tá bá wà
5: á lè kọ yín bẹ ṣe máa lò ó ẹ pè mí tàbí whatsapp sórí nọmba yìí 080 0 3 4 3 4 8 4 8 4 4 3 8 9 8 9 0 8 0 0 0 34 34 84 84 83 89 89 Àlàáfíà wa kò ní fi àfíà.
4: Àmì àtọ̀pọ̀lọpọ̀ àmì.
1: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: fún ètò obìnrin rere wá sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ message of salvation women ministry èyí tí ó wà nílùú ìlọrin kwara state nigeria. Orúkọ èmi ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ ni florence aya àjàgbé. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa lọ́kùnrin àti lóbìnrin wípé a kú àkókò yìí o. Mo gbàdúrà fún yín wípé ní orúkọ jésù ààbò ti ọlọ́run yóò dájú lórí yín. Àkókò tí a wà yìí kò gba ìbẹ̀rù bí kò ṣe wípé kí a gbẹ́kẹ̀wálé ọlọ́run. Nínú gbogbo ìlàkàkà wa ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀wálé ọlọ́run, ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa ọlọ́run wa, a fẹ́ lọ sínú ẹ̀kọ́ rẹ, ẹ má ṣàì wá darí wa. Ẹnu tí ó ń sọ̀rọ̀ àti etí tí ó ń gbọ́, ẹ ṣe gbogbo wa ní ẹni ìbùkún. Ẹ ràn wá lọ́wọ́ ká lè súnmọ́ yín títí dé òpin ní orúkọ Jésù Olúwa wa, amen. Ohun tí a ó kíyè sí lónìí òun náà ni agbára àdúrà. Agbára àdúrà, kí ni àdúrà kò lè ṣe? Kò sí. Tá a bá wo inú ìwé Dánielì ní orí kẹfà, a ó rí ohun tí àdúrà ṣe nínú ayé Dánielì ní àkókò tí àwọn ọ̀tá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ohun tí kò yẹ kí wọ́n sọ nípa Dánielì. Wọ́n fẹ́ kí Dánielì kó máa tẹríba fún òrìṣà wọn, ṣùgbọ́n Dánielì gbẹ́kẹ̀rẹ̀ lé Ọlọ́run, ó sì ń gbàdúrà ní orúkọ Ọlọ́run alààyè. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀tá kóra wọn jọ láti yọ Dánielì lẹ́nu, láti ṣètò láti ju Dánielì sínú ihò kìnìún kí kìnìún kó baà lè pa á jẹ. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu àti sí agbára Ọlọ́run, Dánielì kò yé gbàdúrà, Ọlọ́run sì gbé níjà. Àwọn ọ̀tá Dánielì nígbà tí wọ́n ju Dánielì sínú ihò kìnìún, àwọn kìnìún ò pa Dánielì lára o, bí kò ṣe wípé nígbà tí Dánielì jáde tán wọ́n wá da àwọn ọ̀tá rẹ̀ sí inú ihò kìnìún, kìnìún sì pa gbogbo wọn jẹ pátápátá. Mo gbàdúrà wípé bí a ṣe ń gbàdúrà, àdúrà wa yóò gbà, ogun yóò sì ṣẹ́ lórí ọ̀tá ọlọ́kan òjọ̀kan. Àdúrà ṣe pàtàkì púpọ̀, agbára tó sì wà nínú àdúrà, agbára tó lágbára náà ni agbára tí ó lágbára, òun náà ni agbára tó wà nínú àdúrà. Ọlọ́run ń fẹ́ kí a máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Ó sọ fún wa wípé ẹ máa gbàdúrà láìsinmi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ Ọlọ́run wípé ẹ béèrè, èmi ó sì fi fún yín. Ó ní kí a kànkùn, ó lóun yóò sí ilẹ̀kùn. Ó ní kí a wá kiri, ó ní bẹ́ẹ̀ ni a ó rí. Nínú Jeremiah 33:3, ọ̀rọ̀ Ọlọ́run sọ níbẹ̀ wípé képè mí, èmi ó sì dáhùn, èmi ó sì fi ohun ńlá alágbára hàn ọ́, èyí tí ìwọ kò mọ̀. Nítorí ìdí èyí, agbára tó wà nínú àdúrà òun náà ni pé nígbà tí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run yóò sì ṣe é. Ẹ jẹ́ kí n rán wa létí kinní kan. Nínú gbígbàdúrà, nínú kíké pe Ọlọ́run, a lè gbọ́ ìdáhùn ní ọ̀nà mẹ́ta. Ìdáhùn àkọ́kọ́, bí a bá ń gbàdúrà tí a jẹ́ aládùúrà gidigidi, ó lè jẹ́ bẹ́ẹ̀ ni. Ìyẹn ni pé ohun tá a béèrè ó ti rí bẹ́ẹ̀. Ìdàkejì, ó lè jẹ́ bẹ́ẹ̀ kọ́. Ìyẹn ni pé gbogbo ohun tá a ti ń gbàdúrà lé lórí yìí o, Ọlọ́run wí pé bẹ́ẹ̀ kọ́ ni ó ṣe fẹ́. Bí Ọlọ́run bá sì wí pé òun ò fẹ́ nǹkan kò fẹ́ náà nìyẹn. A ò lè fi tipátipá ṣe tí Ọlọ́run ò bá fún wa ṣe. Fún ìdí èyí, nígbà tí a bá ń gbàdúrà, tí Ọlọ́run bá wí pé bẹ́ẹ̀ kọ́, ẹ jẹ́ kí a farabalẹ̀. Bóyá ohun tí à ń béèrè lè jẹ́ ìpalára, bóyá ohun tí à ń béèrè, bóyá ó wù wá ṣùgbọ́n kò wu Ọlọ́run bẹ́ẹ̀. Mo gbàdúrà wípé ohun tí yóò gbé ògo Ọlọ́run ga, òun náà ni Ọlọ́run mú kí a máa rí nínú ayé wa. Ohun kẹta, òun náà ni dúró náà. Ìyẹn ni pé ohun tó ń béèrè yìí o, mo ti gbọ́ ṣùgbọ́n dúró náà, n kò tí ì ṣe báyìí. Sẹ́mọ̀, ó yàtọ̀ fún bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ kọ́ ni wípé gbogbo ohun tó béèrè yẹn, èmi Ọlọ́run o, mi ò ṣe. Ṣùgbọ́n dúró náà, ó túmọ̀ sí wípé gbogbo ohun tó béèrè mo ti gbọ́. Torí pé tí Ọlọ́run ò kúkú di láti fi gbọ́ àdúrà wa, mo ti gbọ́ ṣùgbọ́n dúró náà, ó kù díẹ̀. Mo gbàdúrà wípé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí, bí Ọlọ́run bá fi ń bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aládùúrà, oore ọ̀fẹ́ láti fi ìfẹ́ gbà á, Ọlọ́run yóò fi fún ìwọ àti èmi. Agbára ń bẹ nínú àdúrà, agbára ó wà nínú àdúrà. Ní àkókò kan, oníhìnrere ńlá kan, èyí tí a mọ̀ sí Pétérù, ó jẹ́ oníwàásù ńlá, ó jẹ́ ẹni tí Ọlọ́run fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí ìtara rẹ̀. Àwa gbọ́ wípé àwọn ọ̀tá ìhìnrere, wọ́n mú Pétérù, wọ́n jù ú sínú ilé túbú. Pétérù wà níbẹ̀, Pétérù wà nínú ilé túbú. Àwọn ènìyàn Ọlọ́run sì péjọpọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. won de peteru ni sekeseke ninu ile tubu sugbon pelu agbara to wa ninu adura ti awon eniyan gba ninu ile iya John Mark ni yara oke agbo wi pe ide ja be ni peteru angeli kan lo si odo re o si ji peteru pepe je peteru tile ti sun lo pelu ide ti nbe lowo re okan re bale sugbon angeli yen wole wa ninu ile tubu ti gbogbo security be ni agbara angeli wole o ji peteru o ni o ya peteru si tele o si mu jade gbogbo sekeseke o wa peteru o ja won jade lai si eni to si ilekun fun won be ni o mu tarara lo si ile iya John Mark nibi ti awon eniyan ti n gbadura roda omobirin kan o lo si ilekun nigba to ti won kan ilekun ti peteru kan ilekun tori nigba ti angeli mu lo o debi kan o pada nigba na ni iye peteru lo ji lo so ji wi pe he mo ro pe ala ni mo nla ni I say ohun to se ogidi ni peteru wa lo tarara si yara oke ko sajeji si won ma n gbadura nbe na daada tele eyan kan na lo ya ibe soto fun ile adura nibo ni iwo na ya soto ninu ile re fun adura be ni peteru wonu ile nigba ti roda si ilekun agbara adura lo sise agbara adura niyan nitori pe ko si ohun ti olorun ko le se agbara olorun wa laaye titi di oni oloni bi iwo ba si gbagbo iwo yo ri ogo olorun agbara to wa ninu adura koda ko si ohun ti ko le se nitori pe alaanu ni olorun bawo ni o se ye ki a ma gbadura agbodo ma gbadura lati koko toro fun idariji ese saju re eje ka koko dupe a o dupe lowo olorun fun gbogbo re ti olorun se ninu aye wa awon miran ni bi won ba gbadura ko si ope ko si titoro fun idariji ese oluwa nkan bayi ni mo fe wa se fun mi mo fe gba promotion mo fe bori ota mo fe se gba mo fe se awo mo fe se koko baba isasun be a ba dupe ore ana yo se se fun wa lati ri omiran gba eje ka koko ma dupe lehin ope na eje ki a bere fun idariji ese lehin idariji ese eje ka gbadura fun awon miran saju ti wa lehin eleyi ki a gbadura fun ara wa adura olododo a ma je bi idan ni mo gbadura wi pe ohun to ti n bere fun loruko jesu olorun yo se yo si fi ase si adura se pataki mo so lekan mo ni adura je bi ba olorun soro bi a ba n gbadura a n ba olorun soro ni bi a ba n ka bibeli iwe mimo be ni olorun ba wa soro mejeji si gbodo ma papo nitori pe bi a ba n ba olorun soro eje ki olorun papa ki o ba awa na soro o dara lati ma ka oro olorun nigba ti a ba n ka oro olorun yo mu ki oro olorun ko ye wa emi mimo yo si ma tumo re si wa gege bi o se to ati bi o se ye mo gbadura wi pe ni oruko jesu a o ni se ohun kohun lasan adura o ni agbara gege bi mo se wi nigba miran a le gbadura ni iyewu wa nigba miran a le gbadura ni ibikibi ti a ba wa a o ba wa ninu oko a o ba wa lori machine alupupu a o ba ma fi ese rin ni igba miran ati le jade nile ka rin jade ka ma gbadura bi a se lo ka ma so fun olorun nipa aye wa ki a ma gbadura fun ohun gbogbo ti a ba fe daju daju olorun yo si gbo nje mo wipe a le gbadura ninu orin lo ninu orin iyen a le gbadura ki se orin ti a n gba ti a n so kuko bi ki se wipe agbara n be ninu orin iyen agbara n be ninu jijewo ese agbara si n be ninu ka ni igbagbo wipe ohun ti a bere yi o olorun yo se bi a ba n gbadura bi a ko ba fi siwaju olorun pe yo ri be a o kan pariwo lasan la o si pale mo a o si tun ri bakan na mo gbadura wipe ni oruko jesu a o ni ri bakan na adura se pataki o ninu ohun gbogbo to n lo ni orilede wa ni akoko yi eyin ara mi ninu oluwa eje ki a kun fun adura gidigidi nitori wipe ko si ohun ti olorun ko le se alagbara ni olorun bi iwo ba si gbagbo iwo yo ri ogo olorun eje ki a ku okan wa ki a ku siwaju olorun ki a ku gbogbo ero wa ki a ku siwaju olorun mo gbadura wipe bi a ti n se eleyi olorun yo da wa lohun adura dafidi omo kekere ni ni igba ti o segun goliati awon eniyan papa julo solu o tile lo ko awon nkan wa oko won jade wipe e fi eleyi si gba ya dafidi nitori pe o fe lo pade jagun jagun nla dafidi si je omode e fi eleyi gbe eleyi si ori re ẹwọ ní ẹwì hámọ́ra tó bẹ́ẹ̀ bí ìbọn bá tilẹ̀ bá kò ní lè wọlé sínú ara rẹ̀. Wọ́n ti kó gbogbo ẹ̀ sí ara dáfídì tán. Ṣùgbọ́n dáfídì wo ó rẹ́rìn-ín ó wá wí pé èmi ò mọ̀ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí o. Bẹ́ẹ̀ ni ó fẹ́ kí wọ́n tu kúrò wọ́n sì ó tilẹ̀ tú gbogbo rẹ̀ kúrò pátápátá. Ó wá ní òun lọ ní orúkọ Ọlọ́run mímọ́ Ìsírẹ́lì. Ṣé ẹ mọ̀ wípé dáfídì kò lo ìbọn kò lo ọkọ̀ kò lo àdá ẹ wo àwọn bí rọ́bà kékeré tí àwọn ọmọdé máa ń ta yẹn. Ṣé ẹ mọ̀ pé ọmọdé náà ni dáfídì ó fi làkàlàkà pẹ̀lú òkúta ó di forororororo ó di àtàrí Gòláyàtì jagunjagun. Ọkùnrin yẹn ń wo bíi pé ogun ńlá yìí ni ẹ̀yin wá tari ọmọ kékeré wá bá èmi irú èmi ẹ mà ti ẹ̀ rí òfin o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ èyí tí ọlọ́run ti gbé kalẹ̀ síwájú dáfídì Gòláyàtì di ẹni ilẹ̀. Lára àwọn nǹkan ìṣúra tó wà ní ara Gòláyàtì níbẹ̀ náà ni dáfídì ti fa ọ̀bẹ yọ tó sì gé orí di Gòláyàtì tó sì di ohun ìtàn títí di òní olónìí. Mo gbàdúrà wípé ọlọ́run tí kò yí padà gbogbo ogun tó lè yí wa ká gbogbo ogun tó lè máa dẹ́rù ba ìwọ àti èmi yálà nínú ilé ni yálà nínú ìrìn àjò wa ni ọlọ́run nínú àánú rẹ̀ yóò pa wọ́n lẹ́nu mọ́. Ṣùgbọ́n ohun tó dára jùlọ òun náà ni ká jẹ́ aládùúrà. Kí ni àdúrà ò lè ṣe? Kò sí ohun tí àdúrà kò lè ṣe. Ẹnìkan wà ní ipò àìrọ́mọbí fún ọjọ́ pípẹ́ ó sì gbàdúrà ọlọ́run sì ṣí nínú ó sì bí ọmọ ọkùnrin ó sì wá di ẹni tó bí àwọn ọkùnrin tó sì tún bí àwọn obìnrin. Ta ni ẹni náà? Ana. Bí ìwọ bá gbàgbọ́ ìwọ yóò rí ògo ọlọ́run lónìí ọ̀gọ̀ọ̀rọ̀ wọ́n ń sá sókè wọ́n ń sá sódò wọ́n ń lọ sílé àwọn adáǹṣe tí wọ́n ń pera wọn ní wòlíì. Bẹ́ẹ̀ ni wọn kì í ṣe wòlíì ọlọ́run rárá wọn kì í tilẹ̀ ṣe onígbàgbọ́ a ò tilẹ̀ mọ̀ wọ́n mọ ọ̀rọ̀ ọlọ́run bí kò ṣe wípé wọn ò mọ ọlọ́run. Irú wọn pọ̀ káàkiri irú wọn ò níye. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ń sátọ̀ wọ́n láti gbagbára láti wádìí ayé wọn bí kò ṣe wípé ohun gbogbo tí wọ́n ń ṣe wọ̀nyí àsan nínú àsan ni. Ìwọ gbẹ́kẹ̀lé ọlọ́run ìwọ máa gbàdúrà láì sinmi ìwọ sinmi lé Jésù ìwọ máa kẹ́pẹ́ ọlọ́run ní ìgbà gbogbo dájúdájú àdúrà rẹ yóò sì gbà. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run àwọn ọmọ ogun a gbàdúrà lọ́wọ́lọ́wọ́ báyìí fún gbogbo àyíká wa nínú ilé wa láwùjọ wa. Olúwa sọ̀kalẹ̀ olúwa gbé wa níjà gbogbo ogun tó yí wa ká olúwa tú wọn ká lórúkọ Jésù olúwa tú wọn ká ògo ni fún orúkọ yín Jésù olúwa wa amen. Àdúrà ṣe pàtàkì ṣùgbọ́n máa fi orúkọ Jésù gbàdúrà náà nítorí pé orúkọ olúwa ilé èso agbára ni olódodo sáwọbẹ̀ ó sì yè. Bíbélì sì wípé orúkọ Jésù ni orúkọ tó borí gbogbo orúkọ láyé àti ní ọ̀run. Ohunkóhun tí a bá pe orúkọ Jésù sí.
1: Diamond 88.7 FM. Ògbóǹtarìgì ni wá.
2: For my first outside in-law house visit, it remains small, make I for call 911. As I crush one Mr. Chef Cube, now so my me and cooker begin dance together. Even our oversabi and tiamina, ask for takeaway.
3: Enjoy the taste of culture with just two fingers. When you take grind the Mr. Chef beef, dawa, and mix spicy seasoning cubes. Mr. Chef, taste home, taste culture.
4: Chef of life.
5: Want to know why we do what we do in serving you the best of broadcasting at Diamond 88.7 FM? Yes, you're worth it. We'll go the whole mile for you. Diamond 88.7 FM, we've got you.
6: Bumi Babalia Nipa Ujubalia Tasha.

0: tó ṣe pé mo sá eré bẹ fa títí títí mo ṣe lágùn dé ojú ayé gba tí ma jójú ayé ni mo wa bẹrù ọlọrun pé so on tọna ma so yi pé téyàn bá gbẹmí ara ẹ kò ní jára ayé kò sì ní jẹ ara ọrun
1: kábíyèsí ọlọ
0: pé kò ní jára ayé kò sì ní jẹ ara ọrun so ká ni mo ti dánrù nkan tí mo fẹ dánwò ìwò irú bi ti mi ba ti bára mi ni toro rẹ mi kọja nkan ti tẹle so yi pé to ma sinmi ati gba yen ni mi ti gbèrú ẹ mọ láti dánwò ẹ wò mọ sa
1: kábíyèsí ọlọrun tọ ó dára torí àkókò wa lálẹ yìí wọn yọ̀ǹda yín lálẹ yìí wọn mọ pé lágbára ọlọrun àwọn ọmọ nàìjíríà ti gbọ yín á sì ráàánú gbà ẹyin ọmọ nàìjíríà tọ àlejò wa tún nìyí lálẹ yìí o adúpẹ o ẹyin tí ẹ máa ń dìde ìrànlọwọ lórí ètò yìí náà adúpẹ o àmọ lóore o adúpẹ lọwọ yín àti tọkùnrin àtobìnrin àbúrò níṣẹwà ẹ jẹun ṣẹwà ìkẹyìn ọdọ àlejò mi lálẹ yìí bí wọn ṣe máa tẹsíwájú lọ àwọn abala tó bá tún kù lórí ètò tá a pè ní àmìwò pẹlú ọjọ ògùn níyọ pa ebi ti àlejò mi lẹẹkan sí ẹni ọlọmọ láti agbègbè tọlọmọ náà ni wọn tí wọn ti ń bá wa sọrọ látàárọ sẹrí pé ilé ayé tá a wà yé ilé ayé tó tó ayé àkàmàrà mò ń bọ ní kò pẹ́ kò jìnnà n ò ní pẹ́ dé.

0: ọpẹ.
1: Àní kábíyèsí àdúpẹ́ ayé ọpẹ́ padà yọ.
0: Ilẹ̀ ló ti mú wa ọmú wa jòkó pẹ̀lú àwọn ọmọ alá.
1: Ẹ já ṣe báyìí torí àkókò wa lálẹ́ ètò ní.
0: Bàwá láàrin àwọn ọmọ aládé ìlú wa.
1: Ìdí Ọlọ́run.
0: Níbi gíga
1: mo kí. Ayé tó tó ayé mòjúbà. Ẹ wo àwọn àmì wò tí arákùnrin yìí rí nínú ayé. Ṣùgbọ́n síbẹ̀ ayé ọpẹ́ padà yọ torí pé òun náà ló ń dúpẹ́. Òun sá wà láyé láàyè lónìí bó tiẹ̀ jẹ́ pé kò jọ.

0: síbẹ̀síbẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà àdúpẹ́ lọ́wọ́ àwọn tí ń ṣe o àkàn tó yẹ pé wọn ò lè ṣe ká má ṣe o àdúpẹ́ lọ́wọ́ àwọn náà o àwọn tó sì máa ń páwọn ó ṣe tí wọn yìí ṣe náà tó àdúpẹ́ lọ́wọ́ àwọn náà wọ́n ti gbìyànjú páwọn ó ṣe. ẹ jáwé lómi lójú òpó yìí 0913656952. Hello, ẹ káàlé ọkọ yín bulẹ̀ tí ń pè wá o.
1: Hello,
0: sir,
1: àpẹtò
0: àdúpẹ́ ọlọ́run ní ìsìn tuntun.
1: Kódà nú ohun máa yẹ ṣe mí gan ọlọ́run mú àlékún àlàáfíà bá wọn lórúkọ jésù.
0: Àmì o àmì o.
1: Ìyàwó evangelist Kọ́lá Wọlé ló ń sọ̀rọ̀.
0: Ìyá ẹ ṣe àdúpẹ́ o àṣe àdúpẹ́ máa.
1: Ẹ̀sà kí wọ́n sẹ́ndà káṣí nọmba wọn.
0: Ó dà lẹ́yìn ètò àdúpẹ́ o àdúpẹ́ o.
1: Ó dà
0: á sọ̀rọ̀ lẹ́yìn ètò àdúpẹ́ o àdúpẹ́ o.

0: tàbí ara ọba ìmọ́lẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá dá padà wọ̀lúdé pẹ̀lú ọwọ́ agbára bàbá tàbí ara ti wọ̀lúdé pẹ̀lú ìwòsàn ìríran tí ò lẹ́gbẹ́ ojú ẹni nìmọ́lẹ̀ ẹni ìdùmọ̀rẹ̀ mọ́ sọ wá di táwọlé o gbogbo ẹni tí ìríran rẹ̀ ń wò bàìbà tí ò ríran dáadáa orí kurukuru òrẹ́ ni tó wà lọ́ọ̀kan tàbí bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ o dàmọ̀ ìtọ́jú ìríran pọ́nbélé elédùn wa fi dá bàbá wa bàbá tàbí ara ọba ìmọ́lẹ̀ lọ́la kò wá sírú àìsàn ìríran tó gbé dọ́dọ̀ wọn tó ní gbà láfíà gbogbo ẹni tí ìríran yọ lẹ́nu ọ̀nà àbáyọ ti dé o ẹ tara kàn sí bàbá tàbí ara ọba ìmọ́lẹ̀ bàbá dá padà ẹ lè pe bàbá tàbí ara sórí ago 0706221252 lórúkọ ọlọ́run ọba ìmọ́lẹ̀ tó dá ìmọ́lẹ̀ tó fún wa dí ìmọ́lẹ̀ tó ní ká máa fi rí ìmọ́lẹ̀ tí ìmọ́lẹ̀ wọ̀ sí ní dòkùnkùn láéláé náà la fi ń kí gbogbo èèyàn pé ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tẹ́tí láǹfààní láti máa gbọ́mi gbétò fún tàkókò yìí ojúlọba ara aláwùrábí dákun má gbà mọ́lẹ̀ lọ́wọ́ wa má sọ wá di ta ń wọlé bàbá ń sọ̀rọ̀ nípa ìríran abala kan tó ti pàtàkì nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ni béèyàn ò bá ríran tí ò ríran ntí òwú ni ó máa jẹ ntí òwú ni ó máa mu ibi tí ò tọ́ sí ni ó máa rìn sí bó bá ti ń já sí kòtò a sì máa já sí gegele kódà irun wa máa rọ́ sí gọ́tà ńgbà míì torí pé kò ríbi tó ń lọ elédùmọ̀rẹ̀ dákun mọ́ fọ wa lójú ọ̀tún mọ́ fọ wa nítòsí bó bá wa fọ wa lójú ọ̀tún tó fọ wa nítòsí mọ́ fọ wa lójú ara bẹ́ẹ̀ ni mọ́ fọ wa lójú ẹ̀mí ìdí èyí pàtàkì gan ni mo fi ní àlejò pàtàkì nílé agbára pẹ̀lú mi ń bí bàbá ìmọ́lẹ̀ bàbá dàbí ara bàbá dá padà wọ́n wà pẹ̀lú mi lórí ẹ̀rọ agbagbe fún tàkókò yìí láti máa dá wa lẹ́kọ̀ọ́ bó la sì lè ṣètọ́jú ojú wa bó la sì lè ṣètọ́jú ìmọ́lẹ̀ wa tí ìmọ́lẹ̀ yìí tí ò fi ní wọ̀kùnkùn títí dọjú alẹ́ àti pé ẹni tí ó ti ní wàhálà àbí ìṣòro kan àbí kejì pẹ̀lú ìríran rẹ̀ kí ni òjò náà báyọ gan torí ká mọ̀ bá jìyà láṣẹ ń yá mọ́ jìyà lọ́fà àlejò wa ẹ kú dédé àsìkò yẹ bá ń kí gbogbo ara lé.
1: Àánú Ọlọ́run, àlàáfẹ́ Ọlọ́run, oore ajẹ́njẹ́ tán Ọlọ́run kó mọ bá gbogbo ẹ̀yin olùgbọ́ mi o.
0: Àmì àmì.
1: Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni bàbá dàbí ara tí gbogbo ayé tó mọ̀ pè mí ní ọba ìmọ́lẹ̀ àbí bàbá dá padà tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ bàbá dàbí ara life care níbi tí a ti ń fi ewé àtegbò tí a ti ń fi ṣe ọmọ aráyé lóore.
0: Tó ẹ ṣeun ìbéèrè mi àkọ́kọ́ fún tòní ni wípé kí ni a ń pè ní àìsàn ìríran gan.
1: Ojú òun ni ìmọ́lẹ̀ ara.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ìríran sì lágbà nílé ayé. Mo ń fi àkókò yìí mo fi ń bẹ Ọlọ́run fún gbogbo ẹ̀yin olùgbọ́ ètò yìí ojú wa kò ní relédè wa o.
0: Àmì.
1: Kí wọ́n padà sórí ìbéèrè tẹ béèrè. Àìsàn ìríran jẹ́ àwọn àìsàn àbí kùdìẹ̀kudiẹ tí ó lè bá ojú àbí ìríran ẹni tí ó fi di pé ìríran tó ti ń rí mọ́lẹ̀ kedere tí ò wá ní mọ́lẹ̀ kedere mọ́.
0: Bàbá gẹ́gẹ́ bí n tẹ́ ń sọ ni pé àwọn nǹkan kan máa ń dé bá ojú tójú wa ní mọ́lẹ̀ mọ́ ǹjẹ́ ó ṣeé ṣe kéèyàn ti máa ríran tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè mi kó wá bùṣe gàdà kó bùṣe gèdè kólúwa rẹ̀ ó mọ̀ wá ríran mọ́.
1: Bẹ́ẹ̀ni tí ẹlòmíì a máa bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tí ẹlòmíì sì rèé ìmọ̀ wá lẹ́ẹ̀kan náà ni àmọ́ kì í sábà wá lẹ́ẹ̀kan náà eléyìí tó kọ́mọ̀ jù bẹ́ẹ̀ náà ni kó bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀.
0: Kó bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀.
1: Gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé lẹ́ẹ̀kan.
0: Yes, sir.
1: Àìsàn ìríran ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè fà á. Ẹlòmíì àbí mọ́ni tiẹ̀ ẹlòmíì àìsàn ló fa tiẹ̀.
0: Kàsà.
1: Ẹlòmíì kẹ̀rẹ́ àfọwọ́fà àbí ìjàmbá òun ló fa ti tiẹ̀. Ẹ jẹ́ abẹ́rẹ́ látòrí àbímọ́. Tí wọ́n bá pe àìsàn ní àbímọ́ in tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ náà ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìyá àbí bàbá irú ẹni bẹ́ẹ̀ ó ti ní irú àìsàn bẹ́ẹ̀ àbí kí nǹkan bẹ́ẹ̀ ó ti wà nínú fámìlì yẹn.
0: Kó jẹ́ àjogúnbá.
1: Àjogúnbá bẹ́ẹ̀ ni. Tó jẹ́ ń pé wọ́n ti wá bímọ ọmọ ẹlòmíì àti kékeré kékeré lọmọ yẹn ó ti wà.
0: Àti pín ní sín.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ni wọ́n ti dá àwòjú fún yín gíláàsì.
1: Bẹ́ẹ̀ ni tójú náà ò ti ní ríran dáadáa. Ẹlòmíì sì rèé yóò ti máa dàgbà kó tó di pé nǹkan bẹ́ẹ̀ yóò máa jẹyọ sí.
0: Tó ẹ̀yin èèyàn wa ẹ̀sùn mọ́ bí dáadáa kíláàsì ìmọ̀ládé yìí tí bàbá wa ọba ìmọ́lẹ̀ tí wọ́n mọ là wá lọ́yẹ wọ́n mọ dá wa lẹ́kọ̀ọ́ lórí kíni ó lè fa àìsàn ìríran ẹni àti pé bẹ́ẹ̀yẹn bá ní àìsàn ìríran tó ń da ojú rẹ̀ láàmú àwọn àpẹẹrẹ wo lèyìn ó mọ rí.
1: Àwọn àìsàn tí ó lè kó bá ìríran ẹni ó bẹ̀rẹ̀ látòrí kéèyàn ó mọ ṣe ẹ̀yọ́ àṣejù.
0: Ẹ̀yọ́ àṣejù.
1: Bẹ́ẹ̀ ni ẹ̀yọ́ àṣejù ó lè jẹ́ ti ìtọ̀ ṣúgà. Ìtọ̀ ṣúgà a máa wọlé sí lára látara àwọn nǹkan tá à ń jẹ àti nǹkan tá à ń mu òun náà sì máa jẹ́ àjogúnbá.
0: Kéèyàn máa jẹ dídùn dídùn gbogbo ìgbà.
1: Bẹ́ẹ̀ ni títọ̀ ṣúgà bá wà lára yóò kó bá ojú ẹni. Ẹlòmíì rèé ẹni tó súnmọ́ ni ó máa rí kò ní rí ẹni tó jìnnà sí.
0: Bàbá kẹ́ ẹ tó tẹ̀síwájú àwọn èèyàn ó ti fẹ́ mọ ọmọ ibi tẹ́ ẹ wà pé ẹ dákun ìbò ni wọ́n wà ibo lọ́fíìsì yín wà àti pé ẹ bá fi nọ́mbà yín tẹ̀lé.
1: Iléeṣẹ́ bàbá dàbí ara bàbá dá padà ọba àmọ́lẹ̀ a wà ní sùúrù lérè nílùú ìlọrin.
0: Sùúrù lérè ńlọrin bí.
1: Bẹ́ẹ̀ni ládojúkọ àgọ́ ọlọ́pàá B division. Ìdojúkojú pẹ̀lú B division police station lẹ́gbẹ̀ẹ́ Rota Medic Pharmacy.
0: Ibẹ̀
1: ni nílùú ìlọrin ibi tí ìṣàbádàbí ara wà náà.
0: Nọ́mbà yín.
1: 070
0: 070
1: 62 0202
2: 0202
1: e mo je so le kan to wa to si ni ori ko ni re en to jina si elomien to jina si lo ri ko ni ri si to si elomien to ba ti bota ba ikurukuru ni gboju ojo bi eni pe gbugbe efin bi eni pe julo fero elomien te yan ba yo si lo nkan yo mo pe yan bo ko ni den ton mo elomien ori la telewo elomien omo number tan ko so wo omo lo n fe elomien ka ka kiri
2: eh
1: ah iriran lagba nle aye olodum mo fo wa loju
2: ami
1: ah olotu oju se koko nu ara
2: ami
1: e ja se toju ara wa gbogbo yikeyi to lewu ke mo ke fin na awon isan riran yin e mo bo lodo baba dabi ara emi oba amole mo de apase isegun fun gbogbo agbomo la lo erin osun number 116 suru lere ladojuko agbolopa b division odun baba dabi ara nlu lorin lorilede nigeria aisha imo foloko
2: be ni mo ti e mo be
1: o ti pensabu
2: okiki yin ti kan kaakiri nipa ka toju oju
1: be ni
2: nipinle osun nipinle ogun nipinle eko ipinle oyo to fi de pinle kwara ti anbi kaakakiri orilede nigeria amo okiki yin kan olodun si gba fun yin esi toju awon eyan pelu oro oju won si n gbadun oloje ki awon eyan mo gba ti yin e ba n tesi waju sa
1: olodun ni ki sa wa
2: adupe adupe
1: eyo asoju ti mo so lekan ti yin o ba moju to ba je le to ku ato si ba fa ni ti o ba ti se moju to ohun lo mo fa prostate enlargement ti won pe ni iseto ti to mo wa siri siri elomi to ba ri bi ti o ti se yo bayi yo kokko fowo gbari mu fun bi seju marun te yo ni wa tojo ara o yo lusi tabi ara eleki jinu awon aisan to le ko ba oju eni o ni ifunpa giga ah elomi ko to rin busokan si keji yo ti simi elomi aye o mo lu ni pi pi pi pi pi
2: aya jija
1: be ni elomi yo kan ti e mo re lati no wa nitori pe ifunpa giga to mo ko ba oju
2: be ni
1: oju bi ara se ni ifunpa ti e oju na ni ifunpa o ni pressure to do maintain to ba ti ju normal pressure lo
2: dede to e ko debe
1: be ni o na pe ni adake foju ayokele boju je to je pe elomi bayi oju riro ni sa
2: oju mo ro
1: oju elomi opon ni kan kan kan oju
2: ereyin
1: be ni oju elomi a ma wa mi oju elomi yo mo gun ni pin pin pin pin bi eni pe ye pe dasi
2: kokoro nu eje te nwo ta won baba wa tun mo pe ni narun ajaka oko elewu gbedu a mo ko ba oju
1: e mo fi owo tun dun yin e mo fi si abi aso
2: to
1: tu mi sita kin fi o sile nlo ko aisan je
2: be ni
1: bo mi mara kin pa olori ki re elomi o ti lo ohun o ti lo ohun o ti ohun gan ti dalago
2: ni
1: o ti ka ka kiri e mo so gbagbo nu
2: e mo so gbagbo yin nu
1: e mo so gbagbo nu e mo bo lodo baba dabi ara suru lere ladoju ko b division police station te ba ti de suru lere gbogbo bi te ba gba wo lu lorin ele nlo suru lere te ba ti de suru lere e bere agbolopa suru lere
2: adojukoju e e ri ya to nta iso ogede osan nkankan e bere lowo ya to nta iso yen pe baba dabi ara le e ti ri bana wa lotun lo si tan ya oju si e ti odo wa niyan
1: phone number mi ni
2: 070-622-125-125-02-02 to baba akaimoye awon eyan ti won te popa dodo yin lori oro riran yi to si je pe loni won ti ju popa le won ti n kaakiri bo se wu won wa rin so tun wa rin so si bo le se n se gan to fi ri be
1: olotu olohun ni ki sa wa na amo ise ti yan tin se lai mo yo odun seyin elomi ati e wa sodo wa a ri pe da ba ti foju kan oju na la mo so pe bayi lo sin se o bayi lo sin se o even lai ti je pe o salaye nkan to nse o mo wa o pe abi baba dabi ara ni agbara kan tin so
2: abo weju ni
1: ah ko ri be olohun ni ati pe ise ti yan tin se ise ton bi wa sinu e ni lo osogbo won ma gbole wa n ta n toju nu ise ran diran ni
2: kabiyesi
1: baba ti ni jogun e lowo baba ti e ni baba yen na jogun so bo se wa titi dori emi ti mo wa dogo yin na ni
2: abajo ti yoruba fi so pe atole dole nta dan o ma jana kukan oni yarara omo te ya ba bi aya na ni ojo e tesiwaju baba
1: elomi ija lo lola ti kuku ba loju
2: won so kuku loju oju ba won balabala
1: oju ba din tin wo balabala
2: elomi sire latara se tin se for example ni se ise okada olomo dabo awon lokada wa ise yen mo o mo pada ti akoba fun oju baba julo awon to ba mo si oju won le ti won oni nkankan tan fin dabo boju won ti iyan ba je ti o ba mo sun ekun pupo ju yo ko ba oju re ti iyan ba si je en to nse ise to je pe efin papa julo awon to nsise to ndanu nje to nta nje to je pe ina gina si nda ti efin se si won loju yo ko ba oju e di a mo si akisi awon kan won yi pelu gu olohun eledumaro ni fo wa loju
3: baba bi nkan ba wa gbon siyan loju bi eruku bi yepe bi awon sepe egi to run siyan loju nje o se se ko ba ni loju je bi
1: be ni kódà elomi oju elomi itibe o ti ni nkan funfun tonto laarin oju to yo loloko tawon eleyibo npe ta le da lori ategun gbogbo eleyi te to ba wo ko je nbe e ma bo lodo baba da bi ara pelu gbo olohun funfun tonto laarin oju re hun lai pe ojo o ni ri nbe mo
3: pelu kuro nbe yo pora pelu itoju
1: pelu gbo lodo olohun lagbara lowo olohun ati ewe atebo tele mo re virgin kimi
3: beyan ba ni aisan iriran awon apere mi wo lo sese kuluwa re o tun mo ri
1: elomi o le wa moto lale elomi ti ba tin di bi agun mefa abo si meje ko le jade mo nitori pe ko le ri nkankan mo telomi si re to run ba sese njade ohun ni soro ti e mo nbere tukurukuro gba gbogbo lele
3: kabisi
1: se ri kini ohun o yato lati arasara amo gbogbo eleyi to ba wo ko je nbe gbogbo ruko to le wo kan ti pe fun e mo bo lodo baba dabi ara olohun o tu yin sile e lo gba lode nbe a si ayewo fun ayewo ofe ayewo lodo baba dabi ara
3: to
1: gbogbo ayewo wa ofe ni
3: lẹyìn tẹ bá ti gba káàdì
1: tán ọfẹ lẹsàyẹwò a ṣàyẹwò ojú fún yín ti fúnpá ọfẹ ni àyẹwò ṣúgà gbogbo ohun tó jẹ mọ tẹsì tá a ṣe fún yín
3: ọfẹ lẹsì
1: ìtàn ó sì ṣáájú torí òun ló jẹ àmọ kókó ilé tó ń ṣe yín bẹ.
2: Basic test náà wà táwa náà lè ṣe fúnra ra wa nílé torí ẹlòmí ò mọ pé nǹkan ti sojú òun ẹ dọ́ bójú ọ̀tún kẹ́ fi tòsí wo nǹkan ẹ dọ́ bójú tòsí kẹ́ fi tọ̀tún wo nǹkan ẹ wo méjèèjì wò síra wọn tí ìmọ̀lẹ́ kan bá ti jù kan lọ ojú ti ní wàhálà nìyẹn tètè gbéra mọ̀ bọ́ o.
1: pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó ti ṣe tàwọn ará ṣáájú ọlọ́run ó ṣe tiyín náà ẹ mọ̀ sọ gbàgbọ́ nù ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ sọ retí nù ẹ mọ̀ bọ̀ lọ́dọ̀ àbádà bí ara ní sùúrù lérè ń lu lọrin.
3: tó bàbá ká tó mọ̀ ń lọ ǹjẹ́ gbogbo àìsàn ojú náà ni ó ní ọ̀nà àbáyọ.
1: ẹsẹ̀ olóòtú ṣe rí ẹni tí ó bá fẹ́ purọ́ ni ó ní ẹlẹ́rìí ohun ọ̀run ló wà. ọ̀pọ̀lọpọ̀ náà àìsàn ojú òun ló ní solution. àmọ́ eléyìí tí ò ní náà ń bẹ o.
3: ẹsẹ̀ àwò.
1: ṣe rí wọ́n ń pe àìsàn kan ní adákẹ́fọ́jú. tí ó bá ti fi di pé ó bá fi lè mú ojú. tí ẹ tan iná sí ojú tí ojú ò rí iná kankan mọ. ojú bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run nìkan ló kù sí kéèyàn má dààmú. yàtọ̀ síbẹ̀ tí ìjàmbá bá sí ojú tí omi tó wà nínú ojú tó bá fi lè jò dànù.
3: tó bá jò dànù
1: kò sí tí mo lè ṣe sí mọ́ ẹ mọ́ wùlẹ̀ gbé dọ́dọ̀ mi. pàṣẹ wa ń sọ náà. olóòtú ẹ ṣe yán o. bẹ́ẹ̀ ni.
2: nítorí pé n tá n pè ní ọfà ń bẹ o ọfà oríṣiríṣi ló wà ayé ò ní fi ọfà fọ́ wa lójú o pẹ̀lú ògo ọlọ́run gbogbo ilé tó bá wù kó jẹ́ ńbẹ̀ agbára ẹ̀yin ẹ yọjú sí wa ń surú lérè lọ́dọ̀ bàbá dàbí ara ládojúkọ àgọ́ ọlọ́pàá bí

0: ojú ogun yẹn nìkan kọ́ lọ́mọ wò mọ́ ẹ mọ́ wojú ọlọ́run torí cancer jẹ́ àìsàn kan tí ogun kì í ràn a mọ́ jẹran re ènìyàn bí ẹni jẹ bíbà tá síìdì bá dàbò yẹn ni tọ́ bá mú èèyàn ní liver liver ọmọ jẹrà bó mú èèyàn lẹ́sẹ̀ ẹsẹ̀ yóò jẹrà kegun ni o ẹnìkan ní cancer gbogbo orun orí ẹ̀ dẹ̀ ń re dànù náwó sọ ọba ìkígbé ẹjọ ní orí ilé ìkíláàlè wọn kọ sára àpáta burúkú yìí ó ní òkè àìsàn ẹjọ sẹlẹ wú olùlẹ sẹlẹ wú olùlẹ
1: sọ pé ìwọ òkè àìsàn níwájú àwọn ọmọ mi yìí ọ lè gbowó mi tán ọyá yanu rẹ òkè àìsàn níwájú mi o yá yanu rẹ obìnrin tẹ brọdà yẹn àtẹ̀wé ẹ̀ méjèèjì òkè yẹn máa ya nísìn òkè àìsàn yíá lulẹ̀ o lè gba owó mi lọ òkè àìsàn cancer diabetes fibroid hiv àwọn àìsàn kò gbóògùn àwọn àìsàn ìfúnpá gíga àìsàn àìsàn sóòkì òkè ìnira yìí yá dànù òkè ìnira yíá lulẹ̀ òkè àìsàn yíá lulẹ̀ òkè ìṣòro yíá lulẹ̀ òkè àìsàn yíá lulẹ̀ òkè ìfòòró yá lulẹ̀ bẹ́ẹ̀ ṣe ń mú ọwọ́ yẹn wo òkè yẹn ṣe ń lọlẹ̀ wo yẹn ṣe ń lọlẹ̀ òkè àìsàn lọlẹ̀ ní ayé mi lọlẹ̀ lọlẹ̀ yá lulẹ̀ òkè àìsàn lórí ọmọ mo kọ́ ti san owó ọ̀ràn lórí àwọn ọmọ mo kọ̀ láti san owó fún àwọn dókítà operation yẹn mo rí jẹ́ tiẹ̀ ní orúkọ Jésù olúwa ẹ mọ gáàdì àwọn tó bá fẹ́ ṣubú o torí òkè ogun wọn ń di pẹ̀tẹ́lẹ̀ náà tí ọwọ́ ẹ méjèèjì má fẹ́ẹ̀lì prayer tábájọ ń ṣe o ẹ̀yin ọmọ ọlọ́run jẹ́ ń wo bóyá lè dá mi lókè sí mọ́ gbọ́ láti lè yín àti níbí àti lẹ́niwẹ̀ ẹ̀yin ọmọ arúgbó ọjọ́ sí àlàáfíà lẹ́wà àlàáfíà kristi kò ní fi sílẹ̀ sẹ́ orúkọ tí ima àtẹ̀rí.
2: Orúkọ mi ni Mary Bámidélé. Nǹkan tí mo fẹ́ sọ ni pé mo dúpẹ́ lórí ìdílé mi. Ẹlẹ́ẹ̀kejì ni pé ọjọ́ kan mò ń bọ̀ àsárúgbó ọjọ́ ojú tiẹ̀ ń kán mi. Mi ò fẹ́ kéèyàn dá mi dúró. Ojú ń kán mi pé kí n mọ sáré bọ̀. Bí wọ́n ṣe gbé ọmọ kan wánu jàlàjàlàjàlàjàlà wọ́n bá wọ́n wá ṣàgbé wá wọn ní mọ̀mọ́ ẹ̀dákun bò la fẹ́ sí ọmọ yìí. Wọ́n ṣàgbé lé mi lọ́wọ́. Mo ní kò sí nǹkan tí mo ní Ọlọ́run lálágbára. Mo bá sí báàgì mi tó wọ̀ yẹn òróró arúgbó ẹjọ́ tó wà ń bẹ̀. Mo kan sọ ọmọ lẹ́nu ọmọ yajú.
0: Kí ló sọ ọmọ yẹn náà kí ló ṣe.
2: Confession ló ṣe sà.
0: Òkè kìí mú.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Náà bá gbé ilé pé kẹ gbà wọn.
2: Wọ́n ní kí n gbà mọ́ lọ́lọ́ ni ó gbà wá.
0: Lẹ bá yọ kí lọ lẹ́yìn ọjọ́ jáde nínú báàgì.
2: Òróró arúgbó ọjọ́ mo kankan sọ ọmọ yẹn lẹ́nu kí ọ tó lọ pè yásí lọ pè dé ọmọ ti yajú kìyà tó dé.
0: Kí agbọmọlà tó dé. Òróró arúgbó ọjọ́ ti gbọmọlà.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Sàmí ń bẹ̀ yẹn òróró arúgbó ọjọ́ Jésù yóò gbà ọ́ là. Sọ pé kí ènìyàn lásán tó dé Olúwa gbà mí là. Ìyá yóò mọ̀ ránú sí ìjẹsà.

0: ńlá tí mo gri ẹ̀yin tí ẹ ò kí ń dẹ̀jà àti ẹ̀yin tẹ́ ẹ gbá ọlọ́run gbọ́ tẹ́ ò dẹ̀ fẹ́ wàhálà ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ gba ọ̀rọ̀ mi gbọ́ bí olúwa ti wí o ó ní nítorí ìṣẹ̀lẹ̀ tó ń bọ̀ lọ́nà àti ètò ìdìbò gbogbo àtàwọn nǹkan tí ò tí farahàn tá a gbọ́dọ̀ pray tọ́lọ́ndẹ̀ gbọ́dọ̀ kó gbogbo àwọn tí ó bá kó yọyọ toró ní bá ti ẹ̀ pọ̀ òun ó sàánú fáwọn tóun ó bá sàánú fún ni ẹni tó bá dẹ̀ lè borí àkókò yìí ó ní ó rí ẹ̀yìn ogun ẹ wá wo ohun tí olúwa sọ ó ní kìlọ̀ kí gbogbo ènìyàn kán lọ rú ẹbọ ààbò bí mo ṣe gbọ́ rèé kọ́lọ́run ó jọ ká má ṣe rí ẹni tí ó yìn mú pé ebi ń pa eléyìí ni ebi 200 naira àwa pa mí bí o olúwa ní 200 naira lórí ọmọ kọ̀ọ̀kan àti lórí ara rẹ ìwọ nìkan tó ń gbọ́ mi 200 naira ni ìwọ yóò send sí àkáǹtì arúgbó ọjọ́ pé mo rú ẹbu ààbò ààbò kò dájú lórí mi ò gbọ́dọ̀ parẹ́ mákòókò yìí gbogbo ènìyàn lọ kakuléètì ìdílé rẹ nínú ìgbàgbọ́ bó lọ ṣe rí 200 naira láti sọ ọrẹ ààbò káyé kó má ṣe parẹ́ mọ́ kí wọn náà má parẹ́ mọ́ ayé o ìjìnlẹ̀ rèé àkáǹtì tẹni lọ́wọ́ lárúgbó ọjọ́ náà lẹ́ọ̀ ṣe sí ẹgbà tẹ́ ẹ bá ní báyìí 1 9 6 6 8 3 4 0 2 5 a gbé God's Covenant Prayer Ministry jáde Access Bank ni o sáré tugbọ́ lẹ́ẹ̀kan sí 1 9 6 6 8 3 4 0 2 5 God's Covenant Prayer Ministry Access Bank ẹbọ ààbò wà ní olúwa mo rú ẹbọ ààbò má jẹ́ ń parẹ́ má yé lára.
1: ẹnáwó yín gbàgàdà.
0: ẹ jọ ẹ ṣe kankan fún mi. anywhere tẹ bá ti gbọ ẹna fọn sókè.
1: òkè
0: àìlówó lọ́wọ́
1: ẹ bá na fọn yín sókè sẹ́yìn.
0: àní mo mi ò fẹ́ kẹ́ ẹ tọrọ owó mọ́.
1: ẹ̀yin kan bẹ́ẹ̀ ṣe wà yẹn.
0: ẹ ní 2 million lọ́wọ́.
1: ó lè fún ẹ débi pé
0: bá a bá wo àkáǹtì ẹ
1: àlè bá 1 million gan níbẹ̀.
0: kí ló dé.
1: ordinary 1 million ó ní.
0: na fọn ẹ sókè.
1: ẹnìkan ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò kan lánàá.
0: ìgbà tá a bí lèrè pé lè lọ́ ra.
1: ó ní 75 million.
0: ìwọ ọ̀dẹ̀ ní 1 million báyìí.
1: bóòlù a ṣe fẹ́ ṣe báyìí.
0: na owó ẹ sókè pẹ̀lú fọn yẹn.
1: sọ pé
0: òkè
1: àìlówó lọ́wọ́.
0: ọ̀ lè balẹ̀ ayé mi jẹ́ o.
1: ó yá yẹ lulẹ̀.
0: yá.
1: òkè àìlówó lọ́wọ́.
0: mo ní ọ̀ yá.
1: mo ní òtúkà.
0: ẹ̀rí tó ṣẹlẹ̀
1: tẹ́ bá ilé gbàdúrà yẹn dáadáa.

0: dúpẹ́ ló tọ́.
1: Ìdí nìyí o
0: tí ìjọ Light of Service and Bible Church
1: Fufayọ Cathedral
0: tó wà lẹ́yìn Capital
1: Hotel
0: Zone A
1: Òṣogbo
0: nípele Ọ̀ṣun
1: fi ṣàgbékalẹ̀
0: 2-in-1 program
1: àjọ̀dún ọdún kejìdínlógún
0: tìjọ Fufayọ
1: àti
0: àádọ́ta ọdún bàbá Fufayọ
1: lórí òkè Erùpẹ̀
0: látọjọ́ Monday
1: on 22
0: ìsọjí alágbára yóò ti máa bẹ̀rẹ̀
1: títí dọjọ́ Thursday
0: on 25
1: oṣù kẹfà
0: ọdún tá a wáyé
1: ní gbogbo agogo márùn-ún rọ̀lẹ́ ojoojúmọ́.

ìdí nìyí o tí ìjọ Light of Service and Bible Church Fufayo Cathedral tó wà lẹ́yìn Capital Hotel Zone A Osogbo nípínlẹ̀ Ọ̀ṣun fi ṣàgbékalẹ̀ 2-in-1 program àjọ̀dún ọdún 18 ìjọ Fufayo àti àádọ́ta ọdún bàbá Fufayo lórí òkè Rupẹ̀ látọjọ́ Monday 22 ìsọjí alágbára yóò ti máa bẹ̀rẹ̀ títí dọjọ́ Thursday.

ìdí nìyí o tí ìjọ light of service and bible church fòfayọ cathedral tó wà lẹ́yìn capital hotel zone a òsogbo nípínlẹ̀ ọ̀sùn fi ṣàgbékalẹ̀ 2-in-1 program àjọ̀dún ọdún kejìdínlógún tìjọ fòfayọ àti àádọ́ta ọdún bàbá fòfayọ lórí òkè rúpẹ̀ látọjọ́ monday 22 ìsọjí alágbára yóò ti máa bẹ̀rẹ̀ títí dọjọ́ thursday.

0: sọ.
1: Sunday
0: Timothy
1: Adewole
0: yóò ti máa jó ní wàásù ọjọ́ náà.
1: Pẹ̀lú olórin ẹ̀mí ni.
0: Zacchaeus
1: Awosọgbọ́n
0: yóò máa kàn lù sí wa níbàdí.
1: Ẹ wá o.
0: Kẹ̀yájọ wa sọ dídàrú
1: lódùmarè.